0: Obi se san Olusola Caroline Ibadan bi bayi ni mo gbe mo wa ni mo de bi bayi ni 10 ni ana ikini mo ni awon twins meji mo de ati gba ti dadi tin pa lo radio ni mo so pe ma de bi idowu mi lo ma nwa si bi ko to de po lo si London Oluwa pre bi bayi to de Olorun de pa gbogbo ko to lo o ma nwa ojo meta o ma nwa meje nkan to ni kan wa gbe lo mo yen ma wa mo wa so okan mi wa mo ni ma de mo ma nwa bi o mo ma mi se ru pade bayi ri mo wa ni ma wa lele bi mo se wa bo ni kan na won twins ni pe mi pe mo mi pe ki ba ma pray o pe ibi se to n so fun mi yen pe won ti fe se interview phone ni ago meji la o ah kia kia mo si wonu moto mo tin drive pa pa pa pa bi mo se drive mo park sibe mo ko wole mo si ba ton tin se service ajo se service yen di ago meta omo yen ti wa pe mi pe won se interview fun bi mo pa se wa pari service yen tan mo wa gba be yen lo ati sori ofe lo kan pe mi pe lo mo mi pe ah oh ma men to lo send email si oga un wi pe won so wi pe tori twins e taiwo mi leki so ba na tin sise won de fe gba won fe gba omo iya meji ah wa men to lo ko email wi pe ah twins ni won o won se le gba omo iya meji si ibi ise ati wi pe ekeji eyan ti bi omo o lomo yen pe mi ah mo mi oga wa so wi pe kan se ti hold on phone na ibẹ ló ti sọ fún mi mo kàn padà sí bíbá yìí ah mo ní ọlọ́run sáwọn òjò mo rángẹ́lì ẹ lọ sí lẹ́kí àwọn ọ̀gá méjèèjì sí nàìjíríà london ló wà ó yá bá mi kọjá lọ sí ìlú london ọlọ́run sáwọn òjò lọ́ọ̀tàn ìmọ́lẹ̀ síbi tọmọ mi wà wọ́n gbọ́dọ̀ gbà ni gbogbo ẹnikẹ́ni tó lọ́ọ́ kọ́ ìmọ̀ yẹn mi ti ẹ̀ fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ mo ṣáà ṣe prayer ó kàn pẹ́ nìkan ẹnìkan pè mí ẹ ló mọ èmi mo ní ẹ ah ọ̀gá sọ wípé ẹjọ́ mọ̀ ọ̀yá o ẹjọ́ mọ̀ ọ̀yá o mo ti gbà ẹ́ ẹ̀bọ́ ọba àti bímọ o ọba àmá bímọ o ọkàn mi gbà ẹ́ jọ́ọ̀jì gbogan nìyá ẹ̀ ń lọ ah èmi ti gbà ẹ́ o ṣùgbọ́n àwọn security tán jẹ́ ọ̀rẹ́ méjì tán gbà yẹn àwọn nìkan nìkan bá mi lé torí náà mo ti gbà tó bá ti di august 1 abẹ́rẹ́ iṣẹ́
1: wọ́n máa gbà
2: Hallelujah!
1: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
2: I prophesy.
1: Ibi tí ẹgbẹ́ rẹ ti fail.
2: Where your mates have failed.
1: Tí àmì ẹ bá lọ sókè.
2: With your loudest amen.
1: Ìwọ máa sọ sí.
2: Amen! You will succeed.
1: That is what they call favor.
2: Ojú rere ló jẹ́ bẹ́ẹ̀.
1: Ọlọgbọ́n ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ṣe.
2: Only the wise act the way her mommy did.
1: Ẹ tètè ń sáré bọ̀.
2: Ṣé pé kí ẹ ran to the mountain?
1: Ìwọ máa lọ interview, èmi àwa
2: dúró sí. You go for interview, I will intercede for you.
1: Orin ló máa mú bọ̀ bẹ́ẹ̀.
2: Amen.
1: Ẹ dẹ̀ máa jẹun wọn mọ́.
2: Amen.
1: Ẹ dẹ̀ lọ́wọ́jú.
2: Amen.
1: In Jesus'
2: name. Amen.
3: Kó o tó wọnú August.
2: Before you enter into August.
3: Ó rí àánú gbà.
2: Amen. You shall receive mercy.
3: Òní ni 31.
2: Today 31st day.
3: Gbogbo ènìyàn.
2: Everybody.
3: Ibikíbi tó bá
2: wà. Wherever you may be.
3: Mo gbàgbé o.
2: Don't forget.
3: Òní yìí.
2: Today.
3: La máa ń pé òróró oṣooṣù.
2: We do give out the monthly oil.
3: Yàtọ̀ dẹ̀ ni pé.
2: I want to say different things.
3: Tàbá ti ṣe lẹ́ẹ̀kan báyìí.
2: Once you do it.
3: Ó tún di oṣù tó ń bọ̀.
2: Until the following month.
3: Na àwọn ẹ̀rí ẹ̀rí tó ti ṣẹlẹ̀ lórí òkè.
2: There's most of what I've happened on the mountain.
3: Lẹ́nu eléyìí ta dé yìí.
2: From this one we started.
3: Ó jẹ́ ìyanu.
2: I just saw one
3: post. Mọ̀mọ́ yẹn lòun ò kúkú wá bí rí.
2: Tàbá ṣe ṣàánú àbí.
3: Ó lẹ́ẹ̀kan lòun wá.
2: She only came once.
3: Èní òun wá dúró fọ́mọ òun
2: ni. She came to stand for a chair.
3: Wọ́n ṣe interview lọ́hùn.
2: They interview.
3: Tẹ̀yìn ò bá gbéra.
2: If you don't live
3: on. Kó gbé ẹsẹ̀. That
2: will overcome.
3: Ibikíbi tó bá wà
2: lẹ́nu. Everywhere you are today.
3: Bá ara rẹ lórí òkè
2: ògo. Meet yourself on the mountain
3: of God. Ní àṣejìrẹ.
2: Àtàṣejìrẹ.
3: Ní Ìbàdàn.
2: Ní Ìbàdàn.
3: Èrèdí ni pé.
2: Who is this?
3: Ẹni tó la yí àtọ̀run.
2: The honor of heaven and earth.
3: Ó lò mọ̀ mọ̀ fẹ́ yí ìpín padà.
2: Say deliberately want to change
3: my choice. Nínú àdúà.
2: In prayer.
3: Ẹ̀mi Olúwa sọ fún mi pé.
2: The Lord told me.
3: Kò sí ẹni tó wọbẹ̀ yẹn
2: lẹ́nu.
3: The
2: poor
3: gbogbo oṣù ìbí mi.
2: It's one that lead to a proper
3: birth. Gbogbo èyí tó bí ní August.
2: All of you born in August.
3: O ní ọmọ tó jẹ́ August.
2: I have a child born in August.
3: Wá dúró fún wọn lálẹ́
2: yìí. Come and stand for them tonight.
3: Ẹ̀mi Olúwa rán mi sí
2: yín. God has sent me to you.
3: Mo sì ní ẹ̀bùn fún yín.
2: I have gifts for you.
3: Torí à ń lọ sí National Stadium.
2: God, I go to National Stadium.
3: Láti ọjọ́ Monday.
2: From Monday.
3: Ó máa ní agbára.
2: It's going to be massive.
3: Aya Gabale. Yenemeruzia. Abedebeluagaleji Agadabaza.

0: ministry last job the month. Gbogbo ọmọ ológo pátá a máa ń sọ rẹ sórí òkè ògún for cross over. Èyí ni last day àwẹ̀ wọ ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n Olúwa pàṣẹ o pé láti ọ̀dùnwá ọ̀la a máa bẹ̀rẹ̀ o. Àwẹ̀ ìbùkún aago méjìlá ọ̀sán náà máa ń bírèkè. Èso oríṣi ẹyọ kan tó bá fi bírèkì látọ̀dùnwá ẹ máa gbọ́ instruction tó bá dalẹ̀ yóò dáa fún yín. Ẹ rí ògolo ìdáná ẹmọ bíi mo gbàgbọ́ pé Ọlọ́run ràn mí sí ẹ ló jẹ́ kó gbọ́ mi. Ẹ jẹ́ gbọ́ ẹ̀rí eléyìí ká tó lọ ṣe kó tó kù.
1: Orúkọ tèmi ni Gabriel láti ìlú Ìjẹ́bọ́dé. Mo ti máa ń gbọ́ nípa bàbá nígbà tó kọ́kọ́ wá ṣe program kan ní Ìjẹ́bọ́dé, but mi ò ń fọkàn sí. But what happened last year, wọ́n lé mi kúrò nílé tí mò ń gbé. Ilé yẹn dẹ̀ ti débi kárúfẹ́, but kò sówó. So mo ní láti wá nylon àti àjákù pan, mo fi cover ẹ̀. Mo wá ń sunkún fọlọ́run pé ìyàyí pọ̀. Mo wá pinnu láti gbàwẹ̀ ní January 2025 yìí. On the second, mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. Ní alẹ́ on the first, mo wá rí bàbá lójú ìran. Wọ́n gbé mo kọ̀ rí pé wọ́n gbé mi sínú mọ́tò Sienna. Wọ́n wá fi mọ́tò Sienna yẹn gbé mi sí, wọ́n ṣáà gbé mi débi tí mo lọ. Wọ́n ṣílẹ̀kùn fún mi, mo wá bọ́lẹ̀. Láti ọjọ́ yẹn, mo tún wá gbọ́ lẹ́nu wọn pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ program ní on the second yẹn, which is fasting and prayer. Mo wá ní interest. Mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn gbà wẹ̀ ní on the second yẹn títí di tí oṣù yẹn fi parí. Mo wá wá sí crossover 29/30/31st of January. To my own surprise, tí mo fi padà after that January end, ìgbà tó máa di February March 1st, iṣẹ́ tí mo ti kọ application fún láti last year, wọ́n kàn pè mí ní òru around 12 a.m. wọ́n pè mí pé iṣẹ́ yẹn kọ́ o ti bọ́ sí o. To cut the long story short, ilé tí mo fi àjákò pan àti lálọ́mbò tẹ́lẹ̀, mo fi Gerard cover ẹ̀, mo dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́.
2: Gerard,
0: ẹ ti parí ẹ̀ báyìí. Congratulations.
3: Pe orúkọ Jésù.
4: Call the name of Jesus.
3: Olúwa sọ ẹrù orí mi kalẹ̀.
4: Wọ́n lá remove the heavy burden on me.
3: Mi ò ní ru ẹrù ogun.
4: I will not carry the load of battle to the new month.
3: Ru ẹrù ogun.
4: You load of battle.
3: Jabọ ọlẹ.
4: Bọlá.
3: Bàbá ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀r

0: ẹ̀pariwo ilẹ̀ kò tán fi àdàbí tì.
1: Ìtọ́ da ṣọ́bi tẹ kílọ̀.
0: Ọrùn sí.
1: Ẹgbẹ́ ọkùn ni.
0: Lọ́wájú kò lọ
1: sọ́kùn. Yóò máa dàgbà pọ̀.
0: Ẹ̀yin ìyá.
1: Yóò máa dà.
0: Nítorí ọmọ yín.
1: Fọyọ̀ túndọ̀ ẹsẹ̀.
0: Gbàdúrà yìí.
1: Pray this prayer.
0: Bẹ́ẹ̀ yóò bá gọrí òkè.
1: If you don't come to the
0: market. Bọ́jẹ̀ torí ọmọ ẹ̀.
1: Ìkọ́
0: ilẹ̀ kò tó fi àdàbí.
1: The door shut with the gloss.
0: Má jẹ mọ́ ọrùn sí.
1: Covenant of heaven don't put it. Wọ́n put it. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún.

0: standing.
1: Lójú ọ̀nà rẹ sí
0: òkè. Against your way to the
1: top. Àláùdì tó dúró.
0: Bẹ́ẹ̀ ibú tu yìí.
1: Èpè tó dúró.
0: Bẹ́ẹ̀ strength.
1: Ìṣe ayé tó dúró.
0: Bẹ́ẹ̀ ibú works.
1: Wọ́n wọlé.
0: Bẹ́ẹ̀
1: sọ pé ní dandan.
0: Sẹ́yìn
1: lọ́sí mi. Àánú gbé ayé mi fún.
0: Bẹ́ẹ̀ sọ pé ní
1: dandan. Àánú gbé ayé mi dìde.
0: Bẹ́ẹ̀
1: mi olúwa ní tán bá lè sọ fún ẹsẹ̀.
0: Spirit of grace help you can run from sin.
1: Tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ òdodo.
0: And do the work of righteousness.
1: Ó ní màá dẹ̀ sọ wọ́n di
0: lọ. I will make them great.
1: Ó ní sọ fún wọn.
0: He said tell them.
1: Tí wọ́n bá lè yọwọ́ wọn.
0: If they can remove their hands.
1: Lóhun àìmọ́.
0: From unclean
1: things. Tí wọ́n yí padà.
0: And the tongue.
1: Sí ọ̀dọ̀ mi.
0: Ọ̀tọ̀ mi.
1: Màá ṣàánú
0: fún. I will help my son.
1: Ǹjẹ́ òun wọ ọmọ bí?
0: Are you looking for child?
1: O fẹ́ marry.
0: You want to get married?
1: Ǹjẹ́ ìjákulẹ̀ ojo
0: sùn. Or constant failure.
1: Jésù ń pè ọ.
0: Jesus is inviting you.
1: Sí orí òkè ògo
0: rẹ. To the mountain of glory.
1: Ibẹ̀ ló ti ní ká
0: ṣẹ́wò yìí. Bẹ́ẹ̀ oṣù tó prophetic
1: way. Ibẹ̀ ló ti ní ká cross
0: over. Bẹ́ẹ̀ oṣù cross over.
1: Sí oṣù titun.
0: To the new month.
1: Màmá retí ẹ̀mí.
0: I have been talking to you there.
1: Mo gbàgbọ́.
0: I believe.
1: Inú ohun olúwa.
0: In the first of God.
1: Gbogbo èèyàn.
0: Everybody.
1: Ẹ pariwo.
0: Shout.
1: Olúwa.
0: O lọ.
1: Láàrin 24.
0: We did 24 hours.
1: Ẹjẹ̀ mi náà dìde.
0: Let me believe
1: it. Ẹjẹ̀ dìde.
0: Let me believe it.
1: Olúwa wa. Kó ló ti ń bọ̀.
0: Àyù kan fẹ́ lẹ́gbọ̀.
1: Wọ́n má tó Ìbàdàn.
0: Bọ́dù bá gbó tó Ìbàdàn.
1: Ìwòrò dùn ní owó.
0: Àjọ àti ìwòrò.
1: Bọ́ọ̀lù ní ìwòrò.
0: Àlẹ́ta ti wòrò.
1: Sọ fún àwọn mọ́tò tó wà ń bẹ́ẹ̀.
0: Tẹ́ dẹ́m díẹ̀.
1: Orí òkè ògbó
0: ló
1: lọ. Yàgbé
0: kọ́mátẹ́ náà gbóòsì.
1: Ó ti
0: ẹ̀ máa
1: gbọ́dọ̀
0: ti.
1: Ìbáyò
0: yẹ́dẹ̀ fi
1: ṣàtìdì
0: bọ́
1: Ẹ ma gbọ́ àwọn àdúrà.

0: èyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Leave it. Leave it. My
3: A-D-A-B-A.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrí láti lè ṣe rédíò Àdàbà FM 88.9 Àkùrẹ́ ìlú Laramọ̀kínlá Àwàtà tí ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayo ló ní ìròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Tinubu tú àjọ eléto sọ dúkìá ìjọba di aládàáni ká. Àjọ ọmọ ogun lè yìí ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ogun lórí bí wọ́n ti ṣe máa ba àdó olóró jẹ́. Ìjọba àpapọ̀ rọ àwọn olùdókòwò láti dókòwò sórílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu lánà òde yìí ló fọwọ́ sí ìtúká àwọn ìgbìmọ̀ eléyìí tó ń sọ dúkìá ìjọba ti da aládàáni lẹ́yìn 25 eléyìí tí wọ́n ti gbé wọn kalẹ̀ lábẹ́ ààrẹ àná nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́. Bákan náà ló tún ṣe lálàyé pé gbogbo ojúṣe wọn ló gbọ́dọ̀ máa lọ sí ọ̀dọ̀ mínísítà fún ètò ìdájọ́ nílẹ̀ yìí adájọ́ Látíf Fágbemi nínú àtẹ̀jáde kan eléyìí tó di ibi bọ́ọ̀lù lánàá láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nánúgà ni wọ́n ti fi ojú ọ̀rọ̀ ń dèdè. Wáyé o, mínísítà fọ́rọ̀ ètò ìṣúná nílẹ̀ yìí Taiwo Oyetele ló ti ké sí gbogbo àwọn olókoòwò níléelóko àti lẹ́yìn odi pápá jùlọ àwọn olùdókòwò láti lo àǹfààní eléyìí tó wà lórílẹ̀-èdè Nàìjíríà àti ní tìbútòrò ilẹ̀ Áfíríkà láti lè rí dájú wípé wọ́n dókòwò sórílẹ̀-èdè Nàìjíríà látàrí bí ojú ọjọ́ ti ṣe wà báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ẹlẹ́ẹ̀keje eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ okòwò nílẹ̀ Adúláwọ̀ eléyìí tó wáyé nílùú Àbújá, Oyetele ṣe lálàyé pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló ti pèsè àwọn àyíká eléyìí tó dúró rẹ̀ báyìí eléyìí tí yóò jẹ́ kí okòwò kó tún búrẹ́kẹ́ sí tó sì rọ àwọn olùdókòwò láti lo àǹfààní àtúntò lẹ́ka ẹ̀rọ ètò ajé ilẹ̀ yìí lójú náà ti lè jẹ́ kí wọ́n ṣe ìdókòwò wọn sórílẹ̀-èdè Nàìjíríà.

bó ti jẹ́ pé ogunlọ́gọ̀ ẹgbẹlẹmọ̀ kọ́ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà eléyìí tó ń wá bí nǹkan ti ṣe dáa fún wọn nílé òkèrè ló ń fi àwọn mọ̀lẹ́bí wọn sílẹ̀ láti wá bí nǹkan ti ṣe dáa lọ sí ilé òkèrè ìrètí ọ̀pọ̀ nínú àwọn ènìyàn ni láti rí dájú wípé ààlà wọn wá sí ìmúṣẹ ṣùgbọ́n tó jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ló padà máa wá já sí fún wọn tọ́kọ sí máa ń bọ́ sọ́wọ́ nípa kí wọ́n máa fi wọ́n ṣe òwú ẹrú tó ń ti ṣíṣe fàyàwọ́ nígbà tán bá dé ibi tán bá ń lọ débi wọ́n ti ṣíṣe àyájọ́ ọjọ́ eléyìí tí wọ́n fi gbógun ti fífi yàn ṣe òwú ẹrú eléyìí tó kò lánàá ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń ké gbàjarè látàrí bí àwọn ọmọ ilẹ̀ yìí ti ṣe ń bọ́ sọ́wọ́ àwọn tó ń fi wọ́n ṣe òwú ẹrú tó ń ti fàyàwọ́ nínú ààbọ̀ ìròyìn eléyìí tí akọ̀ròyìn iléeṣẹ́ rédíò àdàbà fm ọdún ayọ̀ aláwòye fi bẹ gègé lọ́wẹ̀ nípa bí wọ́n ti ṣe máa ń ṣe ìlérí ìgbé ayé ọ̀tún fún àwọn ọmọ ilẹ̀ yìí ṣùgbọ́n tó jẹ́ wípé bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ padà máa ń rí tí wọ́n bá dé ilé òkèrè tán ọ̀kan lára àwọn aṣojú eléyìí tó wà nígbàna àjọ tó ń gbógun ti fífi èèyàn ṣòwò ẹrú tó ń ti ṣiṣẹ́ fàyàwọ́ rẹ̀ adé olúmọ súnmọ́lá gbójú agan sí ìgbésẹ̀ náà tó sì pè fún ìgbésẹ̀ nìkan máa ń kobo láti pinwọ́ irúfẹ́ ìwà kọ̀tọ́n láwùjọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ amòye nípa ọ̀rọ̀ tó ń lọ israel fagbemigun sáà lálàyé pé ọ̀pọ̀ àwọn àlùmọ́ọ́nì lọ́nà fi jíkẹ́ orílẹ̀-èdè nàìjíríà tó sì yẹ kí wọ́n ṣe àmúlò rẹ̀ dípò wọ́n máa sá lọ sí ilé òkèèrè olùfèròǹgbà fún ipò ọmọlé aṣojúṣòfin ilẹ̀ yìí mọ̀rúfù tó sìn ibrahim ló ti rọ gómìnà lọ́kẹ́ ayédàtiwá àti àwọn aládarí ẹgbẹ́ òṣèlú nípínlẹ̀ yìí pé kí wọ́n rí dájú wípé gbogbo àwọn olùfèròǹgbà hàn tínú bí ló gbọ́dọ̀ wà nínú àlàkalẹ̀ ètò eléyìí tó wà fún ṣíṣe ìbálàjà ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ìta látọwọ́ fẹmi ẹlẹ́gbẹ́lẹ́yẹ lórúkọ olùfèròǹgbà ọ̀hún ṣe lálàyé wípé ìbálàjà ọ̀hún tó jẹ́ ojúlo ni wọ́n gbọ́dọ̀ ṣe lójú náà ti lè jẹ́ kí wọ́n ní ìgbọ́kànlé kíkún láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà lẹ́yìn ètò ìwà abẹ́lé gbogbogbò tó wáyé láìpẹ́ yìí àtẹ̀jáde wọn fi kún wípé lára àwọn olùfèròǹgbà ọ̀hún tínú bí ni wọ́n tún yọ kúrò lára ètò náà tí wọ́n sì tún kọ̀ láti pè wọ́n wá dárúkọ àwọn ọmọ òye eléyìí tó ṣeéṣe kí gómìnà kò fi sípò bákan náà ni wọ́n fi àìdùnnú wọn hàn nípa bí wọ́n ti ṣe ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun gbígbé ọmọ òye lẹ́ni lórí lásìkò ètò ìbò abẹ́lé pẹ̀lú pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ló ní ẹ̀tọ́ eléyìí tó dọ́gba nínú ẹgbẹ́ wàyí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú apc ní ẹkùn ìdìbò àríwá àti gúúsù àkúrẹ́ ọmọbabìnrin ọmọwùmí ọlátúnjì owóvorí olè ló ti pè fún àtìlẹyìn ikọ̀ ẹgbẹ́ kan tí a mọ̀ sí aṣíwájú mandate group ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ó fi ọjọ́ ọ̀rọ̀ léde lásìkò ìpàdé eléyìí tó wáyé pẹ̀lú àwọn aládarí ẹgbẹ́ ọ̀hún tó fi mọ àwọn tọrọ kan lẹ́sẹ̀ kòkó nílùú àkúrẹ́ ọ̀làtúnjì owóforí olè ṣe lálàyé pé lára ohun tó mú wọn láyé ohun gbọ̀gbọ̀gbọ̀n ní ìrónilágbára àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin ìdàgbàsókè ìlú tó ti ṣiṣẹ́ aṣojú eléyìí tó mọyán lórí bákan náà ló wá pè fún ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ tó jẹ́ ti alátìlẹyìn ó ṣàtẹnumọ́ wípé bó tilẹ̀ jẹ́ pé onírúurú agbọ̀n ni wọ́n ti ń ṣiṣẹ́ ìrújú wọn àmọ́ tó jẹ́ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú kan sì ni wọn àti pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ náà ọgbà bẹ́ẹ̀ ló tún gbóríyìn fún mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí olúbùnmi tó jí òjò fún àtìlẹyìn eléyìí tó ń ṣe fún ìrìn àjò òṣèlú rẹ̀ tó ń ti ipa tó ń kó fún ìdàgbàsókè ìlú ní ìpínlẹ̀ ondo olùdarí àgbà ẹgbẹ́ ọ̀hún aṣíwájú olúmọ̀yíwá aṣágúnlá wọn á fi dá olùdíje lójú wípé àtìlẹyìn ẹgbẹ́ ọ̀hún pàápàá jùlọ ẹgbẹ́ amg ni wọn yóò tẹ̀síwájú nínú ṣíṣe ìpolongo lẹ́sẹ̀kòkó ní tìbútòrò ìpínlẹ̀ yìí ìpàdé ọ̀hún ló parí níbi ẹgbẹ́ ọ̀hún ti ṣe jẹ́jẹ́ láti ṣe ìpolongo fún àtìlẹyìn ọlátúnjì tó ń ti ààrẹ bọ́lá tinubu tó fi mọ ẹgbẹ́ òṣèlú apc ṣáájú ìdìbò gbogbogbò ọdún 2027 wáyé o àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú mọ́rìnlá tí yóò kópa nínú ètò ìdìbò sípò gómìnà eléyìí tí yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù táwọn lọ́nà yìí nípínlẹ̀ ọ̀sùn ni wọ́n ti tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà ọ̀hún ló wáyé nílùú òṣogbo níbi tí àwọn tọrọ kan lẹ́ka ọ̀rọ̀ òṣèlú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àwọn àjọ elétò ìdìbò àti àwọn tọrọ kan tó ń ti orí adé ọrùn lẹ̀kẹ̀ ti péjọpọ̀ síbi ètò náà
nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà alága àjọ ilé tó ń tọ́bọ̀ ìwé àdéhùn alálàáfíà Abdulsalam Abubakar ẹni tí John Onayekan sojú fún rọ àwọn ẹgbẹ́ òṣèlú tó ń ti àwọn aṣojú wọn láti tọwọ́ mọ bọ́sọ àti láti gba àlàáfíà láàyè lásìkò ìpolongo ìbò wọn àti pé kí wọ́n bọ̀wọ̀ fún òfin eléyìí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ètò ìdìbò àti wípé ń ṣe ni kò yẹ kí ẹnikẹ́ni kó pàdánù ẹ̀mí rẹ̀ látàrí pé a fẹ́ ṣe ètò ìdìbò Abubakar wa ké sí àwọn tó dipò òṣèlú mú láti gba ìṣọ̀kan láàyè àti láti má jẹ́ kí wàhálà wà ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò náà ṣáájú ni alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Joas Amopitan ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ló ti fi dámú lójú wípé ńṣe ni wọ́n ti fìgbà náà kan sọ̀já pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ alétò ààbò lójú náà àti má jẹ́ kí ọ̀fun kankan fìrònà gba ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ ọ̀sùn ibi láòrì máa lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní adéyẹmí làwà lólòtú ròyìn fọlájì oyè táyọ̀ ló mú wá sí ti gbọ̀yìn iṣẹ́ wa ò nídìí iṣẹ́ o àkó àjíòde

0: The Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí àtàjọdún ogójì ọdún tọlọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tá àwọn ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run tí ṣé àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀, nítorí Ọlọ́run á rìn pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde, ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni Ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olúsanjí Olúyọrí, Pastor Aro Banfẹ́, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Ground Tijọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọdún yóò ti wáyé o. Wá kópa nítorí Jésù dúró dì ọ́.
1: Another season of sports as the 8th edition of Akogun Under 20 annual football competition holds the final. The annual competition is put in place to unmask soccer talents across the four walls of Akoko land. The Rand Leather competition began on 14th June 2026 with 20 teams. Now, the winner emerges on 31st of July 2026 as Owase FC and Oriofe FC with lock arms. Venue is Ojomeni High School, Agba, Oka Akoko. Kickoff is 2 p.m. This year's special guest is
2: Aloysius Ago, former Nigerian international and ex Super Eagles goalkeeper coach. I will be in Oka Akoko, courtesy of Honorable Akogun Olubenga Omole, for the 8th edition of Akogun Under 20 annual football competition. I will be coming to see the football talents in Akoko land.
1: Announcer Akogun Honorable Olubenga Omole.
3: Oyinbo kébàdé wa lọ náà lẹ́jà, ó dọ̀la òyeyè pọ̀.
4: Ìgbẹ́dá máa lẹ́jẹ̀ tán, ẹ máa dọ́gba dìsálẹ̀.
3: Kété ọmọ àti ẹbí ìbámi kébàdé wa ní olùdá. Ẹ mú àsìkò yìí kéde ètò ìsìnkú ìyeyè wọn. Ọ ni yóò sùn nínú olúwa ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2026. Ọjọ́ Saturday, August 1, 2026. Ó ń ga ṣe ètò ìkẹyìn kan màmá ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ní St Mary Magdalene Parish Church, Church Road, Brampton, PE 28 4PF, United Kingdom. Ara màmá lọ́wọ́ kalẹ̀ sùn ní dédé aago 12 kọjá òṣẹ́jú 15. Àwọn ẹbí àti ọmọ nìkan ó ń ga gbá ààyè níbi ẹ̀yìn o. Ayẹyẹ jíjẹ mímọ àtẹlẹ onídẹ́dẹ́ aago kan ọ̀sán ní Lady Olivia Center, 85 Central Avenue, Huntingdon, PE 28 4QL, UK. Aṣìwé ìbánikẹ́dọ̀ sí Agboolé Akíbádéwá Ìyógí Òdòdó Ùdọ̀ ẹ̀. Ó dọ̀la Aya Akíbádéwá Àràgàmọ́là, ọmọ ẹlẹ́gbẹ́ Jíràbá, ọmọ Títì Gìrì, ọmọ ẹlẹ́yẹ Kẹ̀là Gìrì, ọmọ Gbòdò Kìbálẹ̀ Yọ Tọ̀ọ̀tọ̀n. Ó dọ̀la Òyìnbó Kẹbádéwá, kété ẹbí ìbàmí Kẹbádéwá náà ti ùlú Ùdọ̀ ẹ̀. Àwọn àwọn olùkéde yín.
5: Oriwade ọmọ tàrúfẹ́ o, kàrìgbàwé ròde o.
6: Oriwade ọmọ.
7: Ọdún pé ọdún màjọ o, pọ̀pọ̀ ṣèṣì nùgbànùgbà ti bẹ̀rẹ̀ nílùú Ọ̀ka. Torí ẹ̀ ni Akogun Olúgbẹ̀ngà ọmọdé ṣe ní kálọ̀ kíká bíyèsí wa. His Imperial Majesty Ọba Adéborí Adéléyẹ̀ OOL, di Olúbákà of Ọ̀ka Kingdom, àti gbogbo àwọn olóyè pẹ̀lú All Sons and Daughters of Ọ̀ka. Tí Ọ̀ka dé 2026, Akogun Olúgbẹ̀ngà ọmọdé kò fọ̀rọ̀ ìlú Ọ̀ka àti Àkókò Southwest ṣẹfẹ̀. Gbogbo ìgbà ló máa ń ṣe ètò ìlọsíwájú fún wa nbẹ̀. Òun ló máa ń ṣe agbátẹrù fún ìdíje aré bọ́ọ̀lù lọ́dọọdún. Ó dẹ̀ ń gbé alọ ìhágùn bọ̀ lọ́dún yìí. A legendary international goalkeeper and football coach. Tari 1st of July in the grand final fún tọdún yìí. Between Owase FC and Oriofe FC. Ọjọ́ Saturday 1st of August. Sì ni Ọ̀kadé gangan ní àfi kábíyèsí Olúbàkà. Ọba Dr. Adéyẹyẹ ẹni ìtàn gúwùsì. Oni Ofífẹ́, Royal Father, His Excellency Governor Lucky Oribisa Ayédàtiwa, Distinguished Guest of Honor. Tó Ọ̀kadé.

0: àlọ́ba ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen mà lọ́gà o, àwọn làgbà.
1: Kọ̀kúọ̀lì tètè.
0: Standard
1: impressive.
0: Affordable and incontestable stationery.
1: Láwọn bíi drawing book,
0: exercise book,
1: biro,
0: pen,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: O yẹ ẹsẹ̀ rà léyọléyọ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer trailer.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road,
1: opposite Stadium Junction gangan Lábúrẹ́.
0: Telephone 081-6531-6655.
1: Ó yẹ ìpè kí n gbọ́.
0: Evergreen.
2: Ati àwọn lọ́jà àti àwọn òpójì àti àwọn báílẹ̀ àti àwọn olúdédé ọ̀fọ̀ yìí ọdún yìí a ṣe dàmádójú ti ọba wa òdàmájà dàmáta òdàmájùjà ìlúra dàmádẹ̀ránró ẹ̀rọ ní àdúrà fọ yìí ẹ̀mẹ́ a ṣe ọ̀pọ̀ ọdún nìní ayé o ayé ayẹ wa o níbi ọdún bá mi ọ̀ni níbẹ̀ bí dojọ́ odò mọ́wọ́ gbọ́nà odò tó ti ọba wa yìí ayé ló lè jẹ́ dédé wa aṣọdúnmọ́dún o ẹ̀mẹ́ dédé wa a ṣe ọ̀pọ̀ ọdún nìní ayé o Mr and Mrs. Bolóde Òkú ti olùlúṣẹ́ yìí mo fi di mati òtílẹ̀ bí mi tò tó tẹ̀ fún abẹ́ yẹn o.
3: Ibama ẹ̀rẹ̀ o, ẹ̀rẹ̀
4: o. Ó pẹ̀kú àtọ́dọ́. 50 years.
5: Yíbáwá Prince
4: High Chief Adelota Moses Ogunoye
5: ló ti sùn lọ́wọ́ wọn má rẹ̀.
4: Àwọn Magidó fi ó tó àsìkò dánwò yá sí ba wọn.
5: Torí mọ̀ fi ibà rẹ òun ó bí wọn ibà wọn ti bá wù.
4: Àwọn òfin mi ka ẹ̀ka àmúlò fi kẹ́bẹ́ tí wọ́n gbà ọjọ́ inú oṣù keje ẹ̀rẹ́ 30th July.
5: Kí ẹjọ́ àjàbọ̀ Prince Adelota Igeregede ọ̀rọ̀.
4: Kébẹ́ wọn gbà ọjọ́ ó lé ọ̀kà ẹ̀rẹ́ 31st of July.
5: Moses Ogunoye
4: ọmọ gbọ́lúwa yóò dí ìró ọmọ àkàtà ńlá yóò bo ọ̀rọ̀ mọ́lẹ̀.
5: Ọmọ ẹ̀kọ́ ní iye pàtọ́kọ́ jẹ́.
4: Ọmọ ẹ̀kọ́ ti yàrá gòkè.
5: Iléwáyé ìgbèrúgbẹ̀fà wèmàdé ìyáyẹwọ́ máa.
4: Prince Ọlá Ogunoye
5: òun olùkéde lórúkọ gẹ́gẹ́ ọmọ.
3: Ibama ẹ̀rẹ̀ o.
6: Ọ̀kàdé Festival 2026 wọlé. A kú oríire o, gbogbo ọmọ ọ̀kà kókó ti lé toko. Fẹ̀sìkò yìí kábíyèsí wa aláyélúwà ìsìnpẹ̀rẹ̀ Majesty ọba Dr. Yusuf Adeborí Adeleye ONJP the paramount treasurer ruler and olùbákà of ọkà àkókò kéèna pé wọ́n kú oríire tí ọ̀kàdé festival ọdún yìí tó wọlé. Bákan náà la ń kí gbogbo olóyè ìlú ọ̀kà lókùnrin lóbìnrin àti gbogbo ọmọ ọ̀kà àkókò pé a kú oríire ọdún yìí ẹ̀mí wa tó ṣọdún èyí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àwọn fẹ̀sìkò yìí rọ gbogbo ọmọ ọ̀kà pátápátá pé ní Sátidé August 1st ọdún yìí tá a máa ṣe ọ̀kàdé festival ká ṣe ní pẹ̀lẹ́ kùtù ká ṣe nínú ayọ̀ àti ìdùnnú. Àwọn mèremère yóò máa wọlé sí ìlú ọ̀kà bí àsìkò ti kábíyèsí wa. Ìgbà yóò máa tù wá lára sí ni o bí ti gbogbo ọmọ ọ̀kà bá wọn jáde lólólólólólólóló. Dr. Olúwarántí Biọlá Sèyí Chairman Board of Directors Dynamic Hills College of Health Science and Technology ọ̀kà àkókò Ondo State ló ní máa kí yín o wípé a ti sọdún èyí a ó ṣọ̀fọ̀ láṣẹ ìdùà.
7: Ọlọ́run alágbára tó ti ṣetán láti nawọ́ agbára ní ìlú Àkúrẹ́. Ìdí rèé tí ìjọ Disciples Interdenominational Ministry aka Christ Disciples Church fi pe gbogbo nípòjípò síbi 2026 annual convention pẹ̀lú àkòrí Vengeance Ẹ̀sọ́ Tàṣà. Ó ti pẹ́ tí ayé ti ń fi ayé rẹ̀ dábìrà bí bọ́ọ̀lù ọ̀nà àti jẹ́ ti ṣe rere ní ìgbéga lálùyọ́wádí gágá. Tó bá rí bẹ́ẹ̀ ìwọ gbogbo ní convention yìí wà fún. Sára ṣàṣà wá gbàdúrà láti jagun ṣẹ́gun kí Ọlọ́run ẹ̀sọ́ gba ẹ̀sọ́ lára àwọn ọ̀tá rẹ̀. Àwọn ìránṣẹ́ lọ́hùn tí Ọlọ́run yóò máa lò Bishop Joseph Adébáyọ̀ Archbishop Dr. Elijah Taiwo Ọdẹ́rìnlọ JP Prophet Akọ́mọlẹ́yìn Fọlọ́run Sọ aka Bàbá Ìlérí Àṣẹ Pastor Mrs. Comfort Ọládèjì táwọn jẹ́ host níbi tí bàbá wa Prophet J. Ọládèjì tí àwọn jẹ́ General Overseer. Convention yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹjọ títí ọjọ́ kẹsàn oṣù kẹjọ ọdún 2026. Àwọn àkókò yìí la máa pàdé aago mẹ́fà òwúrọ̀ aago méjìlá ọ̀sán àti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ibi ìpàgọ́ ni 125B 48 Street Oyemekun Road Àkúrẹ́. Ìjọ Disciples Interdenominational Ministry ń pè ọ́ sí Convention 2026 torí Ọlọ́run ẹ̀sọ́ ti ṣetán láti gbẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀.

0: ni dídùn dídùn báyìí ni ìrọ tí olódodo èyí ni gbogbo ẹgbẹ ọyọlọlá ní ìbàkọta ní ìgbà àkọkọ tí ń ṣe ìrántí bàbá wa pa adébísí ẹgbẹ ọyọlọlá tó jẹ pé ó ti tó ọdún bíi mẹwàá tí wọn kúrò láyé ní ọjọ ọgbọn oṣù keje ọdún 2016 july 30 2016 wá pé ọdún mẹwàá wà yìí o
1: sùmúrẹ o bàbá
0: ẹ má jọkùn ẹ má jẹkùn o ohun tí wọn bá jẹ láwùjọ ọrùn ni kẹ máa bá wọn jẹ ó ti ẹ lọ pé ó ti tọdún mẹwàá tẹ ẹ ti lọ ìfẹ ìtọnisọnà ìwà rere àti àpẹẹrẹ tí ẹ fi sílẹ kò kúrò ní ọkàn wà ó sì ní parun láéláé
1: bàbá fi aya rere sílẹ
0: sílẹ ayé ìyá àfi bọlá lé ọyọlọlá àti àwọn ọmọ wọn ó ní wá ṣe fún mi akíwá ó ní wá fẹràn mi mú lẹyìn ọlọrun olúwa ọyọlọlá deborah ọyọlọlá àti ife olúwa ọyọlọlá gbogbo ọmọ àti àwọn ọmọ ló ń ṣe léde lẹyìn yìí o ọmọ ìpè àìjẹ ọdún ọmọ ọdún kólé ọmọ abuja yíyọ ọmọ ipa pàkìtì ibi ara ẹrọ tẹ rẹ wúra mẹ sùúrù títí dìgbà tá ó pàdé lókun àyà jésù.
2: Ọkàdé ti 2026 yìí máa ti wọlé dé o.
3: Let's do it together.

0: ẹ̀yin tèmi, òun rere ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Labode Health Center tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tún ẹgbẹ̀rún mẹ́ta àti ìgbà ó lé márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Labode mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Labode tó tó ẹgbẹ̀rún 18,000, wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́. Láwọn ilé-ìwòsàn Labode Health Center ti ń bẹ lágbègbè rẹ, ètò ìwòsàn ń bẹ fún àwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètò sọ́mọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé-ìwòsàn Labode Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé-ìwòsàn náà dájú, fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ ìjà àjọ sọ́pọ̀, mú àwọn ilé-ìwòsàn Labode rẹ dájú, fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
1: Ó yá àsìkò màtún ti tó. Fún
2: alágbàyamúyamù ètò automatic miracle hour.
1: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
2: Tó kalẹ̀ sí àdófùre ìdánrẹ́ road Àkúrẹ́.
1: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
2: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
1: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
2: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
1: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
2: Oh my God!
1: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
2: Ó ní bipolar disorder,
1: obsessive compulsive disorder,
2: schizophrenia psychotic disorder.
1: Hey!
2: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
1: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
2: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
1: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
2: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣí náà àdúrà bọ́lẹ̀.
1: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Tara ẹ̀
2: olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
1: Ọjọ́ kìíní oṣooṣù mà ní
2: o. Oyè sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
3: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
4: Uncle, it's the new VitaFoam pillow top range.
3: Pillow top? You mean the pillow is part of the mattress?
4: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
3: Yeah, if they carry this mattress to my village, no one will wake up again, no?
5: Experience elevated comfort with VitaFoam's pillow top range featuring VitaLux and VitaHelix. Thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
6: VitaFoam,
5: the fine art of living.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Dako Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
12: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: pọ̀lọ́ wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ní ìfẹ́ oní pig.
1: Reach for your peak.
2: Ah, ma ti eri ni gboro lenu ojo meta yi. O, be la bi ni, isoro isara ina mo ni. Bo ba ji, gbogbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idi ese. Ni o ma ro mi gogo debi

0: lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀.
1: Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì.
0: Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó.
1: Kódà
0: ìrorun sùn dédé.
1: Wò ó
0: ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú.
1: Mo rọ́nà báyọ̀ oje.
0: Ayé òun ti wá sú mi.
2: Àgbo yín ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọ ọmọ ará ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ béèrè kankan àbọ̀ o fẹ́ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fọ̀ jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún, wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní ogójì ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-06460-6419 07-06460-6419. Àlàáfíà ara wo ní bí fi abẹ́ ojúbà.
4: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀, bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀, torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Táà mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta n wo wi pe bile aye ṣe ri lode oni nje ona ti awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn won ni enu ni kan lati gbọpon lojo ni alejo kan be pelu mi ti won di aṣoju ile ise CDK ma fe ki won na nbe fun eyin ara ile e ko kale won
5: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakeem gẹgẹ bi e se so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nule patapata ti o nwu wa ti afera lati ori inu yara mattress lafera ni o afera fan ni o AC ni a bo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati bebe lo leyin a tun wa bo sori pe ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin ko se tele mo fe ra sewing machine fun eyin mi fe ra keke moru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e tun wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eyan ni wipe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti won mo ra mattress lowo mo wa o pe okay mo fe ra gas cooker ele mu ati be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan CDK wa fun ni kan to so pe se won ta moto be ni se wa ri toni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin
4: wo
5: ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo re tori ani e to ba ra moto wa fun lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de ilaji osu ti won mu tabi ose ti won mu CDK wo pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo wi pe mo osu mewa ni made ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti made ti mo osu mewa ti mo ti de osu marun CDK o da pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se be ti ma so fun wi pe mo san wo die die ni so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti wo ti jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
4: office nigba to je pe ni e pe kan kaakiri
6: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
4: oro le ti gbowore yan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK o di gba kan na e seun
6: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
7: CDK there for you
8: yeah.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jinsan ṣinú. Pantan yoga. Wrist watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kó tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní number 85 for Badeshida ní dojúkọ táwọn ọ̀là rẹ̀. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kókó ká.
1: Èrò tí ń roko ẹ̀lẹ́ o. Èrò tí ń todò bọ̀ ẹ̀kọ́ àtìbọ̀. Ẹ wá wà àwọn onírúurú iṣẹ́ tí gọ́vnà Lucky Orimisan Ayeda ti wá ń ṣe nípínlẹ̀ Ondo.
2: Yes.
1: Our east agenda is working in Ondo State. As Gọ́vnà Lucky Orimisan Ayeda ti wá keeps thriving in the development of infrastructure. Gọ́vnà Ayeda ti wá is set to commission 1 kilometer of road and flag off of 3 kilometer concrete jettyways in Obinla, Ilaje local government area of Ondo State. Ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 yìí ni our east gómìnà Gọ́vnà Lucky Orimisan Ayeda ti wá máa commission ọ̀nà kìlómítà kan. Bákan náà ni gọ́vnà a máa flag off 3 kilometer concrete jetty walkway. Gbogbo ẹ̀ ní òbí ńlá níjọba ìbílẹ̀ Ìlàjẹ. The general public is hereby invited to join our east governor during the commissioning of 1 kilometer of road and a flag off of 3 kilometer concrete jetty walkway in òbí ńlá. The event comes on Saturday, 1st of August 2026. Gbogbo èèyàn ńlá pé láti darapọ̀ mọ́ gómìnà níbi ètò yìí. The Ondo State Commissioner for Infrastructure, Lands and Housing, Engineer Yorin-Idi Abiola Olawoyi, FNSE, F9, àti Chairman Àjọ Òso PADEC, Honorable Bíyẹ Poróyè ló ń kéde.
3: Honorable Olafunṣọ J. Olaṣẹ ní àlẹ́ ìbá. The principal launcher of Okade 2026. Ń lọ mà ní ká lọ kí wa o. Fún ti Okade celebration.
4: Tamutamu wọ kárùfẹ́.
3: Ó ní ká lọ kí gbogbo àwọn ènìyàn wa wọ̀nyí fún ti Okade.
5: Abiyesi is Imperial Majesty.
3: Ọba Dr. Yusuf Adebori Adeleye.
5: O.O.N. Ìnànàkùnkùn.
3: Olúbẹ̀ka and paramount ruler of Okaland.
5: Kátúkí Ọba Stephen.
3: Ọlọ́run tẹ́lẹ̀ Ògún Oyè.
5: Olúṣì Ọ̀fọ̀ Wálúṣì.
3: Ọba Sir Pius.
5: Omiyejọlá Àkàndé.
3: The Ajabaluku One.
5: Asin of Okado.
3: Àti gbogbo Urban Council.
5: All ADC members.
3: In Constituency 1, Akoko South West.
5: Ẹgbẹ́ awakọ̀ NURTW.
3: Àti ẹgbẹ́ ọlọ́kadà Àkómọ̀ràn.
5: Ní òkè ọ̀kà àti ìwárọ̀.
3: Ó ní kátúkí àwọn Àkókò Farmers Congress.
5: Ní ọ̀kà Àkókò Branch.
3: Fún ti empowerment tó máa wáyé fún àwọn àgbẹ̀.
5: Ní ọjọ́ Friday, 31st of July.
3: Ní Ewu Community Hall, Ìkọ̀mù Ọ̀kà.
5: Tó
3: Honorable Funṣọ J. Ọláṣẹ ní Àléébá.
5: Ọmọ Ìkọ̀mù rẹ̀ yọ, ọmọ Adípọ̀pọ̀ Rúrù.
3: The principal launcher of Okade 2026.
5: Tí ló ń kí wa kú ọdún o.
6: Wow, I've made it.
7: As how now?
6: It's an investment opportunity message that says invest 10,000 naira, collect 50,000 naira in 1 week.
7: 500% guaranteed in this economy.

ọdọọdún là ń rorógbó ọdọọdún là ń rọmọbì lórí àtẹ yìí ni alákòóso àti àwọn ọmọ iléèwé àkókò southwest local government nursery primary school tó wà ní rest house lọ́kà àkókò fínkì kábíyèsí dr yusuf adébórí adeleye oon ìnànàkùkù ọ̀ṣọ́kọ̀ èkìtì ṣọ́kọ̀ àkókò olúbàkà paramount ruler of ọ̀kà kingdom àti gbogbo àwọn ọmọ ọ̀kàrúfẹ̀ jálé jáko ìpè àkú ọdún àkú ìyẹ̀dùn ọkà dé 2026 iléèwé àkókò southwest local government nursery and primary school tó wà lẹ́ba panápaná tẹ́lẹ̀ ti gbẹ́wọ̀ tún wọ̀ lábẹ́ ìṣàkóso tuntun tó wá balẹ̀ kàǹkà sórí òkè téńté ní rest house.

0: láti ṣe rédíò àdàbà 88.9 FM tó takọ lẹ́sí lára mọ̀kí nípínlẹ̀ Ondo ni a ti ń kín ẹ ṣe bí ẹ ṣe darapọ̀ mọ́ lórí ètò ìdílé mi ìdílé ẹ ní ọjọ́ òní ṣàlàfíà ní àbá yín a lè kú bí ojú ọjọ́ ṣe rí grand commander báwo ló ṣe ń lọ lágbọ́n tọ̀dọ̀ yín.
1: Olúwa má ṣeun weather in fact weather tó dáa ni.
0: Ọdọ àrẹ nìkan ló ń fìlò ìdílé rẹ.
1: Weather tó dáa ni.
2: Kò rí lè dá o, eléyìí pọ̀ jù.
1: Fún ọkọ àti
0: ìjọba. Kọ́kọ́ máa dá kúrò lórí ìyẹn. Iṣẹ́ ẹbí ò tí ìjọ máa ronú.
2: Pòye mi, iṣẹ́ gan slow.
1: Wẹ́nà tó dá ni, ẹjẹ́ kàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí bó bá tún rí bákan náà.
0: A tún máa sọ̀rọ̀.
1: Àwọn èèyàn náà la máa sọ
0: pé. Nítẹ̀ lọ́rùn, àwọn èèyàn nítẹ̀ lọ́rùn.
1: So ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kátẹ̀ wá sọ, ṣó tiẹ̀ wá tó tàwọn ìlú kan ni tó yẹ pé minus degree. Ṣùgbọ́n kò tíì less than bí gbogbo weather wọn ṣe kò tíì less than bí 19 degree àbí.
0: Kò tíì ní minus one.
1: Kò tíì tíì dé zero. Ibi kò máa dé minus.
0: Alhamdulillah. Ọdún Ayọ̀.
2: Ẹ ká sọ ẹyin arálé, orúkọ tẹ̀mí ni ọdún Ayọ̀ Aláwòye. Ẹ kábọ̀ sórí ètò.
0: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ètò ìdílé mi ìdílé àwọn àkòrí ọlọ́kùn òjọ̀kan ni a máa mú wá. Àwọn àkòrí tó ní ṣe pẹ̀lú àwọn tó ti ní ìdílé. Àwọn tó dẹ̀ wò pé mìíràn máa tó ní ìdílé báwo mo ṣe fẹ́. Àwọn pé báwa ṣe kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ tí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ̀ tiwa. Àkòrí tí a fẹ́ wò ní èní ni nǹkan tó sí arí tó lọ lórí ẹ̀rọ ayélujára. Ó ṣẹlẹ̀ wípé arákùnrin yìí ó ń gba owó lẹ́nu iṣẹ́ but kò sọ fún ìyàwó ẹ̀ pé iye báyìí ló ń gbà. Tó bá ti wá mú káàtì ẹ̀ sọ pé ó ń gba 50,000. Tó bá ti délé tó bá fi àwọ̀ ẹ̀ ní 25,000 ìyàwó ni baálé mi 25,000 ti pọ̀ ju. Ó yẹ kọ́ ọmọ bọ́ọ̀ náà ní nǹkan lọ́wọ́ ada ₦5 padà ní ₦25 yẹn. Àwa fún àwọn á di ₦20 mú so pé òkè ó máa bọ́ọ̀ ṣe máa fi kún. Ó yà ṣe bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ó yá ọkọ sọ pé mo fẹ́ kúrò bíṣẹ́ mi torí pé wọn ò fowó kún yá má kúrò bẹ́ẹ̀ má forí tí ó continue. So along the line ọkọ wa sick. Nígbà tọkọ wa sick wọn ni wọn fẹ́ owó tán máa fi treat ẹ̀. Ìyàwó abẹ́rẹ́ sí sọ fáwọn akẹgbẹ́ ọkọ ẹ̀ níbiṣẹ́ pé àwọn ará ibiṣẹ́ yìí wọn kì í ṣe èèyàn dáadáa èèyàn burúkú ni wọn kọ́ mi ara ẹ̀ ìyá wọn ṣe àwọn ni kí la gbé kí lẹ jù wọn lẹ sọ pé wọn ṣe èèyàn dáadáa. Ilé ìwòsàn tọkọ yìí wà ibiṣẹ́ ló sanwó ẹ̀ ó ní rèpété ẹ tún sọ wọn ní iléeṣẹ́ ló sanwó ẹ̀ ó ní ọkọ ẹ̀gbọ́n kò lè sọkùn òun ló because ó ń gba ṣé a sọ pé 50,000 lẹ́kọ̀ọ́ àbí ipe ọkọ ẹ owó tó gbà gan ká ṣe ọpọ́ gba 300,000 lóṣù yà ó ní tírí kí lẹ pé rárá 50,000 lọkọ mi ń gbà ó ní rárá bẹ́ẹ̀ kò yí ẹ. Now obìnrin yẹn ò pé ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ipe o sọ fún mi pé báyìí ni mo èmi tún ṣàánú ẹ láì mọ̀ pé ìwọ ló jẹ́ lóòótọ́ nínú owó ẹ tó gbà. Now it now brought us to this table that said that ṣé ó yẹ ipe salary mi kí ọkọ ọmọ yẹn tí mò ń gbà àbí kí the other way round kí ìyàwó ọmọ yẹn tí ọkọ ń gbà àbí kí ọkọ ọmọ yẹn tí ìyàwó ń gbà that bring the financial whatever to the table. Ẹ ṣe sọ orúkọ yín lẹ́kan.
1: Mo sì sọ jọrọ orúkọ tèmi o. Ẹ káàsán ẹ tún káàbọ̀ sórí ètò náà.
2: Ọdún Ayọ̀ Aláwòye orúkọ tèmi.
0: Ọlájúmọ̀kẹ́ Mọ́tọ́ṣọ ni orúkọ tèmi. So grand commander ojú wo lẹ́yìn fi wò ó. Ṣé mo ká máa sọ kíní kan wá ní obìnrin máa sọ pé my money.
2: Your money is our money.
1: Ó lágbára. N tó kọ́kọ́ ìpilẹ̀ṣẹ́ ìdílé ìpilẹ̀ṣẹ́ ìfẹ́ gangan ni ká jẹ́ olóòótọ́ sí ara wa. Bible gan dẹ̀ wá sọ pé gbogbo àìṣòdodo
2: ẹṣẹ̀
1: ni. Dóò ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa ń rí pé àwa ọkùnrin a máa ń fẹ́ ṣe kinní kan bóyá ká máa nà tán fún ìdílé wa àbí fún ayé wa lórí ohun tá n tó wọ́pọ̀ ní láàrin ọkùnrin ká má parọ́ tán ra wa. Ní èrò tèmi ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń rò wípé torí a mọ àwọn obìnrin múwa ni ilẹ̀kùn obìnrin máa ń sọ gbàgbàgbà kò ń sábà síbẹ̀. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń rò ni pé tí obìnrin tó dẹ̀ bá ń ṣẹlẹ̀ tóbìnrin bá ti mọ̀ pé tenera wa lowo ba le mi on titi tenera bi tenera ya se ton ni to birin a ma ro but opolopo gba okunrin a ma ro pe tenera yen ka sona tori a mo igba ti mi atunto wole iyen lo ma nfe da bi gba pe opolopo gba okunrin a o pe general so pe okay 2 naira mu ni lowo nisin o abi 4 naira ko fi 6 naira pa mo so that I mo nkan mi le sele to le di pe asasoto asasosi en ti mo ro pe opolopo okunrin ma sa ba se ni e ti won fi kin fe notan nto to ko nse nto da but eyan ma wa fun awon okunrin mi lanfani lati le nowo yen basubasu abi yen okunrin ti o ba ni
0: financial discipline
1: akojanu ti o se ti o
0: no financial e ma lo ba ma package financial discipline
1: but ni ero temi ti mo ro pe opolopo okunrin ma nse niyan so that gbogbo ton se na ngba mi lati je ko da na ni tori pe te ba ni eni tenra lowo ni ti mo ta declare pe tenra lowo lo ni sin tokunre obirin de ni won won ma nse nkan ti won wanda kini bayi o sinle o mu wa o to mu o sinle o mu wa o anti ton ba ti ri pe kini e ku 0 naira awa ma wo but tokunrin o ni fe se be because okunrin a fe se be okunrin a fe wo pe o ye ko nle ton ba ni nkan kan bayi na nilo ko nle towo ba po ko so ka e gba o bo se e ko ri niyan sugbon to ba ti wa di pe okunrin o na boyo na de ni yi o kan na owo yen basubasu bo se hun we iyen ni o ma nfe da wa iyen lo ti di aiso to sugbon to ye pe fifo pamo to nfo pamo lati fi le toju idile e na ni ko buru pupo
2: ju won se bi bi ro
1: ko buru pupo ju mo se ri
0: all right odun ayo
2: nipa oro nkan ti mo nipa nkan ti grand commander so teyan ba ti nkan ti man yen se o wrong because situation whereby o ngba oye owo bayi o de so oto ni nkan to so fun iyawo to ba je pe o n keep owo yen based on kankan bi a n fe ra ile abun fe ra ile is a thing to won ati iyawo le jo so pe oye bayi ni mo n gba o sugbon sa ori o ma won kankan ta need she get

0: Ẹlú ẹ ká sọ.
1: Mo kí yẹ pé jùkọ.
0: Ẹ ṣé púpọ̀.
1: Ẹ ní tẹnu gbúgbé wọ.
0: Àmì ẹ ṣé.
1: Àmì fani Abáyọ̀dọ̀ bó ti lọ látòrò ó kọ́ sí ní Engineer Kasapa látàyè dé òpèsè. Ṣé ẹ rí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ń gbọ́ mi?
0: À ń gbọ́ yín.
1: Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ mú àtórí fúrámù ní ìṣẹ̀lẹ̀ pé bóyá sí nǹkan kan nípa bí owó tí ń wọlé fún ọkọ kí ó máa sọ fún yàrá pé iye báyìí ni òun gbà pé iye tó ń wọlé sínú àsùnwọ̀n ní oṣooṣù ilé. Kò dá kí òun máa fi inú iye obìnrin pé iye tó ń wọlé sínú àsùnwọ̀n yẹn lélẹ̀ ìgbéyà ní sáláì lóṣù. Ọkùnrin aláìníkàkáì ni mọ́ sínú nǹkan báyẹn. Because tí obìnrin bá ti mọ bí owó tí ń wọlé fún ọkọ ní oṣooṣù. A máa gbé àwọn bùkátà tó máa ga ju owó yẹn lọ tó di pé oṣù máa parí jẹun ọkùnrin wa jẹ pé owó yẹn ni kò ní kò ní rí owó yẹn fi ṣe nǹkan rere kó sì máa fi parí. Ọkùnrin tí ò bá ní làákàyè tí ò lọpọlọ ni o. Báwo ni obìnrin ọkùnrin ti máa sọ pé iye tó ń wọlé fún mi lójoojúmọ́ lélẹ̀? Ṣé kò ní bùkátà kò ní ní bùkátà ni tó wọ́n.
0: Code of conduct bureau. Ok ẹ ṣe.
1: Àfiwọ́ tiẹ̀ náà kó mọ̀ jẹ́ kó mọ̀ tóbìnrin bá ti mọ bí nǹkan ti wọlé sí ọ. Tó o nì fẹ́ jẹ́ kó o fi owó yẹn kó o ti ṣe nǹkan rere. Tí o bá kó o ti kó o ti kúmọkùmọ lórí ẹni.
2: Kò dà wá rí bẹ́ẹ̀ o.
1: Bá ń gbà gan o ò ní tí o ní rí fi ṣiṣẹ́ nǹkan rere ṣe tó o bá múra. Obìnrin owó ni o fi owó lóbìnrin mọ.
0: Tó mi bá ti
1: tẹ́lẹ̀ àdúgbò tó ń wọlé bọ ní oṣooṣù báyìí. Ìṣòro tó ga ju tẹ́lẹ̀ àyè gan wọ́n mọ̀ tó wọ́n.
0: Ẹ ṣe adúpẹ́.
1: Tó bá ní làákàyè. Ṣé fún gba 10,000 naira lóṣooṣù wọn ó lè sọ fún mi nìkan pé 50,000 naira ló gbà lóṣooṣù. Wọ́n tàn kí ọkùnrin nǹkan tọkùnrin yẹn ṣe nǹkan tó dáa ni o. Tó bá ṣe mi gan tí màá sì nìyẹn bíkọ́ọ̀sì mi náà kì í ṣe fámìlì nìkan ni mo fẹ́ máa gbọ́ nínú ilé. Màá lábùrò màá lẹ́gbọ̀n màá lára màá lẹ́yìn tí ó máa bínrin kan lọ́wọ́ mi. Inú owó tó bá ń yọ tó bá ń yọ sí mi tó ń sẹ́kù sí mi lọ́wọ́ mi tó fẹ́ ṣe nǹkan fi àtọ̀ mi ti dé ilé.
0: All right, ẹ ṣe adúpẹ́ Mr. Ṣẹ́gun Àgbẹ̀dẹ Oníwáìsì. Okay, Jọ́ọ̀dá is on leave. Ogun dáná òjò ní afternoon. Olúṣẹ́gun Àgbẹ̀dẹ ó ní ọdún 9 hairstyle.
3: Thank you.
0: So wọ́n ní èlò ló ṣe happy weekend. Mr. Ṣẹ́gun Àgbẹ̀dẹ ló sọ bẹ́ẹ̀ bíkọ́ nǹkan tó ń kọ ni mo kà. Ẹ̀lú ẹ̀ka sọ. Ẹ̀lú ẹ̀ka sọ. Ẹ ṣe orúkọ yà tẹ́ ti ń pè wá.
4: Ọlá ni pẹ̀kun láti Arigidi Àkókó.
0: Ẹ ṣe adúpẹ́.
4: Kí ẹ rí ètò tẹ mú wà yìí. Ètò tó dáa gbáà ni. Kí là ń pè ní ọkùnrin? Kí là ń pè ní ọkọ ìyàwó? Ọkùnrin tó lè dánú rò. Tó já sí pé ó lè ró bí òun á ṣe ṣe ìgbésí ayé òun láì jẹ́ pé ẹnìkan dictate fún un. Ohun tó burú gbáà ni kí ìyàwó máa mọ oye tó wà lọ́wọ́ ọkọ. Owó la máa pè é. Lára nǹkan tóbìnrin fẹ́ràn jù owó ni. Nígbà tí obìnrin bá ti mọ̀ pé oye báyìí ló ń wọlé sí àsùnwọ̀n ọkọ mi lóṣooṣù. Oṣù yẹn tó parí fúnra ìyàwó á ti gbé gègélé. Tọkọ mi bá ti pawó. Màá ra ilé. Tó bá wá rí pé ó kù táṣẹ́rẹ́ láṣẹ ìsinmi. Ṣùgbọ́n ìyàwó tí ó mọ̀ tọkọ bá gbowó oṣù àbí oye báyìí ló wà lápò ọkọ. Ọkọ amélé tó ìyàwó gbà lóúnjẹ ìyàwó gbà fíṣebẹ̀ gbà owó léwọ ọmọ ní kò mélé. Ọkọ fúnra ẹ̀ gan-an lóhun tó fẹ́ ṣe fúnra ẹ̀. Ṣùgbọ́n tí ìyàwó bá ti mú oye tó wà látòun ọkọ ìjà á máa ṣẹlẹ̀ lójoojúmọ́. Màá fi tèmi ṣàpẹrẹ. Níjọ̀kan mo san mo fún ìyàwó mi lówó ọbẹ̀ ọjà márùn-ún. Mo san lẹ́ẹ̀kan pé ọjà márùn-ún o má wulẹ̀ béèrè owó lọ́wọ́ mi. Nígbà tó wá di bí ọ̀sẹ̀ kan sí mo fi dánwò mo ní kó yá mi ní 2000 kí n fi re pósí mẹ́ṣíìnì mi. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kò sí nǹkankan. Àṣé bí mo fún ẹ lóye báyìí lọ́jọ́ sí. Ó ní kí n má wulẹ̀ sọ̀rọ̀ gbabẹ̀ mọ́ṣẹ́ rí bẹ́ẹ̀ yẹn. Tó kò dáa kí obìnrin máa mọye tó wà lọ́wọ́ ọkọ nǹkan tó léwu gbáà ni a máa mọ ìyá.
0: Ẹ má ti lọ, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ọjà márùn-ún tẹ fún wọn yẹn. Nígbà tí wọ́n lọ first ọjà, owó tẹ fún wọn yẹn gan-an ni wọ́n ná, kò sí addition kankan.
4: Bèbí ṣáà ti fún lọ́wọ́ ọjà
0: márùn-ún. Ó yẹ kẹ́ yìí find out. Nígbà tí addition bá wà, ṣèbá ra mẹ́rin tó kù yẹn wọ́n ti máa augment ẹ̀. Tó ẹ bèrè.
4: Ṣé o ti lè tán lẹ́yìn ọjà méjì olówó ti tán ṣó yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ṣé oúnjẹ tẹ̀ ń jẹ kò wà equivalent pé wọ́n lọ sọ́jà.
4: Torí o ti nígbàgbọ́ pé ó sì kù sí mi lọ́wọ́. Pé tó bá tí o máa tẹ̀ ní kò sí mọ́ màá tún mú mi jáde. Ṣé o mọ̀ pé ó sì kù sí mi lọ́wọ́ pé kò yìí tán bẹ́ẹ̀.
0: Ok ẹ ṣe àdúpẹ́.
4: Kò yẹ kóbìnrin máa mọ oye tó wà lọ́wọ́
0: kan. Ok Taiwo Akinbi, only my wife knows when I have money because I'm not a salary earner. but I will only give what I want to give. That's well. I'm afraid I'm operating at below it. Me, I'm an advocate of women having your money. If you have your money, but yeah, somebody gives you or somebody does not gives you, I be a come salary, you go salary. Kunini, you do not have.
2: I don't want you to work. I am not going to be able to do it.
0: So Dick, no, no, it's not all women you will open up to when it comes to money.
3: But in this case,
0: men will not rest till they finish your salary. As long as a man is doing his responsibilities, make the woman rest. The same way now, no applicable. I saw a story. See, on your coin, so house rent for 5 years. House rent here, Yawolo Nile? Yes.
2: Ah, yeah.
0: So, no, now Yawolo Nile, Boko is paying house rent.
2: Yeah.
0: Also, house rent for 5 years.
2: Disclosed pay. That is
0: grand commander
2: ti mo pe
0: o disagree pelu yin palapata
2: nara ti mo pe yin bayi ni
0: it is when it is when to wo pe you as obirin that is the only source of income to ni grand commander you are here yawo yin wa yawo yin is out station so why is e ma ti ra ni ah mommy ka so pe mimo
2: just like that
0: eh wo won ti so salary wa o salary was mo le baba 50,000 ni so o mo pe mo se wa ni be yen to wa bi 20,000 ma fun e o ani ah ko si problem ke n go le ma keep so together 20,000 te fun mommy ka so pe yen o kon da bi wa te mu omi te kon sinu cup fun ko ti mommy ka so pe ma don ninu osu yen mommy ka so pe will not come back and ask you that ah my daddy husband do 20,000 there for me for shoe yen
2: obirin si ma wa nta bi so pe mu wa mu obirin si wa na pe
0: ah I disagree
2: mi gba mo pe kini yen o to nkankan
0: mi gba o
2: nkan ko se jini yen to pe wa fi o pe boya o fi 20 ranse o pe gba o ba pada wa pe ah se won pe nkan ge ba se mo nisin bi o
0: se eh o da bi ale so ro ja marun
2: eh bi e o
0: mo se bi o ja marun bayi so na so ja marun o je yo ko won si lo won ti lo owo
3: o ti ton
0: meji e wa so pe ko ye ko pada wa bere ejo o je ka ogun meji
2: bo opolopo obirin a gege bi obirin obirin a wu iwa obirin a pada wa pe ah mi o ti blame problem ma pada wa because sin bi nkan ba se lo na le ma se barin iru asiko ta wa nisin awo wa la mo bi po se won ni boya bi almost 2 weeks abi 3 weeks bi po yen se won o won affect awon kokon kokon mi ah iru en to fo oja manu sile o le to at least to tin to lo bi ojo meta o ye ko to bi ojo meta abi ko fe lo si keri pe
0: no ra ba mi keri
2: en to wa le
0: ko lo meta
2: en to wa le
0: no en to fun ni o en ti lo meta wa gbo won expect e ko pada wa bere pe elo e ka so hello ta lo wa lojo opo a gbo yin elo e ka so
5: e ka so
0: e ka so ru pe a te si pe wa
5: akura ni mo tin pe
0: okay
5: akunṣe nípa program yìí
0: ẹ ṣe adúpẹ́
5: bẹ nkan tó work fún ajayi ó lè ṣàlàyé work fún òjò
0: bẹẹni
5: ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé wọn ò mọ wọn bá ṣe máléjì nkan tó máa káàkiri kan parí rẹ̀ ni
0: ló
5: fi jẹ́ pé kò yẹ kí ọkùnrin wọ́n fi gbogbo ilé kó fi hàn àlejò.
0: Ìyàwó ẹ̀ lálejò nìyẹn.
5: Yorùbá ni mo sọ yẹn. Nígbà míì even nǹkan ṣẹlẹ̀ nílé ìyàwó gan-an tó jẹ́ pé ìyàwó á rò pé kò tí nǹkan lọ́wọ́ ọkọ̀ wọn kọ́ dẹ̀ jáde gẹ́gẹ́ bí ọkùnrin. Ìyẹn náà ń pè lókùnrin. Kì í ṣe pé tọ́rọ ló ní ìyàwó ti mọ̀ pé tọ́rọ ni. Ọkùnrin bẹ́ẹ̀ kò níyì nítorí náà irú èmi báyìí iṣẹ́ ọwọ́ ni mo ṣe títí mo fi dàgbà ṣùgbọ́n mi kì í ṣe sálárì ẹ̀yin sálárì ànà tá a lè ọ̀pọ̀lọpọ̀ sálárì ànà náà mìíràn ganan ló jẹ́ pé oríṣiríṣiì ti ń ṣẹlẹ̀ tí wọ́n jọ pọwọ́ pọ̀ tán kọ́lé tó di pé ìyàwó yẹ bí tirẹ̀ ọkọ̀ ọ̀hún. Ni mo ṣe ní ìṣe gbogbo ilé náà fi hàn àlejò. Mìíràn ìyàwó mìíràn á gbé ìwé ilé nígbà tó bá yá bó ṣe máa lé ọkọ̀ síta re nì ká sọ pé òun lòun nílé. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ọlọ́run kó gbà wá.
0: Ẹ ṣe àdúpẹ́. Ẹ ṣe àdúpẹ́ àkókò tí kò wà ní pàpamọ́ra. Ẹ ló ẹ kásán.
6: Hello.
0: Hello, Ekasan.
6: Ekasan.
0: Ah, ori ba obirin se pe lati. E se adupe.
6: Mommy Glory lo nsoro latajo wa.
0: A gbo yin ki papapa.
6: Awon eyan ti so awa obirin lenu. Iru awa obirin ta ki mo bo won se manage pelu oko. So pe ka sa ma ku enu si ka so si ka ma ba fi. E ja lo yi pada. E ja mo bo won se manage. Bi oko ba ni 100,000 lọ́kà tó sọ fún ẹ pé 20,000 ni tó lẹ̀ fún ẹ lẹ́tẹ̀ pé kó lọ gba tẹ́ẹ̀ lọ gba tẹ́ẹ̀ yẹn bóyá kì í ṣe àwọn ló ni gbogbo owó yẹn jẹ́ ká máa mọ tó a ṣe máa pẹ̀lú wọn ẹwọ tó ni bóyá kì í ṣe àwọn ló ni ó lè jówó iṣẹ́ tó o ta bá manage pẹ̀lú wọn wá ní òótọ́ nínú wa ìfúsẹ̀dọ́ wọn òun ni wọ́n máa gbélé wa lọ́wọ́ òótọ́ ṣe pàtàkì kì í ṣe pé kí ọkọ sọ pé kó lọ gba 10,000 kó o débẹ̀ kó lọ gba 50,000 torí pé o ti rówó rẹpẹtẹ ń bẹ̀ ẹ jẹ́ ká so òótọ́ gba ọkọ wa lò wọ́n ti sọ àwọn obìnrin lẹ́nu nígboro wọ́n dá máa fàáfì ni a máa fàáfì ẹja mo bá ṣe máa
0: ṣe jẹ́ kó èlò. Ẹ ṣe àdúpẹ́ grand commander ẹ jẹ́ ká máa lọ sílé wa.
2: Adúpẹ́ fọ́lọ́ fún ètò tí ò ní o ènìyàn wa ọjọ́ mẹ́jọ ló tún máa dà o Moses Ojo lórúkọ tèmi o.
3: Ọjọ́ àyàn aláwòye lórúkọ tèmi.
0: Ọlájúmọ̀kẹ́ Mọ́tòṣọ́ ní orúkọ tèmi. Ìkọ́ tèmi fẹ́ sọ ni pé on a final note ni pé you as a woman kí wọ́n náà ní have something doing financial independent so that somebody will not tell you that mi fẹ́ disclose èyí tí mo ní fún ẹ so that òní bá mi lọ ná níná kú ná. But when you have your own money you can decide báyìí ni mo ṣe fẹ́ ṣe owó mi not having to wait on somebody láti sọ fún ẹ pé mi fẹ́ sọ yé báyìí ìwọ gan le decide pé o declare asset yẹ sí ìkọlà wà a ti máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣe o.

0: Sierra.
1: Gbogbo e bere lati Monday 27th of July 2026 ti o fi gbanu le Sunday 2nd of August 2026. Ipade obi atoluko ma waye la ago kan san Wednesday 29th of July 2026. Boba wa de Thursday 30th of July. Ago mejo wuro la ma se medical check up. Awareness carnival ni o tele la ago mesan abo wuro hun. A ma sabewo sa fi Olowo ti lu owo. Chapel Bishop of Anglican Diocese.
0: School of the Blind ati correctional facility to wa ni lu owo.
1: Ago merin irole la ma se chapter parade.
0: Boba wa de Friday 31st of July.
1: General meeting and election lo ma waye la ago mejo wuro.
0: Class set parade didago mokanla wuro.
1: Gbogbo ajodun gan wa de Saturday
0: 1st of August 2026.
1: Ago mokanla wuro la ma bere titi dowo odere.
0: Thanksgiving service ni o waye ni school chapel.
1: Iyen ni Sunday.
0: Bere latago mejo abo wuro titi dowo Oluwa.
1: Gbogbo eyan la pe lati darapo mu wa ba wa sajodun.
0: Bi St. Catherine's Anglican Girls Grammar School owo.
1: Skoga se npe 70 years.
0: Skoga executives lolu kede.
2: Oh yes, Skoga tun ti tun. Agba yamu yamu eto automatic miracle hour. Total deliverance to ma waye ni prayer center church of God. To kale si adofure dare road Akure. Ojo kini locho osu ni. Bere osu eleyi a tun lagbara pupo. Tori ibe loluwa ba ti sore kaluku fun lo ni pojipo.
3: Akiri sore ya sagariyo.
2: Ọpọlọpọ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́. Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kúlé ayé. Àwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Hey! Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
4: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
2: From 9 AM to 6 PM ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
4: Bàbá Prophet Samson Lolúwabódédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
5: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply. The Advertising Regulatory Council of Nigeria, ACON, invites you to the Southern Regional Advertising Conference 2026. For the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujags, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA, commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uyo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. And now, sir, Dr. Olaleko Fadolopo, FRPA, Director General, ACON.
6: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
7: Abba, ajọ́ òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
8: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
9: It's about to go down.
10: Aww. My love, waiting happen?
11: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding.
12: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
10: CDK?
12: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
11: So all those things done already there, house?
12: Abba, since last month.
11: Ah, pastor, continue the wedding.
13: Walk on up, turn together.
12: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
14: Visit us at Danko Plaza at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
15: CityCare. Pay small, small. Live big, big.
16: Frank Communications, Tumbo Narayo, Odunwo. kì í ṣàìmọ̀ olóko tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí má làágùn jìnà ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀ má fowó tó làágùn kó o tó rí tó ra ní tí ò dá o gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù máa bọ̀ ní Frank Communications kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́ tún gbọ́ o gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí ẹ̀dínwó ló bá dé pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag digital mouse kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn okòwò ńbẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀ kó o tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo yín lẹ nílò kọ̀ǹpútà láptọ̀pù lásìkò yìí ó tún gbọ́ o àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà ó yà ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street lẹ́yìn Unity Bank telephone 0906-123-3331 tàbí 0803-353-4200 Frank Communications kọ̀ǹpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀ ọ̀dọ̀ wọn ló ti ríra.
17: Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
18: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táǹgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
17: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
18: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
17: Làwọn tẹ́ tún kó dé báyìí.
18: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
17: Èlò ni àwọn solar system yìí.
18: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
17: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
18: Bẹ́ẹ̀ni.
17: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
18: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
17: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
18: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
17: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
18: Bẹ́ẹ̀ni.
17: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
18: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá a jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
17: Láìṣe náà nẹ́pà.
18: Ara o.
17: Lọ́dọ̀ yín báyìí.
18: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
17: Ẹn tó bá nídìí solar freezer.
18: Bẹ́ẹ̀ni.
17: Ó wà lọ́dọ̀ yín.
18: Ó wà nílé iṣẹ́ wa
17: ni. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
18: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ awọ́ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building ẹ ti máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
17: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
18: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04 04.
17: Ẹja tún múlẹ̀ kan sí.
18: 08101 01 01 04 04 28 28 04 04.
19: Asiko rẹ ti to lati je gbadun to po repete. Ma je ka nfani eleyi o fu oru.
20: Wepa!
19: Signal Sense Nigeria Limited tun gbara mi ide. Won fo bale lote yi ni. Pelu awon solar system ti won sese ko wa lu biba. Awon solar system to nya kilala. Ki mole o le wa fun teru tomo ni. A nsun lokuku ko ru o tun ma mu ni osimo. Pelu Signal Sense Solar tutun yi. Je ko run o sanwo imole re. Ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti molebi re lowo perete. Bere lati 200,000 naira o le die soke ni gbe aye egbedemuke ti bere ni le ise Signal Sense Nigeria Limited. Bobambari ibe ni pe o tun lanfani lati gba television tabi fan Go TV tabi DStv kan si lofe pelu adehun atoro ajoso ni o o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fan atawon decoder gbogbo yoju seyi keyi le ise Signal Sense Nigeria Limited kanfani o to tenu bepo won wa ni Signal Sense office Go TV yellow building legbe UBA bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati adjacent Baba Ajashin House Oke Ogun Owo to fi mo Ephraim Plaza Legbe Polaris Bank Ikari Akoko Falaye Epe 08101042804
21: Aba Malode Magode Mare o Kuberi Pato
22: Olorun agbaye eledumare ogoyere o anarun lilawo mi se we deyin neyin le laje useri lai dagbasoke ni le laje o ma ti ton wole o obi e nla ori yarin o jalawo useri lai ya fe si ni ojo kine osun kejo yo lo gbo ka fon wo ma pe afara egberun uwon o ma rada sisi o mun dede wa egberun meta mure o rada fi lole yi dagbasoke lega ojo kine osun kejo ya mi so yi ah lati edun o ma yi mi se rire honorable dr lucky Ori Misan Ayedatiwa Executive Governor of Ondo State Agogo Mejila Ohon Ounga Siberi Mase Mase Otomi Somune Ma Olori Orire Gomina Ose O Idagbaso Keni Le Laje Ati Dede Ondo State Oma Sese Bereri O Omo Balabi Olale Ye Boroyi Alaga Jos Sopadek Ati Engineer Abiola Ayoride Olawoyi FNCE FNICE Honorable Commissioner for Infrastructure Lands and Housing Angari Sokwe Dede Yimi Waye Ngayi Nekwa Idagbaso Keni o mara teworan o nipinle ondo
23: to yi la fin ki gbugbu awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
24: eto igbeyawo laye
25: ejowo eduro na jare
26: ki lo sele
25: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero ofoso ki nse le wa ma fowo ofoso nle en 2026
23: eh ni tuto
25: ka ta so pe o ti ran won abi
23: kan lo ti so pe mo bodo ra gbugbu awon kan ile kan so ni bi ti cdk e wa
26: emo lo tun je cdk bayi
23: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be be lo
25: ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
23: ah lati osu to koja ni mo ti ra won
25: oluse agunkan e so wapo
23: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
14: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́
27: 07074834351.
28: Part and part, it will be below the best solar energy supplier. 201,999 naira. E wara solar to ma gbe gbogbo ile yin. Ati TV ati fan ati nota won mo ma fi kawe pelu gbogbo eroja le to ku be. Be ni oni 310,999 tun be. O ma da won eroja yin fun wakati to po. Be si ni yi tun gbe free time be pelu just 1 million naira na bo. Baka na ni part and part to de pelu CCTV. Leyi te be ma fi wo ile wo office wo ibi ise tabi gbogbo adugbo. Lori phone yin for security purpose. E wo. Promo lo lowo bayi o just 53,999 foto ni two camera sugbon just 32,999 foto ni camera kan e ma bo ni new office patampa to kale saarin yellow house rekabi ti weba bank lo ba disida road akure telephone 070 6642 3064 to eku dede asi

0: fans lọ́fẹ̀. Laptop tó bẹ̀rẹ̀ látòrí bíi 80,000 naira, that is 79,999 sí 120,999 sókè sókè bẹ́yẹn. Àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ látòrí 85,999 sí 101,999 sókè. Ẹ̀wọ̀n máa gba fáànù sí ní ọ̀fẹ́.
1: Ọbẹ̀ máa ní ẹ̀.
0: A ní laptop, a ní printers, a ní gbogbo computer materials. Tẹ̀ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní pátápát. Lákún street light dé láti enhance security materials láyèká ilé yín. Àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras yẹn single lens, double lens, triple lens, four lens gbogbo ẹ̀ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa gbogbo package tó máa lo battery kí a tó máa fi sọ bí ó ní bí 1,999,000 tó máa ṣe bí 50 blocks, 80 blocks, 100 blocks tó ń lo oòrùn directly ní èdè NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn student tó jẹ́ pé a ní 150,000 naira tí wọ́n lè lò fi gbé laptop wọn, wọ́n fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb, kò sí pé ọmọ ń lọ ilé ìwé kò ní ná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. So kò sí essence pé mi ì rí ná kàwé mi, ìyẹn 150,000 naira. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ní láti dúró de nọ́mọ́ part and part multi-purpose, multi-purpose lórí laptop, lórí solar, lórí phone.
1: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
0: A wà ní number 49 Obade Shida Road ní part and part complex. A wà láàrin Wema Bank Obade Shida àti yellow upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ former LACO. Ẹ ti rí wa mẹ́.
1: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí?
0: Photocopier machine, printers, freezers.
1: Ó wá dàbí Leventis dàbí Shellerans Lékòó nìyẹn.
0: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tìtorí lè ti mọ solar materials látòrí controller, látòrí ion tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa lo iná kékeré. Eléyìí tó wá yà lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlòmíà tún ní òun lọ́ra generator nígbà tó yẹ pé.
1: Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra solar.
0: Eléyìí tó wá jẹ bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer. Ó wà, ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì, ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín bẹ́tà. Tẹ bá ní ìṣù pẹ̀lú solar yín, ẹ lè kàn sí wa. A wá bá yín wò ó. A mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping, à ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra solar kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá, a wò ó. A ó ba upgrade ẹ̀. A dòwó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí, àtòrí laptop, àtòrí solar, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín, laptops yín, ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse tó jẹ́ yellow upstairs Ọbàdé Ṣìdá.
1: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tó mọ̀gún Olúbùnmi ló kọ tèmi. Ẹ ṣe bíbọ̀.
2: A ò máa ti ẹ̀rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná àmọ́ ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
3: Ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làá fi lọlé ayé. Kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wo di fi àfíà o.

ọkọ tèmi náà mo rìn ọkàn mi yin elédùà. Ká dúpẹ́ lọ́wọ́ elédùà tó daṣọ fọ́lẹ̀ wa tó tún pa lárọ́. Ọba tó ń gba ẹni tẹ́nìkan ò lè gbà. Ọba tó da orí tó tún fi irun tó fi bàṣírí orí. Ẹ̀jẹ̀ àtijọ́ gbádùn ètò ìlera wa tòní. Adéjúmọ̀kẹ́ ọmọ bàbá jígbọ́ta fẹ́ ló ń kí yín pé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ mi.

0: Bàbá tó ń ṣe Golden Herbal Mission tó wọ́n tó wá jẹ́ lẹ́yìn ijú àánú wọ́n gbé àyẹ̀wò ìlera ọ̀fẹ́ kalẹ̀ láwọn ọ́fíìsì wọn gbogbo nílẹ̀ Yorùbá. Nígbà wọn rí pé owó ta fi ń ṣàyẹ̀wò nígbà míì ó ń ka àwọn èèyàn láyà kò jẹ́ kí wọ́n kíyèsí ra nípa ìlera wọn mọ́. Èyí ló fà á tí wọ́n fi wò pé kí làwọn lè fi ṣèrànwọ́ fáwọn aráàlú àwọn. Ohun tí wọ́n lè fi ṣèrànlọ́wọ́ náà ni pé kí wọ́n mú owó yẹn kúrò kò sówó káàdì kò tó wá àyẹ̀wò. Ẹ ṣáà lọ ṣàyẹ̀wò ara yín lọ́fẹ̀ẹ́ láwọn ẹ̀ka ọ́fíìsì wọn. Ẹ rántí pé oògùn tí Kẹ́hìndé lò tàbí ohun tí Kẹ́hìndé lò tó ṣiṣẹ́ fún Kẹ́hìndé ó lè má ṣiṣẹ́ fún Dòwó. Ìdínú tó fi yẹ kẹ́ ṣàyẹ̀wò ara yín kẹ́ tó lo oògùn èyíkéyìí. Wọ́n ń kìlọ̀ lórí self medication ó léwu.
1: Akọ̀tún ṣe ti yẹ kẹ́kọ̀ọ́ má bọ̀ kó jẹ mọ́.
2: Ayẹwo aládùn o, ó gbẹ́ bóyá ìbá àgbọ̀.
0: Ohun tí bàbá Golden Herbal tó tún fi yàtọ̀ sáwọn akẹgbẹ́ wọn ni pé gbogbo ìgbà tẹ bá pè wọ́n ni wọ́n máa da yín lóhùn. Ẹ pè wọ́n lálẹ́, ẹ pè wọ́n láàárọ̀, ẹ pè wọ́n lọ́sàn-án, wọ́n ṣetán láti farabalẹ̀ gbọ́ yín. Téèyàn bá wá sí ibi tẹ́ ti lè ṣàyẹ̀wò ọ̀fẹ́ ńkọ́, ẹ lè pè wọ́n sórí aago wọn tó máa fi ilẹ̀ kan tó kúrò lórí ètò yìí lónìí torí wọ́n wà pẹ̀lú mi nílé agbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yìn tẹ wá láǹfààní láti máa gbómi lọ́wọ́ bóyá fún ìgbà àkọ́kọ́ mú kí n pẹ́ kú oríire àlejò yòówù kágbó ara yín ti gbà. Bóyá iṣẹ́ ẹ̀yìn ni tàbí tẹsẹ̀ ló ń fà yín ń sunni àìró oorun sunni ti yín ni ká jẹun díẹ̀ kó máa ṣe ni bí ẹni jà jẹ́ kì.
2: Ó gbà bóyá ìbá àgbọ̀ wá dára fún wa.
0: Àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́, ìdádúró ọjọ́ pípẹ́ fún obìnrin, ìtọ̀ ṣúgà tàbí ìtọ̀ níṣẹ́jú ìṣẹ́jú ń tọ̀sán tòru fún ọmọdé tàbí fún àgbà. Ojú tí ò lè mú ló ń bà mọ́.
1: Má bọ̀kọ̀ jẹ́ má bọ̀kọ̀ so ọ̀la ń bọ̀ wá dá lágbára olúwa.
0: Ìwọ́n tó ní high bp tó tiẹ̀ ti wá yọrí sí stroke ńkọ́ ọkùnrin tí kọ́rẹ́ǹtì ẹ̀ ti wá lò kọjá bó ṣe yẹ lọ.
2: Ó kọ́ dọ̀dọ̀ ó kọ́ dọ̀pọ̀ ayọ̀ká.
0: Iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí ló ohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
2: Ìrọ́dún ọ̀dà ọ̀pọ̀pọ̀ ayé aládùn ó títí dalẹ́ ó ìbá ń bọ̀ wá dára fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ̀ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbo ara yìí.
1: Ojú kì í pẹ́ ṣe kì í ṣe máa la o, ọ̀nà rẹ̀ máa la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tí ẹ bá wá lò ó kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ́ nímọ̀ràn.
1: A ní retí ọ̀nà ẹ̀ máa lásẹ̀.
0: Golden Herbal Mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹ̀lé tó jẹ́ foreign tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
1: Agbára Olúwa o.
0: Àfi ọtí àfi pèlò ògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà lálò, akọ́nàlò, apẹ bàbà.
0: Mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí iléeṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wà níbi tó jìnnà sí iléeṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí. Báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò. Ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnnà bóògùn ṣe máa dọ́wọ́ yín ọ máa là á yé yín.
1: Ọba tó gbọ́ àdúrà wọn kan a ṣe ti yẹ tọmọ kan bá lẹ̀ o.
0: Mo lè fọwọ́ ẹ̀sẹ̀ dáadáa pé àwọn àwọn tó ti gba àmọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn wọn dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi kìí ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà ẹ̀ má sọ rètínù bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni kìí ṣe gbogbo ẹ̀ là fẹ́ sí o ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójú tó ló ti wá da ohun tí ń gbẹbọ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa ẹ gbìyànjú ẹ pé bàbá gúdí hábà ẹ ṣàlàyé bó ti ń ṣe yín wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ̀ ṣe mọ́ wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ̀ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Gúdíyàbá ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ẹjẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ máa gbọ́ ohun bàbá Gúdíyàbá.
1: Ìgbà ìgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ orúkọ mi ni Dr. Martins Akinboyewa olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa ẹ sọ ní ṣókí báwo ni Golden Herbal Mixture ti jẹ́.
3: Golden Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn baba ńlá wa láyé àtijọ́ a wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn ìyẹn la wá ṣe research lè lórí kí là ń jẹ kí náà bàbá wa ń jẹ a rí pé èso ewébẹ̀ ni àwọn bàbá ń jẹ ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ irúṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component òun là ń pè ní Golden Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: baba mo woye pe a tin ri testimony lorisirisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogunju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju yi ati pe ki le ro debe te tu fi beyen na kale
1: se ri ngba ta ti godin aba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton o se yen to je pe ati ti mo pe iru esun bayi lo wa lagwa ara ati ti gbigbe se so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipin kakiri gbogbo ibi ti orile ise wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba ti won tun be se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ní fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtàbọ̀ bàjára fún ẹ ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ẹ́tì oògùn ojú yìí kí ni processing yẹn sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn agent wa lẹ̀tí máa get ẹ̀ now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial la ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra pack golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: yẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́lẹ̀ a máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tá ní wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse ẹ gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue
0: ṣé ojú nìkan ni golden herbal ṣiṣẹ́ fún àgbo tún ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan ni pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọmọ kan balẹ̀ o ṣòwò.
3: ìyá lọ́jà tó lọ gbàlá fò. lọ́jà sì ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi táwọn ajẹ́ǹtì wà nípìnlẹ̀ Ondo wa ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo yẹn ra lọ ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ní hotel yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: ok
1: kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide a wà ní alágbàtà níwájú central bank àwọn shopping complex kan wà ń bẹ a wà ń bẹ a wà ní àrùntúnsì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní èkì fm ní táwọn ọbẹ̀ kí fm ẹdí táwọn ọbẹ̀ rígbà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agent wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtìpá a wà ní ọba àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọ̀wọ̀ a wà ní ọ̀rẹ́ a wà ní ìdánrẹ́.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́
0: wò. láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí
0: 0806 98 69 98
1: ǹjẹ́ tún ní nọ́mbà mi tó jẹ́ bí WhatsApp. ẹni tó bá fẹ́ ṣe WhatsApp fún wa kán pè wá 090 0906 1 6 1 6 6 65 65 38 38
0: nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 0806 98 69 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹ fẹ message wọn is 090-6166-6538. Ní number WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe dàgbò olúwa ló là bójọ, bàbá ronú. Gbogbo sílùú sábà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Gódé Habà.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dán lẹ́yìn ìgbà ọ̀dọ́run.
0: Self medication ò da fọmọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò ló sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó lóun fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: Ilé àlejò tágbọ́n ara tìyẹ́ ti gbà tó ń fi ọlákàlàkà lọ́wọ́lọ́wọ́ kọjá lọ sí olùléeṣẹ́ Golden Harbour níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò lọ́fẹ̀ẹ́. Wọ́n máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ, kí làwọn tẹ máa mu, kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lóhun tó yẹ kẹ́ ẹ yẹra fún. Nísàn bákan náà yẹn tún lè pe nọ́mbà wọn bàbá Golden Harbour wọn máa gbé, tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ́ mánéjà wọn. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹ sọ tọkàn ní ẹ sọ mọ́ ìdí yín fún wọn, kí lohun tó ń ṣe yín àti gbà wo ló ti bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá bẹ́ẹ̀ ṣe lè mọ̀ lọ́fíìsì wọn ni tàbí oríkò ibi tẹ́yìn wà ẹ̀fẹ̀ wá sí ọ́fíìsì. Ẹ kò fẹ́ lọ ra Golden Harbour Mission ni. Nọ́mbà tẹ lè pè wọ́n sí 08086 98 69 98. Tó bá jẹ́ WhatsApp ni 09061 66 65 38 ni nọ́mbà tẹ lè pè wọ́n sí. Golden Harbour Mission program ti tẹ̀síwájú, ẹ má yí kúrò ń bẹ́ o.
1: Golden Harbour Mixture. Egbògi tiwantiwa tá a pèyàmọ́ nílànà ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti ń bẹnu ẹ̀ tún poró kọ́. Bẹ́ẹ̀ ló tún ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú àwa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapu ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú. Nílé Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún 12 tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páàlì. Àwa ní ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ irú orí báyìí, ẹ̀fọ́rí túlò, àìlèsùn tàbí àìsàn ojú, ojúmọ́ ríran kedere, a lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín, a wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀ tí tá ń sọ pé fibroblast tube ẹ̀dọ̀ tí tàbí fibroid, a kọ gbogbo àwọn àìsàn yìí sílẹ̀ níbi àgọ́ ara tá a máa pè ní private part. Ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí, a lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀. Nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá, a wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀? A wá rí pé sí kan tán jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tán máa pè ní lycopene, ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà. Èèyàn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì, tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ, ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. A wá papọ̀, a wá fi ṣe oògùn ìlera ara tí a pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún 12 àti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nigeria Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣèhàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa, a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture láàárọ̀. Nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́, tí wọ́n bá jẹun tán lálẹ́, kán tó sùn, kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, a ti ṣe Golden Harbour Mixture Eye Drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
5: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 080-86-98-6998. Lekan si 080-86-98-6998. Ayẹwo ilera ofe si n tẹsiwaju ni gbogbo awọn ẹka ọfiisi wa.
1: Aha! Golden Herbal Mixture. Egbogi tiwantiwa ta peyamọ ni lanaye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti n benu e tun poro ko. Bẹ́ẹ̀ ló tún ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú rírun wa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ́lura kẹ́ẹ̀sọ jí. Tapanpa tapanpa tapu ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Herbal Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ lù jìgà. Ó sì ti wà káàkiri. Ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ló ṣe é pẹ̀lú Golden Herbal Mixture wà lálàáfíà.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní, orúkọ mi ò yí padà, èmi ni Victor Samuel MC Kọ̀dínyìnrè kọdinétọ̀ ni òun mọ tí ó wà lọ́kọ yín bẹ́ẹ̀ yẹn kọdinétọ̀ PC ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ nbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa Apostle Prophet Olúwaniyi Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Ẹ jẹ́ kí gbogbo ó farabalẹ̀ láti jóúnjẹ mi.
1: Orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún bẹ́ẹ̀ ṣe máa gbọ́rọ̀ yín ní ọ̀sán yìí. Ọlọ́run tó ní ọ̀rọ̀ tó ní ọgbọ́n tó lọ̀rọ̀ náà ó yá kó fọ̀rọ̀ náà yé yín kọ́rọ̀ náà kó ṣe ìwòsàn kó ṣe ìsúsílẹ̀ ohunkóhun tó lè máa dojúkọ nípasẹ̀ ọ̀rọ̀ yìí ó yá kó mọ ìlaradá orílẹ̀-èdè Nàìjíríà àánú Ọlọ́run kó là á kọjá fún ayọ̀ àti àlàáfíà àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ayé níbi tí àìṣòdodo jọba ayé níbi tí àìṣòdodo jọba. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ oníwàásù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún àti pé pẹ̀lú mo rí ibi ìdájọ́ lábẹ́ ọ̀run pé ìwà búburú ń bẹ ní ibẹ̀ àti ní ibi òdodo pé àìṣedédé ń bẹ ní ibẹ̀. Ṣé gbọ́ nǹkan tí ìwé mímọ́ sọ ayé níbi tí àìṣòdodo ń jọba. Ẹ rí ibi tó yẹ kí òtítọ́ Ọlọ́run rí bí gbogbo ilé ayé níbi tí nǹkan tí ẹsẹ̀ bíbélì yẹn sọ ibi tí àìṣòdodo ti ń jọba ibi tó yẹ kí òdodo ti máa jọba èké ń bẹ níbẹ̀ irọ́ ń bẹ níbẹ̀ òpùrọ́ ń bẹ níbẹ̀. Ìwé mímọ́ ló sọ ó ayé níbi tí àìṣòdodo ti ń jọba. Orílẹ̀-èdè lónìí àìṣòdodo ń jọba lórílẹ̀-èdè àìṣòdodo níbi gbogbo àìṣòdodo ní ọ̀dọ̀ àwọn tó ń darí orílẹ̀-èdè àìṣòdodo ní iléeṣẹ́ àìṣòdodo ní ìlú àìṣòdodo ní àdúgbò àìṣòdodo níbi gbogbo. Ṣé èké lè bí òdodo ní èké ò lè bí òdodo ní ibikíbi àìṣòdodo ní ohun gbinlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà torí ayé gan ọ̀fẹ́ òtítọ́ ayé ẹlòmíì gan tó wá ń bẹ̀rù àti sọ òtítọ́ náà àwọn tó tún sọ òtítọ́ fún tó tún sọ gan àwọn tó ń sọ fún wọn ò gbọ́ torí pé àìṣòdodo ń jọba ó wá ń jọba lórílẹ̀-èdè Nàìjíríà tó wá ń pinlẹ̀ sí lójoojúmọ́. Ẹ bá jẹ́ kí òdodo jọba lórílẹ̀-èdè yìí òdodo lè bá gbà láàyè láti jẹ́ kó jọba lórílẹ̀-èdè yìí kórílẹ̀-èdè yìí lè tẹ̀síwájú ní gbogbo nínú ilé kí òdodo jọba kẹ jẹ́ kó òdodo jọba nínú ilé kó òdodo jọba ní àdúgbò kó jọba ní ìlú kó jọba lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ó rí wípé á wá jẹ́ kí àlàáfíà jọba níbi gbogbo bí ò bá jẹ́ pé àìṣòdodo ìlú tó ń dùn fún wàrà àti oyin bẹ́ẹ̀ ni táwọn kan dẹ̀ wá kó àwọn kan wá kan máa ṣèkà bẹ́ẹ̀ ni kí ni mò ń sọ àwọn kan ló ti àwọn ti ebi jíjìyàn gbé purọ́ ṣíṣe gbogbo ẹ̀ oríṣiríṣi ìtorí owó àwọn kan ló ṣà ń ṣe ibikíbi tí àìṣòdodo bá ti ń jọba wàhálà wù ìdààmú yánpọnyánrin ìdojúkọ ìdààmú a máa ṣẹlẹ̀ torí pé ṣé ẹni tí ó sọ wípé òun fẹ́ ṣe dáadáa tó dẹ̀ jẹ́ ibi ló ń ṣe ibi lè béèrè ni ẹni tí wọ́n mú sí ìdí owó tí wọ́n sọ pé owó yìí ti gbogbo ìlú bẹ́ẹ̀ ni tó kópa tó

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ẹkùdé ní àsìkò yìí níbikíbi afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé Matthew Adékúnlé Ọládéjì lorúkọ tèmi ò ti gbogbo èèyàn ń pè ní òdòdó nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ mo ní àwọn àlejò pàtàkì tí ó jẹ́ wípé wọ́n ní nǹkan tó ṣe pàtàkì eléyìí tí wọ́n fẹ́ bá wa sọ mo sì fẹ́ kí gbogbo wa ká fara balẹ̀ láti gbọ́ nítorí pé lákọ̀ọ́kọ́ ìlera lọ́rọ̀ àti wípé bí èèyàn bá ti rọ́wọ́ mú lọ ẹnu tó sì tẹ́gbẹ́ láwùjọ ó mà ti tàn n tí ẹ gbọ́ lónìí yóò fún yín láǹfààní láti wípé tọ̀ kẹ́ ẹ ní ìlera pípé àti wípé bẹ́ẹ̀ ti rọ́wọ́ mú lọ ẹnu tẹ́ẹ̀jẹ́ èèyàn pàtàkì láwùjọ mọ̀ pé n ó pẹ̀ kẹ́lù ọ̀dà ẹjẹ́ ń ṣe báyìí àlejò mi àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ẹjẹ́ ń kọ́kọ́ kọjá sí iwájú mi lọ́ọ̀kan ń bí ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n láǹfààní àti máa gbọ́ wa.
1: ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ olóòtú orúkọ mi ni Samuel Adinuoye táwọn èèyàn máa ń pè ní Samdex mo jẹ́ Ondo State Coordinator fún iléeṣẹ́ NRI that is Nation Renaissance International.
0: Àdúpẹ́ ẹ jẹ́ ń kọjá lọ sí ọ̀dọ̀ àlejò omi kejì ẹ̀yin náà ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé.
2: ẹ ṣe olóòtú orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Ọládéjì Charles èyí tí àwọn èèyàn mọ̀ sí AOC èmi náà ni assistant coordinator ti iléeṣẹ́ NRI ní Ondo State.
0: ẹ ṣeun ọ̀dà iléeṣẹ́ NRI kí ni tí ó gbé lọ́wọ́ gan kí ni tí ń ṣẹlẹ̀ níléeṣẹ́ ọ̀hún.
2: iléeṣẹ́ NRI tí a ń sọ yìí òun ni Nations Renaissance International. nǹkan méjì ni à ń ṣe ní iléeṣẹ́ yìí a pè ní Good Earth and Abundant Wealth. ẹ ti sọ lẹ́ẹ̀kan wípé tí èèyàn bá ti rí jẹ tó rímu tó tún lè náwó sí àwùjọ pé àbùṣe ti bùṣe so ohun tí à ń ṣe ní iléeṣẹ́ NRI nìyí.
0: ẹja ṣe báyìí dán mo mọ̀ wípé bàbá yìí náà ó ní nǹkan tí wọ́n fẹ́ sọ nípa ẹ̀ kí lè sọ ní ṣókí nípa tí wọ́n

0: 08076760614
1: ni ilu ogbe akoko e ma ri Mrs. Adejumo RO opposite Community Secondary School along Ekpimi Road ogbe akoko Ondo State. Phone number to worry 070 070 38 20 57 47 47 070 070 38 20 57 47 Eyi je awon ibi ti a ti le ri awon asaju wa ni ile ise NRI awon ta daruko won yi ni awon ti e pe company ton certify pe okay o ki won ma se test fa won yan den ki won ta le ri product wa gba ni owo won to je pe ara yin ajipe pe ngba ti e ba mi ti won
0: esun e ri wi pe afarabalẹ pe awon number yen gbogbo eyin ti e ba ti ri wi pe number ta pe ibi to sumo to si odo yin ni eyin na pe number yen e koja lo sibe e lo bere awon bere tin je yin lokan nipa le se NRI oda eja bere bere kan lowo yin kini awon anfani eto ilera teyan o je abi tawon eyan je ni le se NRI anfani ti eto ilera
2: e se olotu anfani ti awon eyan je ni le se NRI o po now lori health benefit yen tango wi pe gbogbo wa na lo se normal integrated science ani nkan ta npe ni cell human beings are made from cells and cells e na lo ma di tissue ba parapo one di organ on le free digestive organ te respiratory organ lati organ yen na e ma re system ngba di gbogbo system e ba parapo on lo ma di human beings now once the cell is affected there's no way the human being will not be affected until supplement NRI ma se ni pe o ma lo si ori sun cell yen awon cell to ba je pe ko se ara wa ni anfani o ma so ji it will renew all the worn out cells o ma je kon wa rejuvenated o ma so won di tutun boya kan je yan kan to je pe ta ba jira ro a ri pe se wa ku abi boya oju wa su a de ti dagba beyen o boya nkan kan sa nse wa lara cell wa lo ti ni problem ta ba lo awon supplement won yi o ma je ki all those cells to je ko won ti fe ma ku ni ara wa a so won ji new ones will be given battle to je pe awa je ki ara wa awa je ko di odidi thank you sir
0: yes sir oda ko to ri pe a ku lori iyen e je ki baba ti awon na joko segbe ki won ba wa da si nipa ti eto ilera yen kini nti e fe ba wa so ni soki
1: nipa ti eto ilera yen ile ise NRI ti se opolopo iwadi lona ti je pe ara wa fi le ji pepe lati return ara wa back to nature o ton pe opolopo esun lo wa laye loni so nkan a de ti wa ninu aye yi to fi je pe ko si be yan se le wa ki ilera e ki o pe ko wa 100% sugbon ise ti ile ise yi ti o se ni pe lati se iwadi awon nkan to nfa kudu ekude nu ara won yen ki la le se lati le je ko ji pepe pada so idi niyan to je pe ile ise yi to fi se eto yi lati mu awon eroja orisirisi jade lati le arrest the situation inu ara so ta ba tin lo awon nkan to jade lati ile ise NRI awon egbogi wa te ba tin lo won e ma ri iye pada kia kia ara yin a de ma pada bo sipo lona ti o pe regi
0: adupe to ko to di pe a tun lo sori awon number ati address nibi tawon eyan o ti salaba pade awon asaju ni NRI kini anfani to wa fe ni to ba darapo pelu ile ise yi ati wipe se anfani gan tun wa fawon eyan lati darapo ta anfani e ba wa kini teyan o je gege bi anfani awon to ba darapo ti o partner pelu ile ise NRI
1: se ri nipa ti anfani fawon to ba partner pelu wa ko ti e se ka won po tori pe awa fra wa ta wa nbi yi o ni opolopo anfani se pe ati je lara wa ta wa nbi ati re to gba moto meji ati re to gba moto kan ninu ile ise NRI yi so another thing ni pe won ma npe ni daily alert se mo pe ka so pe nikan o ni aisan kan boya okan en lo soke o so n so pe eje riru sugbon to ba ri alert erin làwọn kan pè ní oògùn hypertension ẹrin tá láti yẹn bá wọlé báyìí
0: tó ṣe gbì
1: inú ẹ á dùn pé arẹrin so condition ara ẹyin ó sì máa padà bọ sípò lẹsẹkẹsẹ nǹkan tí iléeṣẹ náírà tó ń ṣe nìyẹn ẹ ṣàkàn máa rí aláàtì on daily basis ni kẹ bá darapọ̀ mọ́ wa so ìyẹn ìkan another one ni nípa ti ọ̀rọ̀ káà ta sọ lẹ́ẹ̀kan tẹ bá mú iṣẹ́ yẹn lọ́kùnkúndùn iléeṣẹ́ yẹn wọ́n ń gbé mọ́tò fún yàn kò dẹ̀ ní pé bóyá ẹnìkan wà bóyá ó wà fáwọn kan tó yẹ pé kò níṣẹ́ lọ́wọ́ àbí àwọn rárá ìbáà jẹ́ ọ̀gá iléeṣẹ́ lèèyàn bó jẹ́ báǹkì ló ń ṣiṣẹ́ o bó jẹ́ oil company o bó jẹ́ ẹni tó ò tiẹ̀ níṣẹ́ rárá ọ̀pọ̀ nínú wa ní nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ iléeṣẹ́ náírà ló sọ wá di bá a ṣe wà lénìí tó fi jẹ́ pé tẹ́ ẹ bá darapọ̀ mọ́ iléeṣẹ́ yẹn inú yẹn á dùn òun náà ló ṣe ń pè pé returning man back to nation making millionaire out of every home iṣẹ́ tí náírà ń ṣe nìyẹn wọ́n dẹ̀ tún máa ń ran àwọn èèyàn lọ́wọ́ láti lọ sí òkè òkun tó ń pè ní trip international trip ọ̀pọ̀ nínú wa ló ti jẹ àǹfààní ìyẹn ìkan tiẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ ńsìn ní june tó jẹ́ pé nri máa send ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sí òkè òkun kò dẹ̀ ń ṣe àwọn kọ́ńtrì tó wà ń gbẹ́ngbẹ́lẹ̀ wa àwọn ní europe ní dubai these are what nri is doing so then nípa ti kíkọ́lé ó ní state ẹ̀ máa dé tó yẹ pé nri àwọn akọ ilé fún yàn yàtọ̀ sí yẹn pé wọ́n kọ́lé fún yẹn ẹ ní enough money tẹ́ máa lè fi kọ́lé fúnra yín ra mọ́tò fúnra yín ó ń ṣe ọ̀rọ̀ ẹnu lásán reality ni nǹkan tí nri ń ṣe so nípa bẹ́ẹ̀ a rọ àwọn èèyàn tí ẹnìkan bá wà tó yẹ pé ó bá nílé rárá tó dára tó bá tún ní owó lọ́wọ́ ó parí nìyẹn ó ti accomplish ẹ̀ bọ̀ bóyá ẹnìkan ní owó kò nílé rárá tó dára àbí ó nílé rárá tó dára kò ní owó kò tí ì pé so méjèèjì yẹn ni iléeṣẹ́ nri máa fún wa.
0: Ọ̀dà ẹ̀sùn ẹ jẹ́ ká wá lọ sórí àwọn address àti phone number àwọn kan wà wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni wọ́n lè má gbọ́ address àtàwọn phone number yẹn lẹ́ẹ̀kan ẹ bá ń lọ sórí address àtàwọn phone numbers tí àwọn èèyàn ó pèsè láti darapọ̀ àbí láti lọ fún àyẹ̀wò ètò ìlera nípa ara wọn.
2: Ẹ ṣe olóòtú tó bá wà ní side òkè òpópó axis àti ìrẹ̀lẹ̀ àti ọ̀rẹ́ a ní Samdex International Limited franchise with Nations Renaissance International office number 1 Mama Lisa Rosa shopping complex near Army checkpoint beside Savannah restaurant new garage ní Okitopopa. Number tí ẹ máa pè ní 070 0070 37 17 17 18 0070 0070 37 17 18 0070 0070 37 18 18 office number 2 one axis here o wa ni ore ni opposite odigbo garage beside mobi finish station number ti apele kan na ni ke ma pe si boya ite to wa ni akure e je ka pe dr charles si number yi 080 080 30 30 60 99 99 17 17 080 080 30 60 99 99 17 lekan si 080 080 30 60 99 99 17 17 na address dr charles yen ni shop 13 olufumilola house opposite Lafayette cement depot custom junction Ondo road ni Akure ki won se Dr. Charles Nikola ni si Akure o atun ni Mr. Joshua Ajayi address Mr. Joshua Ajayi o wa ni Sarajo complex opposite AA Rano finish station iyen wa ni Oke Jebu ni Akure number ti e le pe won si ni 080 080 60 22 22 10 10 02 02 lekan si 080 080 60 22 10 02 02 080 080 60 22 10 02 boya ile to wa ni owo e n wo pe Akure jina die ẹ lè pe mama nri niyẹn mama wa sí this office address ó wà ní princess adedoja Aderounmu Junction. Iyẹn wa ni opposite Coco Store ni Owo. Number ti e le pe ni
0: 081 081 34 34 47 47 43 43 47 47.
2: Lẹ́ẹ̀kan si 081 081 34 34 47 47 43 43 47 47 081 081 34 34 47 47 43 43 47 47. Bóyá ẹ̀jẹ̀ tó wà ní ìṣù àkókò ẹ̀ ń sọ wípé ọ̀wọ́ tún jìnà àkúrẹ́ jìnà àbí òkìtọ́pá tún jìnà. A ní Mr. Lamalẹ̀ Adébúwà. Office address wọn ni ó wà ní Buwacom Lifeline Stocking Store, number 38B, Ọ̀yàrà, Ìṣùà, Àkókò, Ondo State. Phone number wọn ni 090 090 33 33 54 54 10 10 00 00. 090 090 33 33 54 54 10 10 00 00 090 090 33 33 54 54 10 10 00 00. A tún ní representative kan ní òkìtì púpá o, ìyẹn là ń pè ní Màmá Wábáyọ̀. Address wọn ni ó wà ní number 1 Àpáta New Side B, Òkìtì púpá Ondo State. This is our phone number 080 060 70 35 41 41 36 6 0 0 60 70 35 41 41 36 6 0 0 60 70 35 41 41 36 6. Tẹ̀bá tó wá wà ní Gbọ́kọ̀dá area, a ní Mr. Steligio Global Ventures. Address wọn wà ní number 114 College Road, opposite Ilaje High School, ìyẹn wà ní Gbọ́kọ̀dá. Phone number wọn ni 080 070 60 60 61 61 42 40 080 076 76 60 60 61 61 42 40 080 076 76 60 60 61 42 40 080 076 76 60 61 42 40 gbogbo address ti awa nso yen e wa so pe o jina si because boya wa ni ugbe akoko. A ni representative sibe, eyan ni Mrs. Adejumo Aro. Address on wa ni opposite Community Secondary School along Epime Road, Ugbe Akoko, Ondo State. Phone number on ni 070 070 38 20 57 47 47 070 070 38 20 57 47 47 070 070 38 20 57 47 47 070 038 20 57 47 47. Ẹ ṣe olóòtú.
0: Adúpẹ́. Ọ̀dà ẹjẹ́ mi wá bèrè bèrè eléyìí. A ti sọ̀rọ̀ nípa ìlera wípé ọ̀kan lára nǹkan gbòógì tí ilé iṣẹ́ NRI ti ẹgbẹ́ lọ́wọ́ nìyẹn. Àyẹ̀wò ó ṣe pàtàkì nínú ìlera kó tó di wípé a mọ ibi tí kùdìẹ̀kudiẹ wà lágọ̀ọ́ ara. Ǹjẹ́ tiẹ̀ láwọn ẹ̀rọ tí ẹ fi ń ṣe àyẹ̀wò?
1: Ẹ ṣeun olóòtú.
0: Adúpẹ́ o.
1: A ní àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tó jẹ́ pé a fi ń ṣe àyẹ̀wò nílé iṣẹ́ wa. Ní gbogbo àwọn ọ́fíìsì tí ẹ̀gbọ́ tá a dárúkọ yìí, gbogbo ibẹ̀ ni a ní machine tó jẹ́ pé a fi ń test àwọn èèyàn. A ti ẹ̀ ń fúnyàn lóògùn láì jẹ́ pé a ṣe test fúnyàn. So a máa kọ́kọ́ ṣe ká fi wo condition ara yẹn. Then after àwọn supplement yẹn á dẹ̀ máa ràn wá lọ́wọ́ láti make sure pé a sọ ara yẹn di ọ̀tún padà. So test machine yẹn nígbà tá a bá ti gbọ́ tewé tegbò kò ṣe pé à ń dá fáńbẹ. So machine ìgbàlódé òun náà là ń lò. Tẹ bá wá fúnra ara yín, tẹ bá ṣe àyẹ̀wò inú yín á dùn, á gbé gbogbo nǹkan tó ń ṣe èèyàn lára. Gbogbo wa la nídi ẹnìkan lè sọ pé mọ mi sí kò síbi tó ń ṣe mí. Ẹ wá check, ẹ wá wo condition. Torí bá a ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni condition ara wa ṣe túbọ̀ ń deteriorate, ẹ pé ó máa shrink. But ilé iṣẹ́ náírà á fún yín ní nǹkan tó yẹ pé ara yín á fi máa jí pépé. Tí nǹkan tó ń dènà àrùn inú ara tó máa wà well boosted yẹn immune wa. So machine yẹn ó wà nígbàkúwà tẹ bá wa.
0: Tọ́ ó dáa kó tó di wípé màá yọ̀ǹda yín lórí àkànṣe ètò yìí. Àwọn phone number àti address yẹn ẹjẹ́ á tún sọ fún gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀kan sí.
1: Ó dáa, ẹ ṣe gan lóòótọ́. Lákọ̀ọ́kọ́ ní àwọn offices wa wọ̀nyẹn tá a ti dárúkọ àtàyè tá a máa tún dárúkọ, àwọn àkókò tẹ lè bá wa ń bẹ̀ látọjọ́ Monday aago mẹ́jọ sí aago márùn-ún rẹ máa rí wa. From Monday to Friday. Ọjọ́ Saturday ẹ pè wá, tẹ bá pè wá a sọ fún yín ibi tá a wà lákòókò yẹn. So ẹ tí ra ti pè lọ́jọ́ Saturday, but kò ń ṣe gbogbo àlàyé lara wa ma wa lojo Saturday but Monday to Friday o wa sure. So 8 to 5 p.m. then fun apere ni fun ti Sounders International Limited to wa ni okiri popa Mama Lisa Rosa Shopping Complex near Amip Checkpoint Legbe Savannah Restaurant la wa nbe. So junction ugbeyin te ba nbo latore ba de junction yen ti wa pa otun yen ti ri office wa then second office wa ni ore ojo Tuesday nikan la nlo si ilu ore. So te ba fe wa won to wa around ni area yen ojo Tuesday nikan la wa nbe. So phone number wa ni 0703719 7718 le kon si 0703719 7718 that is phone number Sanders ni then from Dr. Shas AOC ni lo Akure shop 13 Olufunmi Lola House opposite Lafarge Cement Depot Custom Junction ni Ondo Road Lakure le matiri won phone number ti won ni 0803060909 17 le kon si 0803060909 17 then Mr. Joshua no ilo Akure ni won wa won wa ni Sarajo complex opposite AA Rano filling station Okejebu ni ilo Akure so phone number ti won ni 0806022 1002 0806022 1002 then Mama Enara ni ilo Owo office address won wa ni Princess Adedoja Aderomu Junction opposite Coco Store Owo phone number ti won ni 081 34 47 43 47 081 34 47 43 47 then Baba Lamale Adeboa won wa ni ilu Isu Akoko Boa Coin Lifeline Stocky Store number 38B Oyara Isu Akoko ibe ni office won wa then phone number won ni 090 33 54 1000 090 33 54 1000 then Mama Wabayo ni ilu Okiriwopa address won wa ni number 1 Apata New Side B Okutupa Ondo State phone number won re 0806735 4136 0806735 4136 then ilu Igbokoda Ebas Telijo Global Venture ni number 114 College Road opposite Ilaja High School ni ilu Igbokoda phone number won ni 0807660 6142 0807660 6142 then ilu Ugbe Akoko Emma Bam Mommy Mrs. Adejumo RO opposite Community Secondary School along Ekpimi Road Ugbe Akoko number ti won re 0703820 5747 0703820 5747 awon to ye o je pe o wa certified e pe won represent NRI ni ipinle Ondo ni so e try to reach everybody ni agbegbe yin inu yin adun te ba lo office wa te ba lo se test te ba de fe lati join ile ise wa e ni regret e lai lai
0: to e se oda e ba ndaruko yin fun gugu awon eyan le kan si ki n to yonda yin
1: okay oruko mi ni Samuel Adenoye tawon eyan pe ni Samdex emi ni Ondo State coordinator fun ile ise NRI
0: Eseun alejo mi keji
2: eseun lotu oruko temi ni ogbeni Ayodeji Oladeji Charles eti awon eyan pe ni AOC emi na ni assistant Ondo State NRI coordinator eseun
0: adugo o bo ti je niyan o lati le se NRI mu dupo lo awon alejo mi ati awon to ba won ko worin wa titi igba mi ta tun ma pade Matthew Adekunle Oladeji lo ko mi o ti gbogbo eyan pe ni ododo

0: of a dove.
1: Tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 60 60 64 19. 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀, tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
4: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi koli o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awo ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fo wa lati ilu seyin oro papa egbo ogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
0: a o ma ti eri ni gboro lenu ojo meta yi
2: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi
3: agbori ise lo se je lobe ti wo gbo nipa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton jo mo edalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

0: ọmọ ìlú ọ̀dá.
1: Àdúrà náà ọjọ́ rẹ̀ àti yí ọlé wẹ́rẹ́.
0: Bẹ̀rẹ̀ láti jọ ajé Monday.
1: Níjọ́ kẹta àdélọ́gbọ̀n.
0: Oṣù keje.
1: À gbé àpòporo sódò.
0: À sàmẹ̀ sọ́dún ìbílẹ̀ rẹ̀.
1: Sábà níjọ́ kẹta.
0: Oṣù kẹjọ.
1: Ọdún yẹn.
0: Náà sàmójú.
1: Kedere.
0: Ẹni ayé.
1: Ní ìbámu.
0: Pẹ̀lú.
1: Ìṣẹ̀ṣẹ̀ rí arúlù ọ̀dá.
0: Bábá rí rẹ̀.
1: Ayẹyẹ.
0: Ọdún aláwùjọ.
1: Níjọ́ Ìṣẹ́gun Tuesday.
0: Kálíjọ́ kẹrin.
1: Oṣù kẹjọ.
0: Níbi kì í ketekete yan.
1: Aláòrò ọdún.
0: Àti yan.
1: Ọ̀dọ́.
0: À ń sígbó ọ̀sán.
1: Ọyá ìmọ̀ gbọ́ mi dáadáa o.
0: Ẹ á máa yé gbá.
1: Ẹ̀hàn lé dáadáa ọlẹ́run àtọ́dá.
0: Ìlú ọ̀dá.
1: Bá a bá ti yọjú kọ́ abẹ.
0: Ojú rẹ̀ bá ti rí.
1: Wọ́n fara mọ́.
0: Orífọ̀ ọdún èyí á dùn.
1: Lásìkò ọba rẹ̀ a ti tún yanran yanran.
0: Ẹ̀jẹ̀
1: kábíyèsí.
0: Ìlú Fábílóyè.
1: Ọba Dr. Olúgbẹ̀ngàn Àlùkò.
0: Àjílúyè ẹ̀kọ́.
1: Adégbè.

0: ẹ̀dí àdúrà olúwa ọlọ́run kò ṣe òtítí oṣù yìí tún wọlé dé wẹ́rẹ́.
1: ọlọ́run ọba dáre kí lọ lè ṣe.
0: ọ̀rẹ́ kí o wá bá ọlọ́run pàdé nínú ìpàdé àdúrà ti oṣù yìí níbi tí ọlọ́run ọba dáre yóò ti máa yanjú gbogbo ìṣòro rẹ̀ ní gbọ̀ngàn olúwa ọlọ́run kò ṣe òtì ní ìdojúkojú oyè mẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ láti ọjọ́ 18 títí di ọjọ́ 1 oṣooṣù ní ọjọ́ 18 ní àṣálẹ́ ọpẹ́ yóò máa wáyé bẹ̀rẹ̀ láti agogo 2 àṣálẹ́ níbi tí onírúurú àwọn olórin ẹ̀mí yóò ti máa ṣáájú wa nínú ìyìn ọlọ́run ní ọjọ́ 19 ní àṣálẹ́ ẹ̀mí mímọ́ ní ọgbọ̀njọ́ ẹ̀wẹ̀ ní ìsọjí alágbára yóò máa wáyé níbi tí ìwòsàn ìtúsílẹ̀ ohun ìdáǹde yóò ti máa ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó ti pèsè láti tú ọ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀gún tí ń fi ayé rẹ̀ làkàlàkà yóò ru ọjọ́ yìí gan ni ìṣòro agbára yóò wáyé láti gba ẹ̀kúnrẹ́rẹ́ agbára ní ọjọ́ 19 ní àdúrà onírúurú yóò máa wáyé abánbárí rẹ̀ ní ọjọ́ 1 oṣù bẹ̀rẹ̀ láti agogo 7 òwúrọ̀ títí ìrọ̀lẹ́ níbi tí ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa ẹni àmì òróró rẹ̀ pastor dr paul ọbadáre àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ọbadáre ń bẹ láàyè síbẹ̀ iṣẹ́ rẹ̀ ò dáwọ́ dúró.
2: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n kì í ṣàìmọ̀lòkò. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí ra.
3: The Latter-day Church of Jesus Christ ló ń pe gbogbo ènìyàn sí convention ọdún yìí. Àtàjọ̀dún ogójì ọdún tọ́lọ́run ti ń ṣiṣẹ́ agbára nínú ìjọ rẹ̀. Àkòrí àjọ̀dún àti ìpàgọ́ ọlọ́dọọdún yìí ni gbígba ohun ìní wa padà, possessing our possession, tí a mú ẹsẹ̀ wúra rẹ̀ jáde láti inú ìwé Joshua 21:43. Ọjọ́ karùn-ún sọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún yìí làjọ̀dún ọ̀hún o pẹ̀lú ọlọ́kan òjọ̀kan àwọn àlàkalẹ̀ ètò àdúrà. Ohun ìdánilẹ́kọ̀ọ́ ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tí ṣé àmì pẹ̀lú iṣẹ́ ìyanu alágbára yóò ṣẹlẹ̀ nítorí ọlọ́run á rìn pẹ̀lú owó agbára ńlá fún ìtúsílẹ̀ ìwòsàn ìdáǹde ohun ìgbàlà ní kíkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú ni ọlọ́run yóò lò nínú convention àti 40th anniversary yìí o. Pastor K.S. Enison, Reverend Dr. Olusoji Oluyori, Pastor Aro Banfẹ, Pastor Ali Johnson àti Dr. Kayode Ajayi, International Headquarters Convention Ground. Ti jọ Latter-day Church of Jesus Christ tó wà ní Latter-day Avenue Ayétẹ́jú Ìkálàmù Àkókó ni convention àtàjọ̀dún yóò ti wáyé o. Wá kó o wá kópa nítorí Jésù dúró dì ọ́.
4: Èrò tí ń roko ẹ̀lẹ́ o. Èrò tí ń todò ó bọ̀ ẹ̀kọ́ àti bọ̀. Ẹ wá wà àwọn onírúurú iṣẹ́ tí gọ́vnà Lucky Orimisa Ayeda ti wá ń ṣe nípínlẹ̀ Ondo.
5: Yes.
4: Our AIS agenda is working in Ondo State. As Governor Lucky Orimisa Ayeda ti wa keeps striving in the development of infrastructure, Governor Ayeda ti wa is set to commission 1 kilometer of road and flag off of 3 kilometer concrete jettyways in Obinla, Ilaje local government area of Ondo State. Ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 yìí ni our AIS gómìnà Governor Lucky Orimisa Ayeda ti wa máa commission ọ̀nà kìlómítà kan. Bákan náà ni gómìnà a máa flag off 3 kilometer concrete jetty walkway gbogbo ẹgbogbo ẹ ní Obinla níjọba ìbílẹ̀ Ìlàjẹ. The general public is hereby invited to join our East governor during the commissioning of 1 kilometer of road and a flag off of 3 kilometer concrete jetty walkway in Obinla. The event comes on Saturday 1st of August 2026. Gbogbo èèyàn la pè láti darapọ̀ mọ́ gómìnà níbi ètò yìí. Yondo State Commissioner for Infrastructure, Lands and Housing, Engineer Yorin-Ide Abiola Olawoyi, FNSE, F9, àti Chairman Àjọ Òso Padec, Honorable Bubi Yeporoye ló ń kéde.
6: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadọ̀sẹ̀ fi dùn tí o lè gbàdé rárá?
7: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
6: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
8: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
6: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
8: Mọ́mí mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
6: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
8: Mamadọ̀ ni.
6: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.
9: Are you ready for drama?
10: Get out of my face.
5: Excitement, surprises, and entertainment of Big Brother Naija Season 11. Everything is for the taking. Don't miss a moment. Watch Big Brother Naija Season 11 on DSTV Channel 198 or GoTV Channel 49. And guess what? You can now get a new DSTV decoder for just 15,000 naira only. This comes with a 1 month subscription on DSTV Yanga package. For GoTV, get yours for just 15,000 naira plus 1 month subscription on GoTV Jolly package. And for your entertainment on the go, you can also watch Big Brother Naija and other favorite channels on DSTV Stream and GoTV Stream app on your smartphones, laptops, and iPads anytime, anywhere. What are you waiting for? Get your decoder today. Enjoy Big Brother Naija Season 11 excitement, the drama, the fun, the unforgettable moment. DSTV Channel 198, GoTV Channel 49. Entertainment just got better. Headline sponsor, Bet Power.

0: coulé.
1: Ẹ kú ilé ṣe dáadáa la bá yín nírọ̀lẹ́ tòní. Àwa aráàlú gan mọ̀. Wọ́n mọ̀ pé ohun tó bá lè mú tá a mú kí tá a fi tàgbẹ̀ sẹ́yìn báyìí. Irú èèyàn bẹ́ẹ̀ ṣe tá a ti febi sí e ni. Ìdí abájọ rèé tá a fi ń pariwo ẹ̀ ń gbogbo gbà pé ẹja máa ṣẹ̀yẹ ńlá ńlá fáwọn àgbẹ̀ wa. Ẹja máa pín àwọn àgbẹ̀ wa lé. Gbogbo ọ̀nà tá a bá lè gbà láti fi rí àwọn àgbẹ̀ bí ọba. Tọrọ gbalàgbẹ́ ọba làgbẹ́.

0: Bẹ́ẹ̀ni, ètò tẹ̀síwájú àwọn àgbẹ̀ ńlá pẹ̀tọ̀ yìí. Ètò tí iléeṣẹ́ Sunbet na Global Concept tí wọ́n ń ṣe agbátẹrù ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́n ní ká fi mọ́ dáhùn àgbẹ̀ lẹ́kọ̀ọ́, pàápàá jùlọ àwọn àgbẹ̀ oníkòkó. Torí pé ká ṣe bó ti yá ṣe, ó nìkan ló lè mú kó rí bó ti yó rí. Pàápàá jùlọ lórí ọ̀rọ̀ kòkó yìí, ẹ mọ̀já tanra wa, ètò ń bẹ, àtò sì wà. Àwọn ètò àti àtò yìí, ó ná ní pé ká fi mọ́ tò ó kí gbogbo ẹ̀ ó lè dùn, kí gbogbo ó lè kan sí. Bá a bá rí nǹkan tí bí kòkó bó ṣe ṣe wá dáadáa tó ṣe wá bí ọba tó dáṣọ sí wa lọ́rùn lọ́dún 2024, inú wa dùn gbogbo ìgbà lámọ̀ rántí. Ọdún 2025 aṣọ tó dá ó gbà padà o, ó sì láwọn nǹkan tó fà á. Ìgbà tí mò ń bá iléeṣẹ́ Sunbet tá a jọ ń fọ̀rọ̀ jomi toru ọ̀rọ̀, wọ́n ṣàlàyé àwọn nǹkan fún mi nípa àwọn nǹkan tó ṣokùnfà bí owó kòkó ṣe já wálẹ̀ yìí. Ẹ mọ̀ sì já tanra wa, ìdí nìtán fi ní ẹja mọ dáhùn àgbẹ̀ wa lẹ́kọ̀ọ́ kí kòkó yìí kó tún lè padà gbowó sókè sí dáadáa. Sunbet Global Concept, akẹsàrà sì yín lápá abẹ yẹn. Alright, àwọn àlejò mi ti ń wọlé díẹ̀díẹ̀, ẹ jẹ́ lọ gbé wọn wọlé torí àkókò wa. Dégbèga Àlàní lóko tèmi ń jẹ́, Àlàní tí ó gọ̀, ẹni tó ń bá rìn ní ògbọ́n, ó wọ́ kẹ̀m̀bẹ́lẹ́ tó dùn mọ́lẹ̀ ọkọ̀ lọ́mọ̀gì. Ẹ kú kalẹ̀.
1: Wọ́n ní ká ṣe é bó ṣe yá ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. Ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ á gbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fún kóró kòkó wa. Torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. Dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe God why me. Torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Sunbet Global Concept Limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹja asan gbó foko wa. Ká ya gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára igi kòkó. Ojú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. Bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. Ẹni tí láti mọ ipò lọ́jọ́ méjì méjì síra wọn kò lè bà wọnú ara. Jẹ́ kí kòkó gbẹ kó tó tà á. Nípasẹ̀ báyìí, ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa.
2: Ẹ na.
1: Ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín, ẹ mọ̀ rojú ṣètò kòkó. Torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. Iléeṣẹ́ Sunbet Global Concept Limited ló ní ká ṣe eré kó lè bá àdúró re. A ò ní ṣòwò àìjere o. Àmì.
3: Sunbet. Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀.
0: Ìtẹ̀síwájú àwọn àgbẹ̀ òun ló jẹ iléeṣẹ́ Sunbet lógún. Ẹni tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ torí àkókò ọjọ́ wa tó ti lọ. Ẹja ń gbàlejò wa wọlé. Ẹni tá mo gbà lálejò lórí ètò lónìí, a ti ní wọn lórí ètò eré láti kọ́ wa lọ́nà àtọ̀. Àwọn náà ni arábìnrin Tèmídayọ̀ Ayáwolabí. Akinyin, àlejò wa, ṣàlàáfíà lẹ wa.
4: Ẹ ká san atọ́kùn, àlàáfíà ni mo wà. Ṣé dáadáa ni mo bá wo nínú.
0: Àlàáfíà, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé yín gangan náà ni.
4: Gbogbo ilé ẹ̀ka san orúkọ mi ni Tèmídayọ̀ ọmọ Owólabí. Ṣé dáadáa ni mo bá yín.
0: Ẹ gbàbẹ̀ ń wọ́n kọ́nà mi.

0: baba gbo won corner won corner lori lori de awon ti won corner bi lo san ibai won wo pe ohun ti mo se ni ose to koja abi boya ose to koja lo nlo si ni awon o wa da pada fun mi e lo di bagi mi ni le se sunbet abi ti lo ro temi ko si wahala o ti da iya wa e ja gba bi iwole ohun ta fe pe kelu na loro to ni se pelu oro elegbejegbe ati ipo awon obirin ninu egbe awon agbe akoko e ja bere bayi kini idi to fi se pataki fun awon agbe lati darapo megbe
1: ah o di o ikan to dani ki ki se agbe nikan gan ni egbe da fun gbogbo eyan ni egbe da fun awon yoruba bo won ni kani kapo iye ni iye ni so ti awon agbe ba mura won ni egbe o se o easy lati ba won gba eton won ikan ti enikan ma ja fun to ma soro fun lati gba ti eyan mewa ba ja fun o ma easy fun won lati gba and for trainings o ma easy lati disseminate
0: fun idanileko
1: o easy lati disseminate training lati ko awon agbe to ba ko ra won po jo ki a se ma ti ojule dojule lo pe a fe se idanileko ide ti a ma fi ta ba ti de ileto si ileto a ma gba awon agbe wa ni yoju lati darapo lati kora awon jo po bi egbe fun gbogbo awon idiwon yi
0: egbe ta nso yi se egbe kan fun idanileko nikan ni abi egbe alajeseku ta le mo enitere ejitere owo kokan boya anda abi iru odo eyin bayi sunbet e fi gba kan so lori eto yi pe egbe kan be awon egbe nbe to je pe awon asoju sunbet ti won kojo lawon ileto si ileto e lo na fi nwole
1: legbe sunbet of enio te mo se so ni egbe sunbet ni egbe agbe sunbet of eni lati fi wole
0: won ni egbe sunbet of eni lati wole kenikeni mo wa wa sodo yin wa ma so fun yin pe sunbet o lo legbe yi e mu egberun kan wa ka fi mo kini kan won ni ko si nkan to jo be o oro elegbejegbe yi iya wa atemi dayo a n soro pe obirin kini ipin obirin ninu egbe awon agbe papa julo ni ipinle Ondo
1: ni agbegbe wa ni awujo wa gan a le fi owo ro obirin seyin
0: e si awo
1: in order to encourage lati gba awon obirin niyanju
0: abi lati le se koriya fun won
1: ye won be na sugbon lati gba awon obirin niyanju ki won ma da oko nitori a ri pe ni awujo wa ta ba ti e wo pe ka wo laarin awon agbe wa ma ri pe ti okunrin mewa ba wa nibi kan bi oko obirin kan abobirin meji la ma ri nbe so am I encourage ka obirin darapo megbe nitori itesiwaju obirin itesiwaju ile ni itesiwaju idile ni ti obirin ba lowo ti e dani bukata to wa ni orun oko won o ma n dikun ọkọ mu wa ìyàwó mu wa ni ilé fi tẹ̀síwájú a nínú ìrìn àjò mi nínú iṣẹ́ sustainability tá à ń ṣe mo ti ri pé níwọ̀n ìgbà míì tí obìnrin bá lówó tiẹ̀ dání àbí tí ìyá ilé bá lówó dání ìlú ọmọ nílò ẹrú ó máa ń dínkù that is part of my own personal research
0: mo fẹ́ kẹ́ yànnàná ibi torí iléeṣẹ́ sunbet ò fààyè gba kẹ́ni ó mọ lo ni kó mọ lọmọ nílùú ẹrú
1: rárá
0: bákan náà sì làjọ ra náà
1: bẹ́ẹ̀ ni
0: àwọn náà ò fọwọ́ sí
1: rárá
0: so wọ́n fẹ́ kẹ́ yànnàná ẹ̀ tóbìnrin bá níṣẹ́ tiẹ̀ dání pàápàá jùlọ lórí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn kòkó tá à ń sọ yìí kò ní fẹ́ mọ lu ọmọ nílùú ẹ yànnàná ẹ̀.
1: bẹ́ẹ̀ni ni kì í ṣe nínú iṣẹ́ ọ̀gbìn gan nínú àwùjọ wa tí obìnrin bá ní owó ẹ̀dá ni ìlú ọmọ nílùú ẹrú máa ń dínkù torí ó lè tí agbára ọkọ ò bá gbé agbára ìyá lè gbé tọkọ ò bá lè rọmọ ní skul tí ìyá bá lè rọmọ ní skul ọmọ ò ní lọ sọmọ ọdọ kì í ṣe pé mọ́mí àrówó skul san ó wá lọ ń ṣiṣẹ́ àbí kò lọ skul ló lọ fi band chemical pé ìgbà tí ó yẹ kó wà ní skul táwọn ẹgbẹ́ wà ní skul òun òrowó skul san so tóbìnrin bá lówó ẹ̀dá ni àwọn kùdìẹ̀kudiẹ àwọn ibì kan wà nínú ilé tí ìyàwó yẹn tí ìyáálé máa dí so to la se ma encourage awon obirin to la se ma gba awon obirin ni yonju lati dara pin mi gbe to bi to ba wa nu egbe la ma ri pe okay won yan obirin je la ma le ba won dasi a ni le ba won dasi ninu le ba ninu le oko won sugbon ta ba dara po mi gbe agbe la ma ri pe okay lo ma le mu awon grievances awon challenges to ba ni lo ma le tende lo ma le mu wa siwaju la le ba won dasi
0: ko ti ye ke nlo sibi ti ibere ti mo fe lo e sugbon ko mo ba di wi pe okan mi o sa ku nbe a n soro nipa pe ile ise sunbet ajo ra won tapa se ka ma lu omo ni lu eru kini ise omo ba ba denu oko koko
1: e se
0: tori nigba ta ndide bo e ri pe awon baba wa won mo fe yawo to po tori pe won ni awon yawo awon obi mo omo le mo ba won sise ki wa ni ise awon omo won yi gan ona wo la gba ta fi ni lu omo ni lu eru
1: e se atok ona ta fi ni gba lati lu omo ni lu eru ni pe ti isuna idile to ba ni tesiwaju a ni ko mo ma sise a ni ko mo sise to wa commensurate mo ojo ori e
0: ise ti ojo ojo ori e
1: ti ojo ojo ori e lo so ki se pe ko mo ma sise nu oko omo le sise nu oko
0: omo le shanko abi
1: omo le shanko omo o depend ori ojo ori omo yen lati shanko lati lo sharp instrument
0: se omo le fin koko
1: omo le fi koko
0: to ona la ni amo yan na tori awon ara le tin gbo wa
1: ikan to mo le se ninu oko boya e ka koko ko mo ba yin sha
0: okay
1: boya ko mo boya ko tele yin leyin boya ko fowo tule depending on ish ojo ori omo yen to mo ba te ma ru eru eru to gbudo ru ko gbudo ju iwon weight e lo so e ma wo bi omo yen se tobi to bo se lara si le se ma wo iru eru
0: to le ru pe
1: so iru awon ise to le se ni sugbon ise ti o ju agbara e lo ti o de ni pa itesiwaju omo yen ti o de ni pa lara
0: bi baba ba fe finko a si ni ka mo finko ni egbe odo abi
1: bene
0: ti baba ba fe finko boya o npo awon ogun e laarin oko so le so fomo pe sare ba nbo mi wa lodo
1: omo le ba baba pon mi sugbon ibi to ma ti pon mi ko gbudo jinoju iko to de ma fi pon mi ko gbudo
0: ko to bi ju ojo ori e
1: sugbon ti baba ba tin fi oko omo igbudo kuro nu oko
0: ko ba kan si lara
1: ko ma ba kan si lara o le baba ba pon mi ko pon mi sile ko kuro nu oko
0: mo ti mo nkan ti mo fe mo wonika se bo se ya se ko le ba ri bo se ye ori eyin agbe oni koko e ku ile o opo igbese to ye agbe lori ipese ati toju koko ta agbe lo sako ba fokoro koko wa tori be ni koko se ko ti ogbowo leri jojumo lopa agbe oni koko se god why me tori be ni le se sunbet global concept limited se nte mo wa leti pe ega san gbo foko wa ka ya gbogbo e ka ti o wulo kuro lara gi koko boju ogbodo poju ninu oko wa tori awon kokoro tin je ko be ka koko yin tan ojo marun o kere tan tabojo meje ni ke fi ba eno ti lati mo yipo lojo meje meje sira awon ko le ba wonu ara te ki koko gbe ko to ta nipase e bayi ojulowo koko te gbe fo raja mowo nla wa
2: e na
0: e mo kan jo toju koko yin e mo roju se to koko tori pe ko ni mere wa bo ba dowo ale o ile ise sunbet global concept limited lo ni ka se re ko le ba duro re a o ni so wa ijere o ami
3: sunbet ite siwaju awon agbe
0: iya wa temi dayo omo owo labi a n soro lori ipo awon obirin ati ona ta gba lati lu omo oro elegbejegbe ninu ise ogbin koko awon kan ni omo obirin o le dari o igba kan lo sogoje o ero waja o baba si wonu egbe awon agbe a ri wipe awon oko ni saba mo n poju kini se to bi o le dari ati wipe bo bi ba dari kini awon nkan kan to ge wipe a ri gege bi aye pada rere
1: ninu egbe agbe sunbet am I encourage obirin lati dari a de ti re instances ati ri awon ona ti obirin ti dari egbe ti a de ti ri pe awon egbe yen gan ipa ton ko compared to awon egbe tokunrin dari gan a ri pe iyato gedegbe wa nbe they are very coordinated ko si gba ta ba pe egbe yen pa fe ri won ta ke ri won tori mi mo bo se ma mu awon okunrin
0: won mona lati kegbejo
1: won mo atokunrin ti gba won mona lati kegbejo o de ma ko to ma wa standard to ye pe ko ni si ede ayede egbe ma mule dada I don't want to mention this but egbe ma mule dada to ye pe ko ni si wala ba te ma wa gan omo bo se ma pari e laarin ara won ti o ni daruwo tegbe o ni tuka. So we highly encourage women participation in cooperatives, not just in cooperatives, in farmer groups.
0: Ezi n febo.
1: Sorry, ma bi
0: na. Oye wa o te so ni pe e mo n gba awon obirin ni yanju pe ki won
1: dara pe
0: legbe. Mo yen ipawo wa ni ona wo ni ile ise sanbe tin gba shati leyin fa awon obirin lati gba po adari ninu awon egbe yi.
1: Okay. Trainings wa la ko tan se idanileko ni ipa awon obirin ninu ile ninu egbe. Then a tun ma fun won ni igba ta ba nse ipade na a ma structure trainings o ma structure ipade wa akoko ipade wa lati suit awon obirin lati suit women participation. Ati notice pe awon akosiko ipade kan wa to je pe awon obirin o ki le darapo mo pade bi ta ba se pade laaro kutukutu. Wa fe ran mo lo school, wa fe dana je, wa fe lo oko,
0: wa fe dana fa wa oko
1: bene te ba se pade ni role wa la on fe dana onje ale. So awon time meetings yen on ke le darapo sugbon ta ba won ni awon asiko ipade kan bi osan won ti daride latoko, won ti daride latoja, won ti sinmi bi abi owo 3-4 ehn so ba se asiko ipade yen o digba ta awon obirin ba le participate kẹtọrí lè rí ìyẹn tó lè dàdarí nu wọn.
0: Ṣé ìpàdé àwọn ẹgbẹ́ yìí ṣó máa ń pẹ ni ṣó máa ń tóbi wákàtí márùn-ún àbí wákàtí.
1: Ara wákàtí kan pátápátá 30 minutes wákàtí kan ni.
0: Ó ti tán. Ọ̀nà wo làwọn àgbà kí àwọn ẹgbẹ́ yìí lè dúró dáadáa tí ì ṣe pé yóò kàn mọ mi lórí mi lọ́rùn.
1: Continuous trainings.
0: Ìdánilẹ́kọ̀ọ́.
1: Then Sunbelt tí a máa ń ṣe nǹkan tá a ń pè ní women empowerment lọ́dọọdún.
0: Ìrónilágbára àwọn obìnrin kan.
1: Bẹ́ẹ̀ni sir. A ṣẹ̀ṣẹ̀ kan parí ni ti ọdún tó kọjá a kọ́ àwọn obìnrin wa ní láti ṣe àdírẹ́. Ní ọdún yìí a kọ́ bó ṣe ń ṣe pastries, egg roll, peanut bẹ́yẹn láti kún wọn nípa. So tọ́ba ní owó tiwọn náà kò ní sí pé wọ́n fi ọwọ́ rẹ̀ mọ sẹ́yìn nínú ẹgbẹ́.
0: Kílẹ̀ wá sí fáwa.
1: À ń bọ̀
0: ẹ̀tìdé
1: kódà
0: ẹ̀yára alẹ́ ẹ̀ lórí ọ̀fẹ́ láti pè wọlé níbi tá a bá dé yìí ojú òpó ń rèé 0816-251-9991 ẹni tó bá lórí ọ̀fẹ́ láti wọlé ìbéèrè tẹ bá ní fún àlejò wa ní ọ̀sán yìí 0816-251-9991 ẹ̀lú ẹ̀ka sàn ẹ̀ṣẹ̀ bá gbọ́n sókè.
2: Orúkọ tèmi ni Usman Ridwan látọ̀sínsín.
0: À ń bá yín bọ̀.
2: Mo kí àlejò tẹ pọ̀ wá lónìí. A sì dúpẹ́ lọ́wọ́ Sunbelt fún bó ṣe ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní òrèkóòrè. Àdúpẹ́ gidi iléeṣẹ́ wọn mọ̀ tẹ̀síwájú.
0: Àmì.
2: Nípa ti kẹ́míkà tán sọ yẹn, ṣé tí ọmọ bá ti pọn mi tán? Ṣé ó máa lọ sí ìdàbòmọ́ oko pẹ̀lú òbí rẹ̀?
0: Kódà ẹ ṣeun. Ìyá wa, ẹni ìgbà tá à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fífọ ọmọ ṣiṣẹ́ tó lé lẹ́ẹ̀kan, ẹni tó mọ bá ti ẹ̀pọ́n mi fún bàbá pé kó kú òun bẹ̀, wọ́n wá ní ṣé kó mọ lọ lé ni àbí kó kàn yà sẹ́gbẹ̀ẹ́ kó mi tí bàbá ti ń fi kó.
1: Mr. Ridwan ẹ̀ka sùn sà, tí ọmọ bá ti pọ̀ mi tán tó bá lè máa lọlé kó máa lọlé. Ṣùgbọ́n kó yàgò kúrò níbi tó ti ń fi oko. Tí ó bá ti lè lọlé kó súnmọ́ kó jìnà pátápátá síbi tó ti tí ibi tí kẹ́míkà yóò ti nìkan lára. Kó kúrò pátápátá.
0: Hello, ẹ kásán.
4: Hello, ẹ kásán.
0: Ẹ ṣe o.
4: Friday ló ń sọ̀rọ̀ láti Jọ̀ka.
0: Ó yá.
4: Ẹ jẹ́ ọmọ kan fẹ́ bèrè ni ṣé ọmọ tó bá ti dàgbà díẹ̀ ṣé kò lẹ́tọ̀ àti lè bá bàbá ẹ̀ fi kú.
0: Ó dà. Ìbéèrè rèé, ìyá wa. Ẹ bá wa dá.
1: Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó depend lórí ọjọ́ orí ọmọ.
0: Ọjọ́ orí ọmọ.
1: Ọjọ́ orí ọmọ ló.

0: ah lati se so e ja pari ibe hello e ka san oda 0816251991 hello e ka san
1: e ka san
0: e
1: se lutu mo ki mo mo wa to wa sibe
0: okay
1: ja ba ti ni mo pa kono ko lo peju a ke bi mo so
0: ah bo yin dada
1: omo mi ba mi lo ko
0: omo du melo lomo yin
1: o ti pogun odun
0: aha nkan ton so na niyan won ni ka je ko dagba pe tomo ba ti dagba o le mo se awon ise kokan to le 15 years la won ti e so sugbon mo ti yin ti pe ogun odun 0816251991 hello e se o
2: ejo ba ta ni obirin le dako ti obirin le
0: ṣe obirin le finko oda iya wa
3: obirin o le fi oko nitori la se nda awon obirin wa loko wo ko ba le vi owo lati le sise oko nigba mi a encourage obirin lati fi oko
0: oda e ṣalaye dada si tori awon obirin kan finko loko loni o
3: a mo pa awon obirin fi oko ṣugbọn ko leto lati ko da fun obirin lati fi oko
0: labe ilana
3: sunbet labe ilana Rainforest Alliance ko da fun obirin lati fi oko
0: hello e ka san o
4: e ka san sa
0: e se o
4: e ku eto
0: a n ba yin bo
4: e jo sa nipa ti koko biba awon eyan wa to ma n ra koko awon lo n ba koko je o bawo na se le mo koko ti o da ateleyi to da nítorí àtẹ́yí tó dá àtẹ́yí tí ò dá gbogbo ẹ̀ ni wọ́n máa ń rà papọ̀ tó dà táwọn àgbẹ̀ wọn ò ní fẹ́ tú kòkó wọn ṣe.
0: ó dà ìbéèrè tẹ béèrè lónìí tẹ béèrè òun kọ́ ni ohun tá à ń pẹ̀ kẹ́lù lónìí ṣùgbọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan bẹ tá a fi léde fún yín lẹ́yìn ètò ẹ tiẹ̀ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ganan báhun àwọn lẹ pé tẹ bá ti pè wọn wọn ò lè ṣàlàyé fún yín pé ó dà bye bye ni o lori oro koko biba a si tin so lati bi ojo melo kan oju opo te pele ise sunbet sire be ba ni ibere mi so baba wa to pe gbeyin na inu mi o dun be ba le pe number e leyin eto won si da yin lohun 0814 712 1004 ojú òpó yẹn ló wọlé sí iléeṣẹ sunbet àbí n bá sì ní gbàgbé bí n bá rántí ẹnìkan ti wá sọrọ ń pa ẹ lórí ètò ìrí tó ní ẹyin ẹ sáà mọ sí ti yín dáadáa bó bá ti dọdọ àwọn ẹni tí ń gbà wọn mọ bí wọn ṣe mọ ìyá sọtọọtọ ó dà ìyá wa tèmídayọ láàrin ìṣẹjú àyà ìmọràn yín fáwọn àgbẹ ká mọ lọlé.
3: ìmọràn mi fáwọn àgbẹ̀ ẹ jẹ́ kí àwọn obìnrin wa ẹ̀yin ọkọ wa ẹ fáwọn obìnrin wa láyè láti darapọ̀ mẹ́gbẹ́. a dẹ̀ ní ọmọ ògbúdọ̀ ṣiṣẹ́ ṣùgbọ́n ó ní iṣẹ́ tí ọmọ ògbúdọ̀ ṣe ní àsìkò tó yẹ kó ṣe.
0: ó dà ẹ ṣeun adúpẹ́. ẹ̀yin alára wa ibi olúgbé fogunmọ náà là á pè lólúfimọ ibi là á mọ fimọ nírọ̀lẹ́ tòní ìyókù tún dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ọlọ́run ọba àkórí míì òun là á tún mú wá bẹ́ẹ̀ bá ní ìbéèrè tẹ́ fẹ́ bí iléeṣẹ́ sunbet ojú òpó tó lu jásọ́dọ̀ wọn rèé lẹ́ẹ̀kan sí 0814 712 1004 ìyá wa tèmídayọ̀ ọmọ òwúlàbí ẹ ṣeun adúpẹ́ fún dídásí wa lónìí adégbòye ga àlàní ló kọ tèmi ń jẹ́ títí dìgbà míì a ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn o
5: wọ́n ní ká ṣe é bó ṣe ya ṣe é kó lè bá a rí bó ṣe yẹ ó rí. ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ kú ilé o. ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ agbé lórí ìpèsè àtìtọ́jú kòkó tá a gbé ló ń ṣàkóbá fókóró kòkó wa. torí bẹ́ẹ̀ ni kòkó ṣe kọ̀ tí ò gbówó lérí. dojúmọ́ lọ̀pọ̀ àgbẹ̀ oníkòkó ń ṣe god why me. torí bẹ́ẹ̀ ni iléeṣẹ́ sunbet global concept limited ṣe ń tẹ̀ mọ́ wa létí pé ẹ̀gẹ́ asan gbó fóko wa. káyà gbogbo ẹ̀ka tí ò wúlò kúrò lára agi kòkó. ojú ò gbọ́dọ̀ pọ̀jù nínú oko wa torí àwọn kòkòrò tí ń jẹ ko. bẹ́ẹ̀ ká kòkó yín tán ọjọ́ márùn-ún ó kéré tán tàbọ́jọ́ méje ni kẹ́ ẹ fi bà á. ẹni tí láti máa yípo lọ́jọ́ méjì síra wọn kó lè bà wọnú ara. jẹ́ kí kòkó gbẹ kó tó ta. nípasẹ̀ báyìí ojúlówó kòkó tẹ́ ẹ gbé fún ìrajà amówó ńlá wa. ẹ mọ̀ kànjú tọ́jú kòkó yín ẹ mọ̀ rojú ṣètò kòkó. torí pé kò ní mèrè wá bó bá dọwọ́ alẹ́ o. iléeṣẹ́ sunbet global concept limited ló ní ká ṣe eré kó lè bá a dúró re.
6: ADAB 89 Adaba. Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ti a le se dede olomo okunrin ni kan soso chai chai chai.

0: ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọpọ gbéyàwó ló ti dẹnu kọlẹ látàrí wípé awọ ọkọ rẹ ò kájú ìlú dáadáa bàbá bọdá ò lè tatẹkan lẹ dùn bẹẹ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹdákù rẹ tẹ lọdọ olólùfẹ rẹ bàbá kéré wà ní ó fọrọ rẹ lọ lórí àìlèṣe déédéé tí ń bọ fínra ìdákọlẹ ara ra tiẹ kọ sùn lọ ọpẹ ẹyìn dúdùn ara títa ara gbígbóná inú kíkun àyà tí ń lù pípìpì má lè gbápá má lè gbẹsẹ ọwọ àtẹsẹ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wà ní ọkàn sí pẹlú ẹrọ ìgbàlódé tí wọn sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ oògùn tẹ ẹ bá lò láàrin ìṣẹjú mẹrìnlélógún tí ò bá ṣiṣẹ ò fúùtù fẹ tẹmí kì í ṣe ti bàbá kéré wà wà pé mi débẹ.
1: Mo kí onílé, mo kí àlejò. A ní fàìsàn lògbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kéré wà. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà. Kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
1: Bàbá Kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀ tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
1: Babangana, Bàbá Kéré wà.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
3: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò dáa ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
2: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Babangana, Bàbá Kéré wà. Phone number mi 08164122777 08164122777.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ipàdé àdúrà àlùyọ fún second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sáago mẹ́ta òru lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọjọ́ kẹta oṣù tuntun orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́ kété tó o bá ti wọnú Parliament Estate orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lọ̀ ti ń lo ìyá wa Prophetess Felicia Olúwayẹmí Ayaba Jésù wà fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pè sórí 08034715490. O ya o lori oke aluyo bibi ti gbogbo aye tin gbagba yori adura
2: ile to ori o du 27 to ba ri joseph ni ye agba ti oba ni ye wow kabiyesi e dariji mi mo ranti le ni mo ranti asise mi okunrin kan wa lo gba ewon onimo won gbe sewon togo won gbe sewon timo won gbe sewon ti ebun tebun gbogbo agbara to ti e mo le tebun tebun gbogbo agbara to ti wa mo le tebun tebun togo tola tola loruko jesu olorun yo gbe wa jade ninu edidi mege ta tu yi olorun yo gbe wa jade yo gbe wa jade yo gbe o jade wo to gbo mi yi iwo to gbo mi yi to ni ebun rere lara sugbon ko se ni to mo e o ni ebun darada lara ko se to ri e oni ebun to olorun da ma e to ye ko wo na ti ma bi powo ko ti ma o ti ma mowo wa fun e sugbon won ran ti e tori won gbe pamo sogba e won isele ta sele ta fi discover e isele ta sele ta fi discover wa olorun a da sile
3: amen
2: olorun a da sile
3: amen
2: bo se da sile ni afi farao lojo kini olorun a da sile
3: amen
2: bi agbo ti se so ni waju oba oba ni ah e tete lo mu okunrin yen wa e lo mu wa kia bi joseph se de bo se npo bayi won ti fauri e gbogbo ri e ti ori korira ori iseru ori isiru ni ori wa awon baba odun wa fada
3: amen joseph
2: gbogbo ri isiru gbogbo irun isiru gbogbo irin isiru lori wa awon baba odun wa fa
3: amen
2: wa fada
3: amen
2: aso eru lara wa awon baba awon agba awon to foso awon to foso kina pa to foso yi awon da kina ojo nu won a bo olorun wa
3: amen
2: won a bo olorun wa won a fun ani aso tutun
3: amen
2: won a fun ani aso tutun aso tutun to ye afin gbogbo aso ikorira gbogbo aso eti gbogbo aso egigun gbogbo aso ma ri olore gbogbo aso kenya ma se kan ma fogo e fe lomi olorun a bo ko olorun wa
3: amen
2: olorun a bo ko olorun wa
3: amen
2: o pe ti joseph ti sise ti won ko je ko rogolo tori pe won gbe pamo ni eni te gboro yi olorun yo gbe wa jade
3: amen
2: nibi ti aye gbe wa pamo so olorun yo gbe wa jade
3: amen
2: won to gboro mi olorun a gbe jade
3: amen
2: togo togo olorun a gbe jade
3: amen
2: won gbe joseph de odo oba nigba ti joseph ma tu edidi yi edidi meje to so joseph di prime minister edidi meje to gbe joseph de po oba loruko jesu olorun yo je ko tun waye lekan sinu aye wa
3: amen
2: o to ma gbe wa de po oba wa to ma gbe wa de aye giga wa to ma gbe wa de ibi afin wa loruko jesu yo waye
3: amen
2: olorun yo waye olorun yo je ko waye
3: amen
2: mathematics to olorun ma lo olorun tun ma lo lekan si
3: amen
2: o tun ma lo lekan si
3: amen
2: nigba ti joseph tun edidi meje yi won ni wa o ko se nikan to tun le se mo afiwo farao wa fi oroka si lowo o wa gbe ade o gbede lori o wa gbe joko e won ni ko gbe joko e sowo tun mi iwo olomo ma se akoso leni lati eni lo itenikan ni ma ka fi jo e lo itenikan pe awon ara ilu lo dibo ni ami oni ma fi jo e lo iwo olomo ma boju to eto suna eto ati je enikeni ko gbudo gbowo ni ile egibiti iwo nikan lo ma ma pase lori gbogbo awon ijoye lo ma ma pase lori gbogbo awon ijoye to ku awon aishif gbogbo to wa lo fi mo fe so lori won awon omo nilu awon omo nilu tese worole nilu awon to ti lowo nilu awon mi lo ni ailu iwo lo ma ma pase to ba die won gbudo soko won to ba ti so na ni loju ese edidi meje o so Joseph the prime minister awon isele t'olorun ma da sile to ma gbe awa na de po la to ma gbe wa de po oro to ma gbe wa goke to ma gbe wa di aje nla olorun abe si da sile
3: amen
2: olorun abe si da sile
3: amen
2: olorun abe si da sile
3: amen
2: olorun abe si da sile
3: amen
2: ba se gbo oro ibayi isele na abe si sele
3: amen
2: isele na abe si sele
3: amen
2: lori le de ni tabi loke okun ni bi gbogbo te enikankan wa ba wa isele na abe si sele
3: amen
2: isele na abe si sele
3: amen
2: isele na abe si sele
3: amen
2: be lo ma ri
3: amen
2: ko ni yi pada
3: amen
2: bi Joseph se da prime minister pelu edidi meje e ba lo sinu we Exodus 25:20-37
3: Iwo se fitila meje
2: fitila meje ogo meje ni wedu ite olorun na fitila meje na lo yi ite be ka osumare awo didan meje ni on gbogbo ti olorun se ni pipe o je meje wo si tan fitila meje yi pepe ka loruko Jesu gbogbo fitila ogo aye wa olorun yo be si pororo ayo si
3: amen
2: yo pororo itudunu si
3: amen
2: awon fitila to ti ku olorun yo be si tutun
3: amen
2: awon fitila to ti ku olorun yo be si tutun
3: amen
2: awon irawo to ti ku olorun yo be si tutun
3: amen
2: awon ogo to ti ku olorun yo be si tutun
3: amen
2: loruko Jesu olorun yo tu imole ogo wa tan
3: amen
2: yo pororo ayo si
3: amen
2: yo pororo ibukun si
3: amen
2: yo pororo ibukun si
3: amen
2: yo pororo agbara si
3: amen
2: yo pororo agbara si
3: amen
2: yo pororo itesiwaju si
3: amen
2: be lo ma ri
3: amen
2: ko ni yi pada
3: amen
2: Jesu Oluwa wa
3: amen
2: yes
3: ki won ki o si fifitila won ni sori re
2: yes
3: ki won ki o le ma se imole si waju re
2: ko le ma se imole olorun yo so wa di imole idile wa yo so wa di imole adugbo wa yo so wa di imole ilu
3: amen
2: tori pe fitila wa yo tan jade
3: amen
2: fitila meje olorun yo tan sinu aye wa e ba lo sinu we genesis 8:4
3: oko si kale ni osu keje
2: ni oko nu atun kale osu keje ni oko nu abale gbogbo oko aye wa to le fo sori omi abale se bute niyanju ní oṣù kẹjẹ abalẹ̀ sí èbúté yíyanjú a sọ̀kalẹ̀ abalẹ̀ sí èbúté yíyanjú omi kò ní gbé ọkọ̀ ayé wa lọ ọkọ̀ ayé wa kò ní rìn ní agbami ayé yóò gúnlẹ̀ lóṣù kẹjẹ sí èbúté yíyanjú yóò gúnlẹ̀ sí èbúté ayọ̀ oṣù kẹjẹ yóò jẹ oṣù testimony
3: amen
2: lórúkọ Jésù a wọnú oṣù kẹjọ ọdún testimony
3: amen
2: a wọnú oṣù kẹjọ ọdún testimony
3: amen
2: bẹẹ ló bá rí
3: amen
2: ní oṣù kẹjẹ ni ọkọ nú àbalẹ ó balẹ sí èbúté yíyanjú ní oṣù kẹjẹ kí lẹ ń kà lọwọ
3: 8
2: ìfihàn ẹ bá mi lọ sínú ìwé ìfihàn chapter 8 verse 1-6
3: nígbà tó sì ṣí èdìdí keje
2: kẹ́kẹ́ pa ní ọ̀run
3: níwọ̀n àbọ̀ wákàtí kan mo sì rí àwọn áńgẹ́lì méje
2: ìyẹn la ń tú lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì èdìdí méje nígbà tó sì tú èdìdí méje kẹ́kẹ́ pa ní ọ̀run gbá mi ká díẹ̀ síwájú ká lọ gbàdúrà
3: níwọ̀n wákàtí kan mo sì rí àwọn áńgẹ́lì méje tí wọ́n dúró níwájú ọlọ́run.
2: Àwọn áńgẹ́lì méje pẹ̀lú ìdìdí méje.
3: A sì fi pè méje fún wọn.
2: A tún fi pè méje fún wọn.
3: Áńgẹ́lì mìíràn sì wá.
2: Áńgẹ́lì méje, ìdìdí méje, pẹ̀lú ìpè méje tí ń ṣe pípé Ọlọ́run. Nínú oṣù iṣẹ́, Ọlọ́run yóò ṣe ohun tí ń ṣe tẹ̀ ní àṣepé. Yóò ṣe ohun tí ń ṣe tẹ̀ ní àṣepé. Yóò ṣe ohun tí ń ṣe tẹ̀ ní àṣepé. Àánú tó ò tí ì rí gbà rí. Àánú tá a tí ì rí gbà rí. Ìrànlọ́wọ́ tá a tí ì rí gbà inú oṣù yà ó rí wọn gbà. A ó rí wọn gbà. A ó rí wọn gbà. A ó rí wọn gbà. Bẹ́ẹ̀ ló máa rí. Yes.
3: Mo sì rí Áńgẹ́lì mìíràn sì wà. Ó sì dúró ti pẹpẹ. Ó ní àwọ̀ túràrí. Wúrà kan. A sì fi túràrí púpọ̀ fún un.
2: Yes.
3: Kí ó lè fi kún àdúrà gbogbo àwọn ènìyàn mímọ́ lórí pẹpẹ.
2: Ó lè fi kún àdúrà gbogbo àwọn ènìyàn mímọ́ lóṣù keje. Máa lọ síwájú Ọlọ́run tààrà. Ó máa lọ sórí pẹpẹ àánú. Ó máa lọ sórí pẹpẹ ìdáhùn àdúrà. Ó máa lọ sórí pẹpẹ àṣẹ. Ní oṣù keje, a ó rí ìjànà Ọlọ́run. Ògo Ọlọ́run á farahàn. Genesis 8:4.
3: Àti èéfín tùràrí náà pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́.
2: Pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́. Àdúrà gbogbo àwa ènìyàn Ọlọ́run yóò gòkè lọ síwájú Ọlọ́run.
3: Láti ọwọ́ Áńgẹ́lì náà.
2: Láti ọwọ́ Áńgẹ́lì méje tó gbé ọ̀pá fìtílà méje àti ìpè méje àti tùràrí méje. Àdúrà wa yóò gòkè lọ síwájú Ọlọ́run nínú oṣù yìí. Má fi ọ̀rọ̀ ilé tó gbọ́ yìí má fi ṣe pé gbogbo bẹ́ẹ̀ náà ṣe sọ, gbogbo bẹ́ẹ̀ náà ṣe wí, bẹ́ẹ̀ náà ṣe wí. Àṣeyẹ fún mi ní mẹ́ságì ni kì í ṣe mẹ́ságì tí mo ṣe rí. Wọ́n ṣe fún mi láti ọ̀run wá ni. Gbogbo àwọn èèyàn dẹ̀ ti ní jẹ́rìí nínú rẹ̀. Nítorí náà, ọ̀rọ̀ tó ń gbọ́ yìí, má kọ gbogbo ẹ̀ kó máa fi ṣe ìwú, kó máa fi ṣe àdúrà. Kó máa fi ṣe àdúrà wá rí pé kò sí ọ̀sẹ̀ tí a rí ọjọ́ méje nínú ẹ̀. Kò sí oṣù tí a kì í rí ọjọ́ méje nínú ẹ̀. Kò sí ọdún tí a kì í rí méje méje nínú ẹ̀. Nínú ọ̀sẹ̀ a rí ọjọ́ méje. Nínú oṣù a rí ọjọ́ méje. Nínú ọdún a rí oṣù méje. Nínú ìgbà a rí ìgbà méje. So kò sí nǹkan tí méje méje ò kọjá lórí ẹ̀. Má jẹ́ kí méje kọjá lórí ẹ̀ láì rí kankan mú. Láì rí testimony. Tètè gbá ọ̀rọ̀ yìí pẹ̀lú ọkàn títẹ́, pẹ̀lú ọkàn ayọ̀, pẹ̀lú ọkàn pé èmi ni ọ̀rán ṣẹ́ sí. Ọlọ́run ló rán mi sí ẹ, Ọlọ́run ló rán mi sí ẹ o. Tètè gbá ọ̀rọ̀ yìí kí ó lè mú ayé rẹ wá sí ìtumọ̀. Ẹ bá mi lọ sínú ìwé Ìfihàn lẹ́ka lọ. Ìfihàn 4:1-11.
3: Lẹ́yìn kan wọ̀nyí èmi wò. Sì kíyèsí. Ilẹ̀kùn kan ṣí sílẹ̀
2: ní ọ̀run.
3: Ohun kíní tí mo gbọ́ bí orin pè.
2: Tó bá mi sọ̀rọ̀ wípé.
3: Gòkè wá wọ̀
2: nǹkan tí wà
3: á gbà.
2: Wà á fi iṣẹ́ ìyanu kan hàn.
3: Lójú kan náà mo sì wà nínú ẹ̀mí.
2: Sì kíyèsí.
3: Atẹ́ ìtẹ́ kan ní ọ̀run. Ẹnìkan sì jókòó lórí ìtẹ́ náà. Ẹni tó sì jókòó náà dàbí òkúta jaspi.
2: Bẹ́ẹ̀ni.
3: Àti sáàdì ní wíwò.
2: Yes.
3: Òṣùmọ̀rẹ́ sì tayí ìtẹ́ náà ká.
2: Òṣùmọ̀rẹ́ tó tayí ìtẹ́ yìí, ìtẹ́ Ọlọ́run ká yìí, ó jẹ́ àwọ̀ méje. Ó dàbí àwọ̀ méje náà lóní. Kí pípẹ́ Ọlọ́run kó bàa lè farahàn, kí Ọlọ́run lè máa wò ó ní gbogbo ìgbà, kó lè máa rántí pípẹ́ rẹ̀ ní méje. Yes.
3: Yí ìtẹ́ náà ká. Sì ni ìtẹ́ 24. Àti lórí àwọn ìtẹ́ náà.
2: Yes.
3: Mo rí àwọn àgbààgbà 24. Wọ́n jókòó.
2: Yes.
3: Sí àwọ̀ wọn ní aṣọ àlà. Adéwúrà sì wà ní orí wọn. Àti láti ibi ìtẹ́ náà.
2: Yes.
3: Ni mọ̀nàmọ́ná àti àrá àti ohun ti jáde wá.
2: Yes.
3: Fìtílà iná méje sì ń tàn níwájú ìtẹ́ náà.
2: Bí ògo bẹ ṣe tún pọ̀ tó. Tí òṣùmọ̀rẹ́ bẹ tàn tó. Tí agbára ibẹ̀ tàn tó, a tún gbé fìtílà méje.
3: Tí ń ṣe ẹ̀mí méje ti Ọlọ́run.
2: Fìtílà méje, tí ń ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Fìtílà méje, tí ń ṣe ẹ̀mí méje ti Ọlọ́run. Yes.
3: Àti níwájú ìtẹ́ náà. Sì ni okùn bíi dígí. Ó dàbí kírísítálì.
2: Fìtílà méje àti ẹ̀mí méje. Tí ṣe ti Ọlọ́run, mo fẹ́ fi gbàdúrà fún ẹ. Àti ìparí ẹ̀ ṣùgbọ́n ibi tí mo bá dé yẹn mi mímọ́ ti ń gùn mí. fitila meje ati emi meje ti se ti olorun gbogbo eyin te gbo mi leni fitila meje ti atan yi te olorun ka ti se ami pipe ti se ami didan ti se ami ogo ti se ami ami ise ami ati ise janu loruko jesu ko tan sinu aye yin fitila lo tan sinu aye mose nigbati mose da won mo israeli to be ti gbogun ti se iwo nikan ni iwo nikan lo o fe so ai do lori o fe so ai de kankan o fe se kini kan mose wa lo sori oke nigbata tan fitila e sinu aye mose to ma so kale won no oju e dabi o dabi na gbogbo won won le woju e won ni iwo mose ma jo olorun wa awa o ma gbo awa o je iyan re nkan to ba ti so la o ma so gbogbo won wole fitila meje ti gbogbo ota yo fi wole ni waju wa ko olorun ko tan sinu aye wa fitila meje to ma se imole fun ninu okuku aye taye wo onirin ninu okuku mo ta o lo pati wa ja laye lai farapa ki fitila na ko tan sinu aye wa emi meje ti se ti olorun ko ma ba wa lo emi meje ti se ti olorun ko se didi wa laye re emi meje ti se ti olorun ko sile ko anu fun wa emi meje ti se ti olorun ko soju rere fun wa ko saanu fun wa ko sile ko bu ko agbaya anu fun wa ko sise iyanu la fun wa emi meje ti se ti olorun ko sise aye wa ni ase pe kare owo olorun bẹ́ẹ̀ ni kò rí o ti rí bẹ́ẹ̀ kò ní yí padà jésù olúwa wa.
4: Ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sẹ̀ ní àǹfààní àti gbọ́ tán láti ẹnu màmá wa Ayaba Jésù Wan. Tó bá lóhunkóhun tí ẹ fẹ́ bá wọn sọ lẹ́yìn ètò ẹ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0803-471-5490 lẹ́ẹ̀kan sí 0803-471-5490 tàbí kí ẹ pé 0704-303-8307 lẹ́ẹ̀kan sí 0704-303-8307 títí ọjọ́ mẹ́jọ tí a máa ní àǹfààní àti pàdé jésù lolúwa.

0: Samsung phone for any of our M-Copper shop where they near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: àwọn ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol se fi dùn tí o ò lè gbàgbé rárá.
1: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
2: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
3: Mọ́mí mọ́mí ṣá lè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́.
3: Mamadol ni.
4: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: This one, number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Number 141B, Hospital Road, opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Call 070-670-65267. 070-670-65267. Dr. Diggs, your head is our concern.
1: Akin kabo si ele to Dr. Diggs, ele to je pe won lo te we atigbo, lona agbalode. Lati buju to kude kude ka to lara eda oro kan bi 2 years ago mi atore mi kan travel an bo kere kere kere ni be se moto oni ka ma lo jare ari bi mechanic bi meji meta loju ona lakure igba ta wa de arin igbo okitipupa si gbogunrin ibe ni moto breakdown si a se se wa pe contact wa lakure o se se wa bill wa evenly won se se wa mu bank to nto oko won se se to e wa si akure a se se asanwo yen nkan ti a ni ka ma se tele a se se to wa se bena la guara siri aguaro sa de breakdown o ma fun yan ni awon ami kokan o ni Dr. Diggs n gbadura pe ki a jin di ara ko ma je kara gbugbu wa ko ma le ti yan ba tin gbadura yan ma se ami to ba se ti ri sign wi pe oko ara ti fe engine ara ti fe denu kole titi to awon to mo ni pe lo akin kabo
2: e se olotu a ku ile yin ara ile a de ki yin pe e ku ojo meta a se alafia ni abayin agba ni adura gege bi se wa pe ki ajinde ara ki o ma je ki ara gbogbo wa ki o si ma le e se olotu
1: to a re ojo mu so lokun o le je ni gan ni wa ba oni ti e pade lori eto yi tori awon ojo teyan sun teyan to sile akan jina ni ba ke ira ke lo le fa ru eleyi o wa de soju furu eyan ojo ta duro eyan gba kira nile ni
2: e se olotu ni akoko illustration ti e fi wole leni o je very important one nitori pe oni se lopolopo pelu idanileko ti eni gege bi e se mo pe nigba ki gba ti a ba ti wa siri afefe lati ile ise Dr. Diggs Natural Healthcare Clinic awa lati add more knowledge about your health awa lati mu amukun imo yin nipa eto ilera ati lati le je ki e mo pe ona bayo wa ti e ba ni ailera kan tabi ekeji ti o ndani ni amu tabi ti o yo yin lenu fun eyin ti o je pe en gbo eto Dr. Diggs Natural Healthcare Clinic fun igba akoko ni ojojo aje ni ojojo Friday ojojo Friday ni a ma wa ni ori afefe fun ilanye loye nipa ilera ni orisirisi ati ona abayo number ti e le pe oga agba ile ise Dr. Diggs Natural Healthcare Clinic si nigba gbogbo ona ni 070-670-65267 070-670-65267 address wa wa ni number 141B Hospital Road opposite Futa Teaching Hospital leti ti a mo si General Hospital ni aye atijo e se olotu eto ti a mu wale ni idanileko ti a mu wale ni o je idanileko ti eniyan pataki julo ti o ba je okunrin to gbodo mu ikale ko joko ko gbo idanileko yi ni ekunrere nitori pe gege bi e se so salaye lekan lotu pe ti eniyan pe ara eniyan ko kin saide ko saide breakdown bi moto de fi moto se apejuwe apere lekan gege bi o se ri na ni nitori pe se ri ailera ti a fe menubale ni o se pataki nitori pe a ti treat e ri lori eto yi ṣùgbọ́n nígbà tí wọ́n bá ní nǹkan tí wá wà endemic ó ti wá da
1: ó ti di tọrọ fọ́kálé
2: nísìnyí torí pé ta bá rí patient bí mẹ́wàá lọ́kùnrin léni bí mẹ́rin sí márùn-ún ni wọn máa ní ìdojúkọ létí àmì sọ̀rọ̀ nípa yìí àti pé ní ayé ìgbà kan àìlera yìí awon to ba ti gbera si to tin gbera si agba ni o saba ma nyo lenu ju sugbon ni aye isin ati wa ri pe ati awon ti o ti le ti de agba ti o ti de ipo agba to be ailera yi o ti wa common among even the youths kini ailera ti an soro nipa yi ailera ti an soro nipa ni ailera ti an pe ni ailera prostate. It is called prostate disease or prostate condition. Tabani ka wo nkan ti an pe ni prostate o je yara kan kekere to je pe okunrin nikan ni o ma ni eyara ti an pe ni prostate okunrin ni o ma ni obirin kini sugbon kini idi to se kan obirin na ni pe o le ma je pe baale yin lo ngbo ito ile ni kede ti ma se akiyesi nkan kan to nsele ni ara baale yin ka won gan ki won ma ti le furasi ko je pe eyin le ma ta won lolobo pe se ko ye ki wa lo se ayewo nipa nkan ti mo se akiyesi tori pe iro e ti sele ni lara awon ti a ma riri to je pe toko ti yawo nigba ton de iyawo yen gan lo se akiyesi pe o da bi en pe bi oko n se o se n se pe nkan kan o n yo lenu ohun lo wo oko e wa si ile iwosan Dr. Dick's Natural Health Care. Today, wa shalaye pe on ri nkan ba apere bayi ni ara okan pe dokita kilo e ba wa ye ba le wa wo ngba ti a de yewo gege bi o se ri na ni so ailera yi okunrin lo ma n baja sugbon iwo to ba je pe boya ba le o ni ore ofe lati gbo eto ile ni iwo na mu gege ko mu biro tabi pencil pelu paper ko ma ko awon alaye ti a fe se tori alaye ekunre re ni
1: tabi ton ba je bi bale to je ke boko ba break down patapata won okunrin ora bi o ba break down tan won ni dad
2: won ni ko bi ara si tori pe nkan tan so o tin sele ni ara opolopo eniyan sugbon den pe ko ti de the climax ko ti de the complication stage ko je ki opolopo ni ifurasi pe aise dede kan ni o n yo kun lenu. Now, sherry prostrate tan soro nipa yi orisi ailera meta ohun lo ma n sele si eyara ti an pe ni prostrate yi akoko oni eleyi ta n pe ni benign prostatic hyperplasia eleyi la awon eniyan ma n pe ni prostrate enlargement generally the common term ekeji ohun ni eleyi ta n pe ni prostatitis that is the inflammation of the prostate gland or infection of the prostate gland. Then eleketa oni le ta npe ni prostate cancer or adenocarcinoma eleyi ni jejere ti o ma n sele ni prostate gland yi awon ailera meta yi won ni common symptoms to je pe ti eniyan ba ti n se akiyesi awon kankan ti o n sele ni ara ohun gege bi okunrin o nilo lati to ile iwosan lo fun ayewo screening of the prostate nitori pe olotu gege bi mo se so tokunrin marun mewa ba wole leni marun ninu won ati ni ailera kan tabi keji nipa prostate nipa ayin sakiyesi e to de ni so iwo okunrin to ba ti pe ogoji odun soke tele 50 odun soke ni olotu lo ti wa compulsory lati ma wa fun prostate screening o kere tan e kan losu mefa yẹn meji lọdun iwọ to ba ti pe omo 50 odun 50 years and above sugbon gege bi mo se so ni bere lekan lotu awon under 50 to ti ni idojuko idojuko prostate challenges leni boya prostate enlargement ni boya prostate cancer ni tabi boya prostatitis ni o ti wa wọpọ gan ju 30 bi lo so medical research ti wa ge ojo ri yen wa si lensin pe from the age of 40 now you have to be having your prostate being checked or screened once in every 6 months idi ti o sese pataki gan ni yen olotu now kini awon ami ti eniyan ma gbodo tete ma fura si iwo ti o ba ti je okunrin to ti pe ogoji odun soke nisin awon ami won yi po lorisirisi sugbon mu eleyi to je ami mejila to se pataki mejila a de fi ka farabalẹ láì jẹ pé a fo ìkankan nú ẹ ká máa mu ní kánmọkánmọ nítorí àkókò àkọkọ tó bá ti jẹ ọkùnrin a ní nǹkan tá n pè ní nocturia tó jẹ pé tó bá sùn lálẹ o máa ń rí i pé o máa ń tọ bí ẹẹmẹta tàbí jù bẹẹ lọkílẹ tó mọ that's frequent urination is one of the cardinal symptoms for prostate issue. Normally, the prostate ibatin change. The nature of prostate ibatin change ni unto dipe boya otin develop some kind of growth. Tabi otin enlarge ubi oshe yelo. Tabi otin wa inflamed. Oman jeki ito ki oman mo eniyo. Wele wele, especially ni ale. Akoko ni yen. To batin to wele wele lale. Make sure pe olo to bati check his screen. To bati screen ni prostate ye. Make sure pe it has become a compulsion for you. Go to dan konti o ma di pe konini ona ba yo tabi pe a di pe o ti bo si ori EKG. Olo ti ti omo kwa iban to ti prostate health e ba wa in a good state. It omo kwa ri o ma nse shara shasi wa juni. Dungo to ma ti shakye zi pe ito e bo shen to bo weak tabo slow ito nye o yo gara gasi wa ju o kon da si wa o kon da si ile ko ti ko shan ko lo garaga si waju den agbara force ti ton yen fin jade o week gan is another very cardinal symptoms that requires your prostate to be screened. Eleketa ti eniyan ba ri pe ti o n ba fe se igbonse a ma n pe nkan ni urgency o ni agbara lati mu ito mora ito yen kan ma de lojiji ko to de ibi to fe to si opopolopo igba a ri pe ito ye o se kini o ti nkan si o de sokoto a npe yen ni urgency yen ni pe it's a sign that you need your prostate to be checked o di meta ikerin o ni nkan ta npe ni hesitancy yen ni pe eniyan fe to ngere te eniyan ba ti fe to to ba de bi ito o ye ki o de bere si to ni sugbon eniyan wa de bi to ti fe to o wa duro iseju meji meta
1: lati wa
2: ito jade ito wa de mo pe ito yen o ngbo ninu sugbon ko wa yen la npe ni hesitancy. Your prostate need to be screened to know if there is a problem. Then ole ita npe ni incomplete voiding yen ni pe eniyan to sugbon gba to to o ri pe ito yen sise ku sinu sugbon ito yen ko jade a ni feelings yen pe ito yen ko ti itan ninu sugbon ko jade ade to ma npe leyin na ni dribbling a ma npe ni dribbling gba mi to je pe teni elomi ba ti totan a di pe o ti wo sokoto tan laimo ito yen kon tun se kini o tun bere si jade a npe yen ni dribbling urine dribbling is a very important symptoms to check for your prostate to be checked. Then interrupted urine stream yen ni pe eniyan to lo o da rin meji ito yen shaide o shaide da duro fun ra e ki se pon lo interrupted ito yen shaide wa interrupted o chef o tun ni lati tun ni suru die ko to di pe ito yen tun ko tun bere si jade involuntarily iyen je ikeje e je ka de odi keji lohun olotu ki a to continue lati se alaye iyoku.
3: When it comes to natural healthcare talk, checkup, medicine, and solution, Dr. Dick's Natural Healthcare Clinic should be your choice. Dr. Dick's Natural Healthcare Clinic stands the test of time. At Dr. Dick's Natural Healthcare Clinic, we are core professionals and we know our onions. For health consultation, checkup, and natural medicine treatment, visit us today and experience the healing power of natural complementary and alternative medicine. Number 141B, Hospital Road. Opposite General Hospital, now Futa Teaching Hospital, Akure. Again, we're at number 141B, Hospital Road, opposite now Futa Teaching Hospital, Akure. Call us on 0706-706-5267. Again, 0706-706-5267.
4: Let's treasure the gift of a body that's true.
3: At Dr. Diggs, nothing compares.
1: Akin kabo ti e ba ngbo eto yi eto Dr. Disney ti e ba fe pe won number 141B ni doju koju Futa Teaching Hospital ibe ni won wa ele ta mo si State Hospital tele number ti ele pe won si o ni
2: 070 670 652 67 070 670 652 67 ẹṣẹ olótú
1: ẹjá tẹsíwájú
2: gẹgẹ bí a ṣe ń ṣàlàyé bọ àwọn apẹẹrẹ àwọn àmì tí a gbọdọ máa fúnra sí ẹrí pé nínú àwọn àmì bíi méje tí a ti sọ sẹyìn ó ní lọpọlọpọ ṣe pẹlú state nature bí ìtọ wa ṣe bó ṣe yẹ kó rí bí ó ṣe yẹ ká ṣe tọ sí bó dẹ ṣe yẹ kí ìtọ wa kí ó jáde sí tàbí bí ó ṣe yẹ kí ó rí nígbà tí a bá ní láti tọ àbí láti ṣe ẹyọ
1: fún ẹyin tí ẹni hami ìdẹgbọn nǹkan tó sọ mo lè rí ibi méjì sí mẹta mú bẹ ó bá jẹ pé lóru ń tọ wẹlẹwẹlẹwẹlẹwẹlẹ àpẹẹrẹ kan nu ẹyọ ẹyọ kó ṣe sárasà ṣùgbọn ibi pọpọlọ tán kò ní strength
2: force
1: bi pipe tí ò ní force tó fi spray oko tí ò ní force ìkànnì yẹn then ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó jẹ́ pé tí o bá ń ṣe ẹ̀yọ́ wà rí pé nínú ẹlọ́run o fẹ́ tọ̀ ìtọ̀ jáde o hesitate ni irú nǹkan bẹ́yẹn ò dáa afurasí kan nìyẹn then ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wà á tẹ̀rù pé o ti ṣẹ̀yọ́ tán wà á dá mẹ́ra sára ẹja tẹ̀síwájú.
2: bẹ́ẹ̀ ni olótú ẹ ṣe ara àwọn àìṣedédé tí àìlera prostate wọ̀nyí tí ó lè fà gẹ́gẹ́ bí a ti ṣàlàyé lẹ́ẹ̀kan sí eléyìí tí mo fẹ́ mẹ́nu bà yín sìn ó jẹ́ eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kan máa ń rò pé ó kàn máa ń wáyé ṣá ni ṣùgbọ́n ìwádìí ìmọ̀ ìṣègùn fi hàn wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ní prostate issue òun ló máa ó máa ń result sí eléyìí tá à ń pè ní erectile dysfunction. ìyẹn ni pé kí
1: nǹkan ọmọkùnrin kí ó má gbéra
2: bí ó ṣe yẹ kí ọmọkùnrin má lè ṣàdé sọ pé nǹkan ó gbéra òun fẹ́ kó gbéra ó dẹ̀ gbéra bẹ́ẹ̀ eléyìí là ń pè ní erectile dysfunction tàbí ènìyàn ò fẹ́ ní ìbáṣepọ̀ ó di pé nǹkan ọmọkùnrin kò gbéra prostate issue is one of the causes of erectile dysfunction. Kì í ṣe pé kéèyàn kan ṣàdé lọ máa mu oríṣiríṣi kókò máa kó oògùn jẹ o ti ṣe àyẹ̀wò prostate yẹn have you screened your prostate maybe that is the root cause of your erectile dysfunction issue. Then charity prostate yìí bá ti pẹ́ lára ńgbà míì tó bá especially eléyìí tó bá jẹ́ pé ó ní jẹjẹrẹ ó ní prostate cancer ó máa ń ṣẹlẹ̀ tí ó pé ó máa ń fa àwọn discomfort àwọn pains nínú egungun tó surround ìbàdí wa léyìí tí à ń pè ní bóyá hips wa ni o bóyá lower back ni tàbí even the thighs nítorí pé gbogbo àwọn nerves tó surround the prostate yìí òun náà ló connect mọ egungun ẹ̀yìn wa low back ó bá ṣe rí pé ọmọ ẹ̀yìn máa ń dùn ẹ́ ṣáá nígbà gbogbo tó dẹ̀ ti logun tó ti ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tó ń fa ẹ̀yìn dídùn yẹn ó ṣeéṣe lọ screen cancer ẹ̀ your screen prostate ẹ̀ you may be having a prostate cancer without knowing. bóyá ó dẹ̀ jẹ́ pé ó máa rí pé àwọn ibi tí ó jẹ́ groin àwọn abẹ́nú ẹ̀ o sábà máa ń ní discomfort bẹ́ẹ̀ o máa ń ní pain bẹ́ẹ̀ tàbí gbogbo àwọn ibi tó ṣáà ní ṣe pẹ̀lú ibi nǹkan ọmọkùnrin wọ̀nyí tó jẹ́ pé o máa ń experience pains níbẹ̀ o ní ṣe lọ́pọ̀lọpọ̀ pé o yẹ kí o lọ ṣe àyẹ̀wò ipò tí prostrate yẹn wà kó má di ìgbà tí o máa dé the later stage tí àbáyọ ẹ̀ tí ọ̀nà àbáyọ ẹ̀ tí o máa wá jẹ́ nǹkan tí o ti bọ́ sórí tán. then tí a bá rí pé tí ènìyàn bá ń tọ̀ tó bá rí pé kọ́lọ̀ àwọ̀ tí ìtọ̀ ohun tí ó mú ó fẹ́ pọ́n ó ní nǹkan tá a máa ń pè ní gbígbà tá a bá sọ pé ìgbà míì ẹ̀jẹ̀ yìí kò ní jẹ́ ẹ̀jẹ̀ téèyàn lè rí tó jẹ́ pé tó bá wò ó kò ní lè rí à ń pè ní occult blood ní inú ìmọ̀ ìṣègùn à ń pè ní occult blood tó jẹ́ pé òun rí o lè má rí ṣùgbọ́n kọ́lọ̀ ìtọ̀ yẹn kò clear bó ṣe yẹ kó rí ó lè jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ tí ò ṣe fojú rí àwọn ẹ̀jẹ̀ tíntìntín òun ló ṣe
1: ìjì kọ́lọ̀
2: ó ti dàpọ̀ mọ́ ìtọ̀ yẹn tàbí ìtọ̀ yẹn wá ní kọ́lọ̀ bíi kólà kọ́lọ̀ bíi coca-cola tàbí ó kàn pink ó nílò àyẹ̀wò láti mọ̀ bóyá jẹjẹrẹ ti ń ṣẹlẹ̀ nínú prostrate ẹ̀ ni then a tún ní bóyá èèyàn tọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pain o kàn ń tọ̀ nígbàkigbà tó bá fẹ́ tọ̀ o máa ń ní ìnira o máa ń ní pain o máa ń ní burning sensation nínú o ṣe ṣe kó jẹ́ infection tàbí prostatitis òní oyọ onítọ̀n lẹ́nu. then tí a bá tún wá rí pé bóyá ibi tá à ń pè ní perineum ninu bi arin ibadi wa awon to ba se je onimo segun dole se alaye sugbon nkan ke nkan to ba ti je pe ohun experience discomfort inira to ba di pe o fe to tabi nkan to ni se pelu gbogbo ibi nkan mokunre ni bẹyẹn òun náà ni ó ṣe ló pè fún kí ènìyàn wá ṣe àyẹ̀wò òkè wá ṣe screening nípa prostate ẹ̀ tó bá ti pé ọmọ ogójì ọdún sókè léni ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ó ṣe pàtàkì láti máa screening prostate ẹ̀ kó tó di nǹkan tí ọwọ́ ò ní ká mọ́.
1: Ẹni ẹ̀rọ ìgbàlódé láti fi wò ó.
2: Bẹ́ẹ̀ni olótú ìdí tí a fi jẹ́ kí àwọn ènìyàn náà mọ̀ in case tó bá jẹ́ pé o ti ẹ o jẹ nkan ti o ti ẹ ka si ṣugbọn o ti ri awọn apẹrẹ wọnyi tẹlẹ ẹ ba ti dele iṣẹ Dr. Dix naa ni a maa fun yin ni form to ma jẹ ki ẹ le lọ ṣe iru ayẹwo yii.
1: Àwọn tó ń bá ti tó jẹ́ pé wọ́n ti sọ pé àwọn ti ní o jẹ́ ní àwọn oògùn tó lè kojú ẹ lọ́dọ̀ yín.
2: Olótú ẹ ṣe pàtàkì ìdí tí a fi wà lórí afẹ́fẹ́ náà nìyẹn nítorí iléeṣẹ́ Dr. Dix National Healthcare Clinic tí a bá ti mú ètò kétò wá láti dá àwọn ènìyàn wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ká tún mú wá sórí afẹ́fẹ́ àti pèsè ọ̀nà àbáyọ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀ ṣe mú àwọn oògùn tí à ń lò ní iléeṣẹ́ Dr. Dix Natural Healthcare wọ́n jẹ́ 100% natural medicine tí ó jẹ́jẹ́ pé a máa ń kó àwọn oògùn yìí wá láti òkè òkun láti àwọn orílẹ̀-èdè tí ìmọ̀ ìṣègùn wọn nípa lílo tewé àti egbò tí ó ti dàgbà sókè gan bí orílẹ̀-èdè America bí orílẹ̀-èdè Canada bí orílẹ̀-èdè India orílẹ̀-èdè China àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a ti máa ń kó àwọn.
1: Ibo ni ọ́fíìsì yìí wà?
2: Ọ́fíìsì Dr. Dix Natural Healthcare wà ní number 141B Hospital Road ní dojúkojú General Hospital léyìí tí a mọ̀ sí Futa Teaching Hospital ní ayé òde òní nọ́mbà tí ẹ̀dẹ̀ lè máa pè wá sí nígbà gbogbo ọ̀nà ni 070-670-652-67 070-670-652-67
1: wákàtí òhun náà lè bá yín ní ọ́fíìsì.
2: Láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sátidé láti aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ òun ni ẹ lè kàn sí iléeṣẹ́ Dr. Dix Natural Healthcare Clinic.
1: Orúkọ yìí.
2: Orúkọ tèmi ni Sunday Olówókéré the consultant naturopath Dr. Dix Natural Healthcare.
1: Olówókéré Joseph òun ni orúkọ tèmi àgbàládùra pé kí ajíǹde ara kó máa jẹ́ kára gbogbo wa kó máa le.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

Habba capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn ariwo Figocap Habba capsule ló gbàgbọ́rọ̀ kankan tewétegbò ilé wa ńlá fi gbé e jáde láǹfẹ́ baba aṣọ iyùn baba àlẹ̀kẹ̀ àkókò ọba gbẹ́dógbẹ́dó Figocap Habba capsule ló ń jẹ́ bẹ́ẹ̀ iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: lòun a tún fi ṣe lẹ́ẹ̀kejì. Ọ̀mọ̀wé Ezekiel Adamu jẹ́ kó di mímọ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ wípé ètò náà ló wáyé láti lè ṣe àgbélárugẹ fún ìjà àbẹ̀sẹ́kù bí òjò nùrìn nílẹ̀ adúláwọ̀ nínú èyí tí wọ́n ti ń gbèrò láti so eré ìdárayá papọ̀ mọ́ ọ̀rọ̀ amúlùdùn. Ètò náà òní yóò wáyé láṣálẹ́ òní ìyẹn ní agbègbè Bamura ní ìpínlẹ̀ Èkó. Lágbọn ìròyìn eré ìdárayá tóbi amúsàn ló ti jẹ́ kó di mímọ̀ wípé bóun ti ṣe ṣeléṣe ṣáájú ìdíje tóun ṣe ló mú kóun gba àmì bàbá nígbàtí wọ́n ń sáré àwọn obìnrin níbi ìdíje Commonwealth léyìí tó wáyé. Àrẹ́sẹ̀ sáré ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ wípé òun ṣe ipò kẹta torí wípé nígbà tóun gbáradì lọ́wọ́ fún ìdíje ọ̀hún òun ṣe léṣe inú ọ̀hún sì dùn wípé òun tún ṣe ipò kẹta torí wípé òun ò tiẹ̀ lérògbà rẹ̀ wípé òun lè ṣe tó bóun ti ṣe ṣe. Ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn olùfẹ́ rẹ̀ àwọn tiwa tọmọ tí wọ́n ṣùgbà rẹ̀ wípé àwọn ni wọ́n ṣe kóríyá fóun tí òun sì fi dúró létente lágbọn tóun wà. Akọ́nimọ̀ gbàgbà fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Richelle ló ti gbóríyìn gidigidi fún àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè yìí Fly Eagles bí wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà ní abala kejì ìdíje wọn tí wọ́n ti jẹ yanrí Togo pẹ̀lú àmì mẹ́ta sódò nínú ìdíje wafubi tó jẹ́ wípé àwọn tọ́jú orí wọn ò tí ju 20 lọ. Lẹ́yìn táwọn méjèèjì ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà àti Togo tí wọ́n ti jọ ta àmì ní abala kọ̀kọ́ ìlú orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú láti jáwé olúborí ní abala ẹlẹ́ẹ̀kejì láti lè fi pegede fún ìpele semifinals. Chelle ẹni tó wo ìdíje náà jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbábọ́ọ̀lù náà ṣe gudugudu méje bó ṣe jẹ́ pé gbogbo ipa òun ni wọ́n fi gbá bọ́ọ̀lù náà ní abala ẹlẹ́ẹ̀kejì tó fi diwe pé wọ́n padà wá jábí olúborí. Níbi náà ni ó ti mọ ọrọ̀ tó mú lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ Ọlásùnkànmí Elújọba ń lò tú ròyìn Adégbòye Galani lorúkọ tèmi mú kiyín ó rayọ̀ lásán o àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàrọ̀.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadọ̀sẹ̀ fi dùn tí o lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀ọ́ ṣojú ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
4: Mamadọ̀ ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.

0: stream if you dey road. Headline sponsor, Bet Power. Go TV. Love it.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: This mattress won't fit.
6: Struggling to get your mattress through the door? What if better sleep could come in a box?
5: This small box is a full mattress?
6: Yes. Introducing the Vitaform Restorer and Compressor mattresses in box.
5: It's expanding.
6: That's right. They fit through narrow doors, tight staircases, even elevators. No stress, no struggle.
5: And it feels so firm and comfortable.
6: Because it's designed to bounce back, keeping its shape and firmness. With Restorer and Compressor, you get the perfect balance of support and comfort. Vitaform mattress in box. Comfort, convenience, and value. All packed in one box.
7: Vitafoam, the fine art of leaving.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Number one radio, Adaba FM, 88.9, Akure.

0: dédé àsìkò yìí ni bi gbogbo jákèjádò ti ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ ọtọ bẹẹ sì ni má jà gbọkàn ò sí ń bẹ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa seed care ìní iléeṣẹ kan àrà ọtọ tó jẹ pé wọn ti mú kí ohun gbogbo kó dìrọrùn fún gbogbo tolórí tẹlẹmù tá a bá ń sọrọ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé ẹ kó kalẹ̀
1: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDK a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù
0: yín
1: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kíní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertoti Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: CDK there for you.
4: Yeah.
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
4: Àdúrà nígbà agbára kọ́ ẹ̀dá tí bá ń gẹ́lé ayé láì mú àdúrà mọ́ ọmọ kò yẹ ká tó o. Abájọ bí Sheik Bíyámínú ọlá àdúrà tó fi gé àwọn ètò àdúrà kẹkẹlẹ̀ ọjọ́ Mọ́ndé ilé náà àdúrà wọn máa lò lórí ilé àdúrà wọn tó wà lẹ́yìn ilé ìwé Orímọládé ní Sábó ìlú Ondo. Aago mẹ́rin sí lẹ́fà àrọ̀lẹ́ ni lọ́jọ́ Mọ́ndé yìí bákan náà àdúrà ó tún gbára sọ ní ọlá àdúrà pẹ̀lẹ́gẹ̀ntì tó wà ní Bánjẹ́mọ rẹ̀fẹ́ ilé olújì nípínlẹ̀ Ondo. Ní gbogbo ọjọ́ Tuesday àdúrà wọn máa gbìnà yá ní ọlá àdúrà pẹ̀lẹ́gẹ̀ntì tó wà ní Tẹ́gbọ́lọ́ ojú orin ìjọba àbílẹ̀ Òdìgbò ní ìlú Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Aago méje sí mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ni yóò máa wáyé ní ọjọ́ Tuesday yìí kan náà ní ìdánilẹ́kọ̀ọ́ Ọlọ́run àti àdúrà tó gbóná gírígírí ní ọlá àdúrà Prayer City tó wà níbi Mango nílùú Ọ̀rẹ́. Aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago méje àṣálẹ̀ ìlú. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà 00-3376-2049 tàbí 00-2342-0285. Ṣé ìwé ẹ̀rínà aláàdúrà ló ní gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run?
5: Ádámù Dáúdà ni.
6: Àlẹ́ ìsọ̀rọ̀ àti wọ̀sọ̀rọ̀.
5: Sọ́ọ̀lù dààmú ẹ̀ ó gbógun tì í àmójẹ́ńtà ni ó jẹ́ láyé.
6: Bẹ́ẹ̀ni.
5: Ẹnìkan gbọ́ mi bí.
6: Alá.
5: Tàbí lọ́nà tó jì.
6: Yàrá bì.
5: Ha! Wàhálà àti ìdààmú táyé kọ́bọ̀ kò ní dènà àti débi òfẹ́ dé.
6: Kò fàyà kàn.
5: Ohun gbogbo tó ń fojú kọ́ yìí tó fẹ́ rẹ́kọ̀ ìrìn àjò tó ń rìn tí bàtà rẹ̀ ń jẹ́ yìí lásán ń gbọ́mọ Ọlọ́run. Wàá gorí ìtì ọlá pò ṣe. Wàá gorí ìtì ọlá pò
6: ṣe.
5: Arábì Sulaimana.
6: Alẹ́ ìsọ̀rọ̀ àti wàsàrà.
5: Lóòótọ́ ló jogún ọlá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ojú ti ẹ̀ náà rí. Ojú ti ẹ̀ náà rí.
6: Bẹ́ẹ̀ni.
5: Gbogbo ìwọ tó ń bẹ lóríta kò yé mọ́.
6: Yàrá bì.
5: Gbogbo ìwọ tó pé bọ́sítọ̀ bí tá a jẹ́ ọ sí. Ó yọ ọ lẹ́nu. Wákàtí ó máa ń dání pé ibi ààyè bá mi dèrè ègbé rán wọ́ọ̀dìde.
6: Ọlọ́run.

0: ibi aye bo den loni ina lowo olon ko dide fun
1: amen
0: ina lowo olon ko dide fun
1: amen
0: ina lowo olon ko dide fun
1: amen
0: wo bi wo to gba mi ba ronu suicide ma para re njo ma pastor ti ku to ko laye njo ma pe ko ti wo tu si den leyin fensa se nbe nbe wo bi matori adawo para re matori bi aye bode para re ibi aye ba yusufu denu kanga o poju soke alagbara ti o sibi ti o si o mu jade
1: enu
0: ko to banuje to wa bi gba to fun mi oya o yan lowo re je
1: amen
0: ta denu ko banu
1: amen
0: enu ko to banu
1: amen
0: enu ko banu
1: amen
0: enu ko to banu
1: amen
0: enu ko banu
1: amen
0: enu ko to banu
1: amen
0: enu ko banu
1: amen
0: enu ko to banu
1: amen
0: Ti lo nu bi wa lani ito fa ro nu lo ṣugbọn ti lo nu bi le eyan le sin dojo ku oro de so lodo loni ko wa to n banu je nitori ibi ta ye bo de ha oba ti o gba pe yusufu sinu ko to banu je loni anu ti de fo ko fa ai wa ba ma bo ba jade tori ayo ba dupe fọlọrun mo wa ko lọle tori ma ro ko ta be adanwo laye imi tun wa waju bo ba se ga si ladan bo ba se to laye ladan wo lo se to
1: bẹẹni
0: bó ba se ga sí ladan bó ba se tó láyé ladan wo ló ṣe tó
1: bẹẹni
0: bó ba se ga sí náà nìdàmú ṣe ga sí
1: àkó
0: o ìwọ rẹ nìkan tó ga tí ò rí wí gbogbo ẹn tó tà tí ò ní tà ìtàkì títà kí títà ní títà rẹ ò lè bẹ tá
1: bẹẹni
0: àwọn tí a tà lẹyìn tí a ní tà ni títà wọn a kalẹ bí gbogbo àwọn tí ń bẹ lókè wọn a rí wí tó o bá rójú àgbà tó jìn nígbà tí tọmọ eke torí rèmúrèmú tó o bá rí ẹkẹ àgbà tó ẹkẹ àgbàlagbà torí pámúsí wobi ìwọ bílẹ̀ rẹ̀ tó fà á tó bá rí bẹ́ẹ̀ mo súre fẹ́ntì ń pọ́ mi ní orúkọ lọ́wọ́ àlàyé ẹni tó lọ́ru tí ìṣàkóso ooru ẹni tí lọ́sàn tí ìṣàkóso ọ̀sán ẹni tó nínú òjò tí ìṣàkóso rẹ̀ ẹni tó nínú ọyẹ tí òfin lẹ́nìkan lọ́wọ́ gbogbo ìgbà pátá tọlọ́ọ̀ni ìgbà àbànújẹ́ tí ń dẹnu ayé rẹ̀ ọlọ́run tó ní ìgbà tí sì yí ìgbà padà kò yí ìgbà padà
1: nígbà
0: yóò yí padà
2: ọlọ́run yóò sọ fún un má gbàgbé.

0: on le garde, fiancé. Yusuf padà rí ìdùnnú.
1: Bẹ́ẹ̀ni.
0: A padà dùn wọn náà nú.
2: Amina.
0: Njó mọ̀ pé Sara sọ ní Ibrahima pé ha àsọlọ́run lè pa mí lẹ́yìn
1: lọ́rùn
0: lẹ Ibrahima. Nígbà tó ayé rògbò títà tó ń gẹ́ rògbò títà ọdún mélòó ló fi wọ́n máa tó ń ta ṣèjẹ́ get out yẹ jẹjẹ kú jẹ má kí ìyá rẹ jẹ ó tó bí ọ bí ìyá rẹ bá tiẹ̀ ń jẹ nǹkan kí ìyá rẹ jẹ. Jẹ́ kí n sọ fún ọ nígbà ìmàlẹ̀ yìí ò nígbà ìmàlẹ̀ yìí ò nígbà ìmàlẹ̀ yìí láti pàṣẹ ànábì wa Muhammadu ti dé.
2: Ẹni
0: tó bá tún jẹ̀jẹ̀ kújẹ tí ó mà pé síkìdí láṣẹ pé ṣùgbọ́n àná ńlá wàlé.

0: wọbi wọbi wọbi abanujẹ awọn to ti pọti nitori pe nkan o da mọ awọn ti yọ nitori pe nkan lọlẹ fọ awọn to le tan fọ ti n fi ọ ṣẹlẹya bọ to ba gbagbọ iwọ lo pada ran wọn lọwọ o pada ran wọn lọwọ tori yoo da fun ọju ti wọn lọ jọmọ káyé overtaking wà lẹ́sprẹ́s
1: bẹ́ẹ̀ni
0: ó dìpẹ́ndì lórí irú ọkọ̀ tó bá gbé lọ́wọ́ ó dìpẹ́ndì lórí àánú tọ́lọ́run bá ṣe fún ọ
1: alá
0: o àánú ti sọ ní dọ̀gá fáwọn tó ti ń yẹ̀yẹ́ ni wà á ṣe kòǹgẹ́
2: lẹ́nu iṣẹ́ rẹ kò ṣe kòǹgẹ́ nínú ilé rẹ kò ṣe kòǹgẹ́ kọ́mọ rẹ ó ṣe kòǹgẹ́ kọ́kọ́ rẹ ó ṣe kòǹgẹ́
1: ìyá
2: rẹ ó ṣe kòǹgẹ́
0: ìwọ tó ń gbọ́ mi wà á fò lókè bọ́ tó bẹ́ pé òun ránlẹ̀ ni èmi gan ránlẹ̀ ni tó dìde ọyá ẹni ó mú mi kúrò ní ránlẹ̀ ìwọ ló kà dídá.

0: tó ń bọ̀rọ̀ yìí lọ pàdé aláàánú rẹ.
1: Amẹ́nà.
0: Lọ pàdé aláàánú rẹ.
1: Amẹ́nà.
0: Ẹnìkan bẹ tá a ti sọ pé ọwọ́ rẹ yóò kọwọ́ rẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó fi kúrò léyìn asán.
1: Alá.
0: Yusufu Jẹ́ntà ni ó jẹ́ nlébà bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó lọ lórí ìrìn ó kàdáwò.
1: Ah.
0: Sọ abẹ́rẹ́ làwọn ti dé mi tó di kàdáwò.
1: Là kìíní.
0: Lónìí. Ibi tó dé dúró tá àdáwò fi dé wá bọ̀ olùrànlọ́wọ́ rẹ̀ dìde.
1: Àmínà.
0: Aláàánú rẹ̀ dúfẹ́.
1: Àmínà.
0: Taba sọ pé orílẹ̀-èdè yóò dáa. Gbogbo ayé ni ò dáa mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ayé ni ò dáa mọ́.
1: Àkọ́.
0: Gbogbo ayé ni ò dáa mọ́.
1: Àlá.
0: Àmọ́ lọ́wọ́ máa ṣàánú àwọn tí ó máa ṣàánú.
1: Bẹ́ẹ̀ni.
0: Orílẹ̀-èdè nìkan kí ò dáa. Gbogbo ayé ni ìrọ̀lẹ́ ayé lóde ìrọ̀lẹ́ ayé lóde kò sí bí ó tá a máa gbọ́rọ̀yìn. Ti Nàìjíríà ló bá tó onírú kí lè ìjọba wọn lání. Bá ti orílẹ̀-èdè yòókù, ó mọ̀ pé Nàìjíríà tó san lẹ́yìn omi. Ṣùgbọ́n ta ló lè mú nǹkan dẹ̀rọ̀?
1: Ọlọ́run
0: ni wá jẹ́ kí n sọ fún ọ. Ọlọ́run èké gbogbo ayé, iṣẹ́ tí ó bà kẹ́ láyé ni. Ọlọ́run èké gbogbo ẹbí, iṣẹ́ tí ó bà kẹ́ nú ẹbí ni. Ọlọ́run èké gbogbo òjọ, iṣẹ́ tí ó bà kẹ́ nú òjọ ni. Ọlọ́run èké gbogbo iléeṣẹ́, iṣẹ́ tí ó bà kẹ́ nú iṣẹ́ ni. Iléeṣẹ́ bí ẹnìkan ti rí dáadáa ṣe lẹ, ẹnìkan ti jẹ gbèsè tá ti lé lọ.
1: Aláàfin
0: wáre. Tọ́lá ní bẹ́ẹ̀,
1: aláàánú
0: aláàánú gbà.
1: Àmínà.
0: Bá ń tó pera rẹ̀ ń bẹ̀ ń bá ń tó yàn kà.
2: Òun ni Ọlọ́run. Ẹni tí kò sí Ọlọ́run mìíràn àyàfi òun náà. Ẹni tí ó mọ ohun tí ó pamọ́.
0: Yes.
2: Àti ohun tí ó hàn.
0: Tẹ̀lé.
2: Òun ni aláàánú jùlọ.
0: Aláàánú jùlọ. Ọ̀rẹ́ wa kò wá sígbà tí ò lè ṣàánú kò pé báyé bá dojúlé òun ò ní ṣàánú mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: A ṣe pé àánú ń bẹ fún mi.
1: Àánú ti dé fún mi.
0: Ọlá ń bẹ fún mi.
1: Ọlá ń bẹ fún mi.
0: Ìwọ ni ó máa fẹnu rẹ wí rere. Bí nǹkan bá le má kò le mọ́ ọ. Bí nǹkan bá burú má kò burú fún ọ. Bí nǹkan bá bàjẹ́ má kò bàjẹ́ fún ọ. Ní tẹ̀mí o, nǹkan kan ò bàjẹ́ fún mi.
1: Nǹkan kan ò bàjẹ́ fún mi, kò ní bàjẹ́ fún mi.
0: Kò sì ní bàjẹ́ fún mi.
1: Kò sì ní bàjẹ́ fún mi.
0: Kò burú fún mi.
1: Kò burú fún mi, kò sì ní burú fún mi. Kò lè má mi, kò sì ní lè má
0: mi.
1: Kò ní burú fún mi.
0: Kò sì ní lè má mi.
1: Kò sì ní lè má mi.
2: O faradẹ̀mí Ọlọ́run.
1: Ọlọ́run faradẹ̀mí Olúwa, Olúwa.

0: ètò àdúrà kẹkẹlẹ
1: ọjọ mọndé
0: ìnira àdúrà wọn máa yọ
1: lórí ilé àdúrà wọn tó wà lẹyìn
0: ilé ìwé orímọládé
1: ní sábọ
0: ìlú ondo
1: aago mẹrin
0: tí mẹfà àrọ lẹni
1: lọjọ mọndé yìí bákan náà
0: àdúrà ó tún gbára sọ ọ
1: ní ọmọ àdúrà
0: pẹlgán
1: tó wà ní
0: bàǹjẹ máa rẹ fẹ
1: ilé olújì
0: nípínlẹ ondo
1: ní gbogbo ọjọ tuzde
0: làjọ wọn máa gbìnà yá
1: ní ọmọ àdúrà pẹlgán
0: tó wà ní
1: kájọ lọ ju orin
0: ìjọba àbílẹ̀ òdìgbò
1: ní ìlú ọrẹ
0: nípínlẹ ondo
1: aago méje sílẹ̀ ju àbọ̀ òwúrọ̀
0: ní ọmọ wáyé
1: ní ọjọ tuzde
0: yìí kan náà
1: ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run
0: àti àdúrà tó gbọ́dọ̀ gírígírí
1: ní ọmọ àdúrà prayer city
0: tó wà nídìí mango
1: nílùú ọrẹ
0: aago márùn ún ìrọ̀lẹ́
1: sáàbò méje àṣálẹ̀
0: lòun
1: fún ìtọ́ni
0: àti ẹ̀bẹ̀ àdúrà
1: 00 33 76 20 49
0: tàbí
1: 00 23 42 02 85
0: ṣé òbí ẹbí náà láàdúrà lónìí
1: gbogbo agbára
0: ó jẹ tọlọ́run.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àárẹ̀ kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Tọ́lọ́dẹ̀ bọ̀wọ̀nì gọ̀mọ̀ tàrọ̀dẹ̀ bọ̀wọ̀nì gọ̀mọ̀ sẹ́mi òbí ńlá ìlàjẹ́ wàrán pẹ̀kọ́ fini èmi. Ondo Pelegri Governor His Excellency Dr. Lucky Orimisan Ayédátiwa Kẹ̀bú Maigo Máṣẹ fini bẹ́mìnì kẹ̀nọ́dẹ̀ bọ̀wọ̀nì gọ̀ báyìí tàrọ̀dẹ̀ bọ̀wọ̀nì gọ̀ òbí ńlá ìlàjẹ́ wàrán pẹ̀kọ́ mẹ́ra mi sẹ́mi àbá ga báìbọ̀ sọ̀nàmà bíi August bíi tàrẹ̀ ládín 2026 wé máa mú fini ògbógọ̀ máa mí ẹ̀ bẹ̀mìnì. Mẹ́gbẹ̀rẹ́mẹsẹ̀ bukọ̀ pọ̀lúbọ̀ nàmúnibọ̀ Prince Olabi Olaleye Gboroye Osupadeke Damatumesemi Kastemowe Engineer Abiola Ayorinde Olawoye FNICE Commissioner for Infrastructure Lands and Housing Damatumese Commissioner Akebu Corporate Nàmúnì.
5: Ọdún kò ọdún jọ
6: ayẹyẹ ọdún ajé
5: yẹn ajé festival 2026
6: ti ìlú ọkà àkókò
5: máa tún wọlé dé wẹ́rẹ́ ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún yìí
6: làyájọ́ ọdún ajé festival
5: tọdún yìí máa tún gbọ̀nà mí yọ
6: oríṣiríṣi ẹ̀bùn
5: ni yóò máa jáde fún àwọn àgbẹ̀
6: bíi kòkó seedling
5: èso kòkó
6: tó máa so láàrin ọdún kan àti àbọ̀
5: bákan náà lọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn yóò wà
6: fún àwọn tí ń rà tí ń tà
5: àwọn ọ̀dọ́
6: àti gbogbo obìnrin ìlú
5: tí wọ́n gbé iṣẹ́ ajé lọ́wọ́
6: àfi kábíyèsí aláyélúwà
5: olúbàkà ti ìlú ọ̀kà
6: lọ́dún ajé yóò ti wáyé
5: yẹn ní dédé agogo mẹ́wàá òwúrọ̀
6: ẹ jẹ́ agbéra wúyà
5: a lọ sí ìlú ọ̀kà àkókò
6: níbi tọ́dún ajé
5: ti máa wáyé
6: lọ́jọ́ kẹta oṣù kẹjọ
5: kájẹ́ ó lè fi ilé wa ṣe bùgbé
6: ó fọ̀dẹ̀dẹ̀ wa ṣọ̀dẹ̀dẹ̀
5: kábíyèsí
6: his imperial majesty
5: ọba Dr. Yusuf
6: Adébórí Adélẹ́yẹ OOL
5: olúbàkà ti ìlú ọ̀kà
6: àwọn ni chief o
5: chief Mrs. Bọ́lájí Káyọ̀dé
6: àwọn ni ìyálájẹ́ ọ̀fọ̀kà kingdom
5: wọn ló ní kí n kéde.
7: Agbára Ọlọ́run bíi ti gbani tó ń ṣiṣẹ́ agbára ti sọ̀kalẹ̀ bí ọ̀wàrà òjò sínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City. Tí sọ oníròbìnújẹ́ di aláyọ̀ tí sọ aláìní dọlọ́rọ̀ bí àwọn ètò wa ṣe ń lọ nínú ìjọ Revelation for Nations Evangelical Mission ní Fire City rẹ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun every Tuesday ní aago mẹ́rin ìrọ̀lẹ́ ní títú ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ọmọ Ọlọ́run kí ẹ wá darapọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti fún ní òye ọ̀rọ̀ rẹ̀
8: Apostle Onoja David Angel
7: ní gbogbo ọjọ́ kìíní oṣooṣù ní àkànṣe ètò tí èmi mọ máa ń gbọ́ ìránṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ ẹ̀rí lọ́lọ́kun jọ̀kan tí oṣù yìí ni yóò wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ ní dédé aago méje òwúrọ̀ àkórí ìpàdé olóṣooṣù yìí ni a pè ní Fire Must Change Life. Tìrẹ ni wípé kí o wá gba ẹ̀rí tìrẹ nínú ìjọ Revelation for Nation Evangelical Mission ní Fire City ìpele ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún yìí. Ẹ lè pé ìránṣẹ́ Ọlọ́run sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0708-165-7531 0708-165-7531 wá láti kọjú àdúrà ti oṣù kẹjọ yìí.
9: Gbogbo ìjọ ni olùkéde.
10: Ah, o ma che ilẹ̀ ilẹ̀ ni a.
11: Ha! Ó mà ṣe o. Ikú pa gbé bí ẹni tí ò dáró. Ikú pàlùkò bí ẹni tí ò kosùn. Ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oṣùmá. Màmá lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí. Kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o. Èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
12: Wednesday 5th August
11: 2026 ni jíjó àjàbú ẹ̀. Màmá káàkiri ìlú Ọ̀wọ̀-Madẹ. Láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Arúwàjoyè Street. Ọ̀wọ̀ wa ni 7th of August 2026 ni a ó lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital. Ọ̀wọ̀ lọ sí ilé wọn tó wà ní Agunká Òkè Ògún. Ọ̀wọ̀ láago mẹ́wàá òwúrọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni ayẹyẹ àṣálẹ̀ orin ìsìn. Ìdágbére orin onígbàgbọ́. Christian Wakey. Láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM. Ọ̀wọ̀ wa di ni on the 8th August 2026 ètò ìsìn ìsìnkú ní ilé ìjọ Salvation Army Corps. Ìsá ìpè ọ̀wọ̀ ní aago mẹ́wàá òwúrọ̀. 10 AM títí lẹ́yìn yìí ni a ó lọ sí màmá sí ibi ìkẹyìn. Ayẹyẹ wẹ̀jẹwẹ̀mú àti gbígba àlejò. Ohun ijó ẹni ọmọ sí. Ní pápá ìṣeré ilé ìwé Adédèwé nursery and primary school. Òkè Ògún ọ̀wọ̀. Ọmalúgbòròkọ Naisa. Ọmalúgbòròkọ Adagunyọyọ. Ọmalúgbòròkọ Yerúmẹ́yú. Àgbàrá ògbòròkọ. Ògbòrò ni pàrokò sí Akínlàbí. Akínlàbí ìrún Omuche Omuche Kokoche. Ayamalu Pẹ̀mẹ̀. Àjọ̀dá Àgbòsanra. Ayamalu Pẹ̀mẹ̀. Erin Dúpẹ̀mẹ̀ Naja. Ayamalu Pẹ̀mẹ̀. Ọmachugbẹ̀ Chaeyoro. Ayamalu Pẹ̀mẹ̀. Apagbo Wẹ́rú. Mabuhun Jẹ. Ọmọ Èrè Wànyídà. Ọmalu Rere Àwòdù Rara. Ọ̀kan baba ti wa. Ọ̀kan baba ti wa. Ọ̀kan Eki baba ti wa. Wọ́n mú pòpò málẹ̀ rẹbẹrẹbẹ. Wọ́n kín. Ọlọ́fẹ́ Déjì ọkọ̀ un. Ọmọ Jíngbẹ̀ dálẹ̀ ya. Ọmọ Arúwo Dọ́fẹ̀ lásì. Ọmọ Máì Jáde gbálẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa. Ọmọ Lípẹ̀ tẹ̀sí Yọ̀gùn lè ya ẹ wò. Wèmú léere má ja eré o. Aláwo rẹ bẹ́ ti yẹ. Wèmú gbà tẹ. Dagodẹ o. Ó dìgò mú ọjà. Iwájú ẹsan. Lẹ́yìn ẹsan. Ọmọ máa ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́. Ọ̀ngàn ọmọ ẹ turí toko o. Èmi aya ọmọ ẹ. Mrs. Ọláyinka Aya James Ìbídàpọ̀ Oṣùmá Jọbẹ̀. Òun fi yọba òun mú òkú iyọkọ kéde o.
13: Ọdọọdún láàárọ̀ rọ́gbọ́n ọdọọdún láàárọ̀ wùsà ọdọọdún láàárọ̀ mo bì lórí àtẹ. Ọdún àgbọn àgbọn fẹ́stíwà tìlú Gọ̀bá wọlé dé wẹ́rẹ́ ọpẹ́ ní Fọlọ́run ọba o.
14: Ọdọọdún láàárọ̀ rọ́gbọ́n ọdọọdún láàárọ̀ wùsà.
13: Èyí ni kábíyèsí His Royal Majesty ọba Adéní Adìlẹ̀ Wàfíwá Gbadé Kìnní ọba Lóògùn tìlú Gọ̀bá fi ń kéde. Ọdún àgbọn tìlú Gọ̀bá tí ó wáyé lọ́jọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026. Lákọ̀ọ́kọ́ tó bá di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje ọdún 2026 ta wà yìí. Ní ẹlẹ́gbẹ́ àti ègiri yóò lọ sí gbóyè ẹ̀nà. Tó bá wá di ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 ta wà nípa bámbárí ọdún àgbọ̀ngàn. Ugoba tẹ́rẹ́ ọmọagun mọ̀tẹ̀. A ń fi àsìkò yìí kí ó lé àti àlejò lókùnrin lóbìnrin ọmọdé àtàgbàlagbà nílùú Gọ̀bá kú ọdún. A sì tún kí ààrẹ ẹlẹgbẹ́ àti ègiri wípé a kú ọdún o. À ń rọ gbogbo èèyàn láti ṣọdún ọ̀ní pẹ̀lẹ́kùtù ìlú Gọ̀bá kò ní bàjẹ́ àmì. Kábíyèsí His Royal Majesty ọba Adéní Adìlẹ̀ Wàfíwá Gbadé Kìnní ọba Lóògùn tìlú Gọ̀bá ló ń kéde.
15: Ó yá àsìkò bàtún ti tó o. Fún àlágbá yamuyamu ètò automatic miracle hour. Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God. Tó kalẹ̀ sí Àdófùre Ìdánrẹ́ Road Àkúrẹ́. Ọjọ́ kìíní lóṣooṣù ni. Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòdípò.
16: A kì í ṣeré yasájọ́ ni o. Ṣèmi náà rẹ̀.
15: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yaléyalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́. Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Àwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 AM to 6 PM ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
17: Onílé bí ẹkú ọjọ́ ẹkú àtìgbàdégbà gbogbo ẹni ló lọ́ọ̀dẹ̀. Bílẹ̀ ẹ̀kọ́ St. Catherine's Girls School ọ̀wọ́ ṣe ń pé 70 years. Àwa St. Catherine's Old Girls Association 1990 Girls The Trailblazers. Mọ rírì ilé ẹ̀kọ́ tó ṣe wáre. Ipa àwọn olùdásílẹ̀ lórí ayé wa kálẹ̀ dèyàn pàtàkì láwùjọ òkéré. Àwọn fàkókò yìí bá gbogbo àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ ń yọ. Wájọ̀dún 78 years founder celebration yìí. Ọ̀nà ara ńlá máa gbà ṣàjọ̀dún yìí. Bẹ̀rẹ̀ láti Monday 27th of July 2026 tí ó fi gbẹnulé Sunday 2nd of August 2026. Gbogbo wa di Friday 31st of July
12: ńlá.
18: General meeting and election ló máa wáyé laago mẹ́jọ òwúrọ̀. Class set parade dídá aago mọ́kànlá òwúrọ̀. Gbogbo àjọ̀dún gan wá de Saturday, 1st of August 2026. Aago mọ́kànlá òwúrọ̀ la máa bẹ̀rẹ̀ títí dọwọ́ déré. Thanksgiving service ni ó wáyé ní school chapel. Ìyẹn ni Sunday bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbò òwúrọ̀ títí dọwọ́ Olúwa. Gbogbo èèyàn ńlá pè láti darapọ̀ mú wa bá wa ṣàjọ̀dún. Bí St. Catherine's Anglican Girls Grammar School ọ̀wọ̀. Skoga ṣe ń pé 70 years. St. Catherine's Old Girls Association 1990 girls. The Trailblazers lolùkẹ́.
19: Ó tún ti wọlé wẹ́rẹ́ o, ó bá wa láyọ̀. Ìyẹ́sù tuntun nínú Wálùsìwárò ọ̀gá àkókò, ó yá gbogbo ènìyàn, ẹ wá bá wa yọ̀.
20: Àṣeṣe túnṣe.
19: Bẹ́ẹ̀ni, àpapọ̀ ọmọ Wálùsì nílẹ́jọ́, àló ń kíkà bíi ìṣọba ẹ̀sùn ògùn òyìnbó ẹ̀ di Olúṣì Ọwálùsìwárò ọ̀gá àkókò kó ọdún ìyẹ́sù tuntun. Eléyìí tó tún máa wáyé ní ọjọ́ kìíní oṣù kẹjọ, Saturday 1st of August 2026, nínú Wálùsì ní pápá ìṣeré St. Clair Primary School. Bí aago mẹ́wàá bá ti ń lo kẹ́gẹ́, ìdẹ́lẹ́gbẹ́jẹgbẹ́, àlejò àti ọmọ ìlú Wálùsì yóò máa péjọ òní St. Clair fi tí gbogbo ìjòyè àti àgbàgbà ìlú yóò máa dáwọ́ ìdùnnú pẹ̀lú ọba kábíyèsí Olúṣì lórí pápá. Níbi tí ọba ẹ̀sùn ògùn òyìnbó ẹ̀ yóò ti máa súre ohun fótó lẹ́tà lẹ́jọ́ àti pé pẹ̀lẹ́ kò tún ní káfíṣe ní kábíyèsí wí. Simply because of the maximum security lọ́jọ́ ní ẹ̀. Kábíyèsí tìlú Wálùsì tó wà ń kí kábíyèsí. Aláìlúwa ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòsà ọ̀ní ọ̀fífẹ́. Káàbọ̀ sílùú ọ̀gá àkókò fún ti ọ̀ka dé. Wíwá yẹn tù wá lára o. Kábíyèsí ọba ẹ̀sùn ògùn òyìnbó ẹ̀ di Olúṣì tìlú Wálùsì. Ọmọ wa mi lérò ohun àkókò. Òkèrè ilẹ̀ alágàdá ogun. Aṣàgbénálẹ̀ dolóko tígbẹ̀. Àgbénálẹ̀ ká jí biribi. Àṣèyí ṣàmọ́dún o. Àṣàmọ́dún ṣẹ̀mí.
21: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
22: Abba aṣọ́kù tí ìbọn ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
23: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
24: Màámi.
23: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
24: yẹn. Hypo kẹ̀.
23: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
25: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
26: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
27: My brother, I hear say Lafarge don't change name.
28: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
29: HBM Nigeria, formerly Lafarge.
28: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláìmọ́pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
0: o ti e da o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
1: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
0: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
1: Maggi star yo so gbogbo onje ta

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹyin didun ara riro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
7: Màámi.
6: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
7: yìí. Hypo kẹ̀.
6: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
8: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
9: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó lé wọn, ó bá wọn, ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó, kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Ó tún lọ́ọ̀rì gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé-iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
10: Lẹ́dùmarì mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Lẹ́dùmarì ṣàánú mi.
11: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
10: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gúdúgúdú. Tọdún yìí pàápàá tún wá lékè ńkà. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ́.
11: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀, ilé-iṣẹ́ Choice Agrochemical Limited ni ki o lo tarata won ta ikore ikore ni efori fun gbogbo awon korikori lowo kan ti o ba ti lo ikore irorun de ba gbogbo won ogbe re pata ohun ogbin bi ikoko kokumba ata ati bebe lo
10: ni won tun ti gbe ti edenu oja re o ma pariwo ikore ikore lododun bo ti so nduta na ni bo ti so lesi na nu o tun ti gbe ede loni abi iwo oye daruko ikore ikore gbogbo banti e ikore lododun ikore lododun enle o baba ikore ikore ko isoji ni ara nkan gaza o ma je nkan ra temi mo o
11: je n tun aja esi baba ti fi ikore fe koko gbogbo ere oko to wa labe re ni yo tun ma janfa ni ikore
10: mo ti gbo gbogbo n to wi o ore mi ṣugbọn ni gan lemi gan o ti ri ikore ra bayi kemi na le bo lowo ikore oko
11: ikore wa ni gbogbo ibi ti won tin ta oju lowo ogun korikori
10: o da o je ndan wo kemi na o gbianju e tori dan wo bayi olobi yo kere
11: itowo la mo didun obe dan wo loni ko ri pe rere ni oluwa
10: ase lo to lowe awon agba to ni eni koko e baye olomo lo daju daju be yo ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
11: baba beji ore mi se o ti ri pe ikore peregede o fi gboro jeka idi niyi tawon ajo labdak fi lo nte gba
7: eko wa ninu itakuro so ore meji yen o ri pe won so nkankan ti won so yi pe emi ki se ore edabe yan kan ore dabe yan kan ni ore ti o riire ti o ni foro ire han ara e oro ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore bo si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni bi gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo korikori ati kokorera ere la mo je o ani sasidanu
9: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọ ọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
12: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
13: Guy, why you dey smile like this? Wetin happen?
14: Cause I don't win trip to go abroad.
15: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. ó ti ẹ̀ da ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
16: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
17: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
16: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
17: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ṣe báyìí tá a bá ti padà dé látòkè lọ́hún ká wá bọ́ sí abala tọkàn lórí ètò tí í ṣe abala àmọ̀ràn ní sókè à ń padà bọ̀ ẹ kú kalẹ̀ ná.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba ayé òkú tí ìgbọ́ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
0: Ìjáwá ìjà ò sí always guide náà ni gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún iléeṣẹ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture. Ẹ máa pe nọmba 091 60 62 62 53 ẹni kí n tó pè lẹ́ẹ̀kan sí àbí 091 60 62 63 ohun gangan náà ni nọmba tó já sí iléeṣẹ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture. Àwọn kan ti ẹ̀ pè mí wọ́n ní ẹ dákun bò láṣìírí àní ẹ̀ pé nọmba ohun. Àwọn kan ti ẹ̀ tó pè mí wọ́n ní ẹ wo iye tó ti ẹ̀ ń ta ládùúgbò tàwa ti ẹ̀ wá fẹ́ gara. Àwọn náà dẹ̀ tó fẹ́ mọ́ tó ta ni. Mo ní ẹ pé nọmba ohun kẹyìn náà mọ ọlọmọ kò ní kẹtíkẹtì ń bẹ.

ẹ bá rò lọ bí mo ṣe rò ó ẹ máa gẹ́ ẹ̀tí tí mò ń tíra ẹ̀ láti sọ tọ́jú ẹbí rẹ o lóòótọ́ ẹ bẹ́ẹ̀ ni ẹ láwọn ẹbí kan ò wúlò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má rò bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò wúlò kò sẹ́ni tí ò ní ìwúlò tiẹ̀. ẹja ra fi mọ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ló le yé ọmọràn òun náà ló le mọ̀ ọ́.

0: ṣé báyìí kán wá bọ́ sí abala tọ́kàn abala parí òwe yìí parí òwe yìí a tó ti mówe wá o ṣé ẹ ti ṣetán ṣé ẹ ti múra mí lẹ̀. Ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ wọ́n ní káṣá wa kọ́ mọ́ parun àṣà wa ò sì ní bàjẹ́ ẹ mọ̀ pé àṣà náà ná tó gbé dání náà ẹ bá ń gbọ́ tewé ti gbò ẹ mọ̀ báwọn dáṣà kò síwé kò sí gbò ewé ń jẹ́ bẹ́ẹ̀ ni ògùn ẹni egbò sì ń jẹ́ bíi tìgbà ni 24/7 abamecho egbòogi ni eléyìí tí wọ́n pò pọ̀ dáadáa omi pọ́nbélé òun náà náà sì fi ṣe kò ní àbùlà kò ní ọtí nú rárá gbogbo ẹyin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà yín 091-60-62-62-53 091-60-62-62-53 òun gangan náà ní nọ́mbà mú ń padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogun bile tawọn ọkunrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Make Sure ko lọ ti nu rara o kagbo ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgán lọmọ ọkùnrin abaduro tọ ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atebo la fi pelu rẹ àjọ NAFDAC fòǹtẹ̀lúgbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Ìjáwá ìjà òsì ní gbogbo ìgbà always guide náà ni guide ara rẹ dáadáa ó ṣe pàtàkì ó ṣe kókó.
3: Ọba Olola tí kò bá ẹgbẹ́ wa mọ pàtàkì fún yìí o kò ti pàtàkì fún yìí.
0: Ẹ máa pe nọ́mbà dáadáa
3: tó
0: ẹ dẹ̀ jẹ́ sọ̀rọ̀ papọ̀. Bóyá ṣe ẹ ti ṣe tán ká bọ́ sí abala tọkàn tí í ṣe abala parí òwe yìí.
3: Èmi ni kíngà mi ń
0: sè. Ṣé parí ẹ̀ ó ṣe pàtàkì ẹ parí òwe yìí. Owó yìí o náà rí o ọ̀dà ẹ̀jẹ̀ ń ṣe báyìí ẹ̀jẹ̀ àwọ̀ ẹni àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ sí òwe ọ̀hún tí ó sì lórí. Òun gangan náà ní nọ́mbà wọn ló já sí bí. Ẹ̀lú ẹ̀ káàlẹ́ o. Yes sir. O kọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá.
4: Ọlátúnbọ̀sùn láti Àkúrẹ́ mi.
0: Ọlátúnbọ̀sùn láti ìlú Àkúrẹ́. Ọ̀dà náà ìjáwá ìjà òsì.
4: Always ready man.
0: Always guide. Ṣé ń guide ara yín dáadáa?
4: Ọlọ́run guide
0: wa. Ọ̀yà ṣé parí òwe yìí.
4: Ẹja òjòjú ẹ wo.
0: Abẹ́rẹ́ kìí sọnù.
4: Abẹ́rẹ́ kìí sọnù.
0: Kanikadete ò wà. Abi. Ibi mo ń lọ kọ́ lẹ gbé mi lọ. Abẹ́rẹ́ kìí sọnù ọ̀dà ẹ ṣeun. Ẹ jẹ́ ń wẹ nìkan sí ń bẹ̀. Hello ẹ káàlẹ́ o.
5: Ọ̀gá mi ò pẹ́ yẹ mí.
0: Aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran.
5: Tí ó bàjẹ́ fún yín bàbá.
0: Ẹ mọ̀ káàlẹ́.
5: Ẹ kú ètò ẹ kú jímọ̀ ní.
0: Ẹ ṣeun olúwa bá mi wà pẹ̀lú yín.
5: Àmì o àmì àtẹ̀yìn náà.
0: Ẹ ṣeun.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
5: Eléyìí tẹ ẹ mú wá yìí. Ẹ ní abẹ́rẹ́ sọnù.
0: Abẹ́rẹ́ kìí sọnù. Kìí sọnù ni o.
5: Kídé ọmọ ṣàwárí ẹ. Kídé ọmọ ṣàwárí ẹ.
0: Kídé. Abẹ́rẹ́ ìsọnù lọ́wọ́ télè ọkọ mọ́ ṣàwárí ẹ.
5: Yọ
0: wárí.
5: Ẹ
0: máa gbọ́ ṣe ń gbọ́ mi. Ọlọ́pàá ẹlẹ́ran. Wọ́n ní abẹ́rẹ́ kìí sọnù. Tó ń tò wù díẹ̀.
5: Tó ń tò wù díẹ̀ àgbà onítàlérí.
0: Àbí bẹ́ẹ̀ kọ́ ni.
5: Ọ̀yọ́
0: mi ni. Ọlágbára ṣeun. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
3: Gbogbo ni rákọ́dù tó ṣùgbọ́n ṣe ètò fún ní dábìrábì náà.
0: 0816251991.

0: bó ṣe ń tó òun nìkan ló yé ọ̀gangan bi tó ń tó sí gangan làwa ò mọ̀ ẹlẹ́rọ àmì òjìjì làwà yìí àdàbà 88.9 fm àsìkò mi lórúkọ ètò tó gorí atẹ́gùn lọ́wọ́ yìí mo kí gbogbo àwọn atájọ mú titi alẹ́ yìí wá sétí gbọ́yìn bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà lọ́hùn tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí yusuf faith akéde ètò àtọlọ́wọ́ button fún sáà ta wà ènìyàn adéwálé abdulrahman wà ní yàrá agbára lọ́hùn tó mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà ebenezer adéyẹyẹ awakọ̀ fún sáà ta wà ènìyàn felix kọmọláfẹ́ àjọṣe wa náà ò ní bàjẹ́ o àwọn ọ̀run sọ̀rọ̀ ògùn ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọ̀hún òòrùn dé òòrùn fi ìmọ̀ hàn kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ èrò wọn la gbogbo àgbáyé já òun wọ́n sì dé òpin ayé dayo olówó kan dé ń lórúkọ tèmi
1: olówó

wọnú ẹ dáadáa báyìí. CAC òkè àlàáfíà ilẹ̀pa ìkàrẹ́ àkókò. Ajọ́ṣíwá òní bàjẹ́ o. Ajígbari prayer program ìyẹn máa ń wáyé ní gbogbo Sunday àkọ́kọ́ nínú oṣù láti aago mẹ́fà àbọ̀ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Bàbá mi nínú Olúwa, Olùṣọ́ àgùntàn Felix Ẹ̀bùn Mámu Kúyọ̀mí. Iṣẹ́ Olúwa yóò máa tẹ̀síwájú sáà.

bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ń bí náà la rí Adéṣíwá ò ní bàjẹ́ this is Ṣẹ́gun Adéwálé lórí ètò àsìkò mi bóyá yín ṣe ń ṣí ẹ̀rọ rédíò rí àdàbà 88.9 fm náà lẹ́ ń gbọ́ dayo olówó kan dé lórúkọ tèmi apá abo ló ká yín mọ́ fún ta lẹ́yìn

0: oṣù keje parí lónìí.
1: ọ̀rọ̀ yìí mú mi rántí pé kí n má bá pé wọn kò járe.
0: nígbà wo la kí happy new year nínú ọdún rẹ. ṣe tún wá ríbi tá a bá dé báyìí. olúwa oṣù keje tún ti tán o. tó bá máa di ọ̀la a tún ti wà nínú ọjọ́ kìíní oṣù kẹjọ. àfi gbígbà tó bá kó táyà àṣẹ́ṣẹ́ tó ń sáré lọ. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ nígbà tí mo jókòó tí mo wò ó dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ ọlọ́run. torí bí ò bá sí ìrẹ olúwa kí la àbá máa wí. ọ̀pọ̀ òjò ló ti rọ ilẹ̀ òdẹ ṣe bẹ́ni pé òun rí nǹkan kan mú náà. gbọ́mi dáadáa ẹnjiníà dominic fayomi ayọ́ṣẹ́wà oníbàjẹ́ trumpet maxine. a ń súnmọ́jọ́ ọjọ́ ń súnmọ́ wa ó máa kọjá bẹ́ẹ̀ ní 30 ọjọ́ oṣù tá a fẹ́ wọ tá a fẹ́

ọ̀tọ̀ ni kí ó kí a kí ọlọ́run sọ pé òun gbọ́ ọ̀tọ̀ ni kó gbà kódà àwa èèyàn gan máa ń sọ láwọn àkókò kan pé mo gbọ́ mi ò gbà wọ́n ní ọ̀tọ̀ ni kéèyàn gbọ́ ọ̀tọ̀ ni kó gbà ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ méjì yẹn nígbà tí èèyàn bá gbọ́ tí ò bá gbà ó rọrùn àti gbọ́ ṣùgbọ́n àti gbà ní kókó òun náà fi sọ wípé ó rọrùn àti mú ẹṣin lọ sómi ṣùgbọ́n àti jẹ́kẹ́ṣu ó mumi ń kọ́

nígbà tí a bá ń gbà á tẹ́nìkan bá sọ a ní a ọlọ́run ti gbọ́ àdúrà ẹ o bẹ́ẹ̀ ni ọlọ́run gbọ́ ṣé mo purọ́ ni Vincent Adebisi. Mi purọ́ gbogbo wa pátá gbogbo ẹ̀dá tó wà láyé lónìí ọlọ́run gbọ́ àdúrà wọn. Gbogbo ọ̀nà yóò wò kó o gbà láti fi gbàdúrà sí i. Gbogbo ọ̀nà lọ́lọ́run ọba ń gbọ́. Gbogbo bó o bá ṣe gbàdúrà sí i. Ó ń gbọ́ àdúrà rẹ. Ó ń gbọ́ tèmi. Kò sẹ́ni tọ́lọ́run ò gbọ́ àdúrà ẹ̀. Yes! Ṣùgbọ́n ṣé kí n má tàn yín?

èèyàn mélòó ló gbà àdúrà tiẹ̀ ìyẹn tó náà ń gba àdúrà ẹ̀ ṣé mọ̀ pé mo ní ọ̀tọ̀ ni ká kó gbọ́ ọ̀tọ̀ ni kó gbà ṣé kí n má wàá tan yín o púpọ̀ jù nínú àwa tí à ń gbàdúrà lónìí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbàdúrà pátá lọ́lọ́run ọba gbọ́ o yàrá mo gbọ́ lọ̀pọ̀lọpọ̀ wà lónìí ṣùgbọ́n mo ò sí ní yàrá mo gbà alábàjọ tó fi jẹ́ pé gbogbo bí wọ́n ṣe ń gbà á gbogbo báwọn kan ṣe ń gbà á gbogbo bí wọ́n ṣe ń ṣe tó ọlọ́run kan gbọ́ ni ṣùgbọ́n kò gbà àyàfi kéèyàn tètè yá yí bó ṣe ń ṣe padà yí èrò ọkàn rẹ padà yí ètò bó ṣe ń ṣe padà kó o yí àdúrà rẹ padà báyìí olúwa mú mi lọ sí yàrá tó o ti ń gbọ́ mú mi kúrò ní yàrá mo gbà mú mi lọ sí yàrá mo gbọ́ ìgbà yìí gangan gangan gangan ná tó lè sọ pé àdúrà ẹni yẹn gbà o

Sẹ́rítẹ́ bá ń gbàdúrà níwájú olùṣọ́ àgùntàn àbí lójú níwájú wòlíì kan àbí níwájú èèyàn ọlọ́run ẹ jẹ́ kí n lò báyìí pé níwájú èèyàn ọlọ́run àbí ìránṣẹ́ ọlọ́run kan tẹ́ ń gbàdúrà tó sọ fún yín pé ẹ dìde àdúrà yín ti ọlọ́run ti gbọ́ àdúrà yín ẹ má dìde ẹ takú ohun tó yẹ kẹ́ ẹ gbọ́ ẹ tí gbọ́ ó yẹ kí ó kẹ́ ẹ gbọ́ pé ọlọ́run ti gbọ́ àdúrà rẹ ó dẹ̀ ti gbà tán bá sọ fún yín pé ọlọ́run ti gbàdúrà yín ẹ free ṣùgbọ́n pé ọlọ́run ọba gbọ́ kò sígbà tó ọlọ́run ọba ò kí ń gbọ́ àdúrà ohun tí mo fẹ́ mú jáde gangan nìyẹn bẹ́ẹ̀ gbà á ń sìn ó gbọ́ ṣùgbọ́n kó gbà ẹ jẹ́ ká fi àwa èèyàn gẹ́gẹ́ bí ẹnìkan ṣe àpẹẹrẹ o ẹ lè sọ̀rọ̀ fún mi kí n gbọ́ ṣùgbọ́n kí n má gbà nígbà tí n bá máa padà wu ìwà yẹn wá ní àwọn dẹ̀ sọ̀rọ̀ fún mo kàn gbọ́ lọ́jọ́ yẹn ni àṣé kò gbà bó ṣe rí nìyẹn Mrs. Ẹbí Ronke Akinku Ọwọ́ Ronke Banana mọ́mì apá abolóká yín máa ń mọ́ o ń bolóká yín mọ́ mà.

Fífi ẹ̀dá hàn nílé ayé ọwọ́ ẹ̀dá gan ni. Ọwọ́ ẹ̀dá ló wà o. Kí ni ìdí? Èèyàn ló máa yàn fúnra ẹ̀. Ọwọ́ ẹni tó bá ti fẹ́ kí ìfihàn òun wá. Ó lè jẹ́ látọwọ́ Ọlọ́run tàbí ọwọ́ Yesu. Yes. Fi mí hàn. Tó bá jẹ́ ọwọ́ Ọlọ́run ni ìwọ ti fẹ́ kí ìfihàn tiẹ̀ ó wá, onítọ̀hún máa ṣe sùúrù gidigidi o. Fífihàn Ọlọ́run kì í yá. Kódà tí Ọlọ́run bá wò ó. Tó bá wo ojú ọ̀nà rẹ gẹ́gẹ́ bí ènìyàn. Torí pé ewu wà nínú fífi ọ hàn ní kíákíá, yóò kọ́kọ́ fi ọ pamọ́. Ṣùgbọ́n lójú èèyàn, a ní orogún ilé ló fi òun pamọ́. Yes. Ó máa ń wáyé bẹ́ẹ̀.

ẹbìnrin kan lẹ́nìkan bí mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ẹjọ́ sáà tí òun bá ń wá nǹkan lọ́dọ̀ mi àbí tóun bá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi tóun dẹ̀ ń wò wípé bóyá ohun tóun fẹ́ gbà yẹn mo lè má fẹ́ fílẹ̀ àbí bóyá ó máa ṣòro láti fílẹ̀ ó ní ọ̀nà wo lòun lè gbà mo wá rẹ́rìn mo ní bóyá tó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sọlọ́run òun ló ni kọ́kọ́rọ́ tó ṣí ọkàn ẹ̀dá láyé òun ló máa ń tì tó tún máa ń ṣí ọkàn èèyàn tó bá gbà ládùúrà tí ọkàn yẹn ṣí kò sí bó ṣe le tó máa fún ẹ̀ àwọn ìbéèrè kan wà tó jẹ́ bí àdánwò gbáà tán bá béèrè lọ́wọ́ èèyàn oríbi kí èèyàn lọ bá vincent adébísí báyìí páro ọ̀rẹ́ mi àbí kó lọ bá kẹ́hìndé ọlábísí bóyá lmi ẹ̀dẹ̀ lẹ́nìyẹn lọ bá àwọn tí mò ń dárúkọ yẹn ní tán bá ti lọ gbégbá ọ̀dọ̀ àwọn yẹn láti wá kó lè wá sọ́dọ̀ mi ó máa lágbára díẹ̀ ajẹ́pẹ́ nìyẹn ti ká mi mọ́ kọ́nà nìyẹn

ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ wa fi mí hàn. Mo ní Ọlọ́run lè fi ẹ̀dá pamọ́ tó bá wò ó wípé ewu wà lójú ọ̀nà yẹn. A kọ́kọ́ fi ọ́ pamọ́ náà. Ṣùgbọ́n nígbà tí o bá máa rìn tó bá máa rìn sí bí rìn sọ́hùn, wà á kọ́kọ́ máa rí wọ́n dẹ̀ máa jẹ́ kó yẹ wípé ogun ìdílé ni. Àwọn ló fi ọ́ pamọ́ o, lóòótọ́ bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tó o bá taná tì àbí tí iye tiẹ̀ bá ṣí gangan gangan, tó o mọ̀ wípé o ní Ọlọ́run kan tó ṣe é gbójúlé, o ní Ọlọ́run tó tó fara tì, o ní Ọlọ́run tó le tó sì ní agbára, wàá mọ̀ wípé òun ló wà nídìí ọ̀rọ̀ ẹ. Mo jẹ́ ta bá ní ká wò dáadáa, ẹ jẹ́ ká wo ìrìn àjò Joseph alálàyìn náà. Gbogbo bó ṣe rí yẹn, ká ní pé ayé ìsinyìí ni ti ẹ̀yẹn ti ẹ̀ tún hàn gbangba. Sọ̀tẹ́nìkan bá sọ fún pé ogun ìdílé ló ń bá Joseph jà nígbà yẹn. Kò púrọ̀ náà, ṣebí gbogbo ìrìn àjò ẹ̀ bọ́n ṣe sọ sínú kòtò tán, jù sínú kòtò tó jáde kúrò nù kòtò tán, tán tún fún àwọn tí wọ́n kó yàn lẹ́rú. Ó bára ẹ̀ nílé Potifai. Ó kúrò ń bẹ̀, ó tún wọ ọgbà ẹ̀wọ̀n lọ. Sọ̀tán bá tún wá bèrè lọ́wọ́ ẹnìkan, nígbà yẹn ká ní pé ayé ìsinyìí ni, a ní ogun ìdílé tó ní agbára ló ń bá jà, tí ò dẹ̀ purọ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ojú ọ̀nà sílẹ̀ ìlérí láti lè fi hàn ni. Fún ìdí èyí, tọ́lọ́run ọba tó bá fi èèyàn pamọ́ láti lè fi hàn ni. Wọ́n á ní orogún ilé.

torí àwọn ló máa tì ọ́ débi tí ọlọ́run ọba yóò ti fi ọ́ hàn gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ fún ọ wípé òun ló wà nídìí ọ̀rọ̀ yẹn àwọn ló máa tì ọ́ àwọn ojú ọ̀nà yẹn báyìí ni ó wà àwọn gbogbo nǹkan wọ̀nyí báyìí ló máa tì wá tì ẹ́ títí wàá fi débẹ̀ fúndì èyí tó bá jẹ́ ọlọ́run ló dúró dè ó nílò láti bínú àbí láti kánjú o ṣùgbọ́n tó bá ti ń wò wípé

ẹni o ẹni tó jẹ pé ó jìnà síra wọn ló máa padà fún ọ ní àmọ̀ràn nítorí pé àti ìfi ọ̀ràn a ní lágbájá òdẹ̀ rìn báyìí gbà báyìí náà torí pé òun ṣe ó ń rí ṣe lọ́wọ́ ó ń dún fún òun lọ́wọ́ òun rí báyìí pé ó dẹ̀ yẹ kí lágbájá náà ti jù báyìí lọ o kí ló ń ṣe o òdẹ̀ kì í ṣe pé bóyá ó fi kẹ́gàn o kò fi kẹ́gàn o ó kàn ń wò wípé tó bá dẹ̀ rìn bí eléyìí náà ó dẹ̀ dá o ṣùgbọ́n ìwọ tó o ní ara gangan ti wá máa wò pé lọ́hùn èmi náà gbogbo ojú ọ̀nà tó lọ síbẹ̀ pátá látọ̀dọ̀ ọlọ́run ìwọ̀sí àti ẹ̀gbin ni ìyà ló wà ń bẹ̀ kò sí ẹ̀dá àlàyé náà lábẹ́ ọ̀run níwọ̀n ìgbà tí o bá ti kẹ̀yìn sí ọlọ́run tó dá ọ sílé ayé kò sí ẹ̀dá àlàyé náà lábẹ́ ọ̀run tó lè fi ọ́ pamọ́ níwọ̀n ìgbà tó o bá ti gbàgbọ́ nú olúwa tó o dẹ̀ ń ṣe ìfẹ́ rẹ̀ tó o rí àgbàfín tó o sọ pé téèyàn bá wo tó o ṣe pé bóyá o fojú pa ẹnìkan rẹ́ tí wọn ò máa sọ̀rọ̀ pé ayé wà tó o máa bá wọn jiyàn pé kò sáyé àwọn tó yẹ kó o jóbà fún tó yẹ kó o fìbà fún gbogbo wọn ló fìbà fún pátá o lò kọjá ààyè sí wọn ọlọ́run á padà fi ọ́ hàn kò sọ́gbọ́n ẹ̀ àwọn tí kò wá lè dúró fọ́lọ́run báyìí ọ̀nà tí wọ́n máa ń yá ó dẹ̀ máa ń yá jù gan àwọn àdójúkọ tí wọ́n yẹ̀ tí àwọn ń yẹ̀ bá fún yẹn tí wọ́n gbọ̀nà tí wọ́n wò pé mi lè fara dà mi lè máa jẹ́ kí n máa mu nínú ìyà mi lè dúró dàdánwò rárá pé wọ́n máa ó lọ́nà ẹ̀ burú kò sí nǹkan tó wà tí ò lọ́nà ẹ̀ burú tiẹ̀ nílé ayé ṣùgbọ́n kí n má tàn yín o lójú ọ̀nà tiwọn yẹn àwọn nǹkan tó wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ dìrọ̀ mọ́ láti lè mú kán máa nìṣó kán lè máa lọ síwájú àti síwájú ni má jẹ má mu má ṣe má dánwò kò gbọ́dọ̀ kanlẹ̀ àìwò

lọ yẹn kò sí nǹkan ọ̀fẹ́ dàbí alára ń bẹ̀ kò sí nǹkan ọ̀fẹ́ torí tó bá fún ọ báyìí tó wà ń bẹ̀ ni pé wọ́n á fún ọ tán fún ọ yẹn ó máa lọ́wọ́ kan condition nínú gẹ́gẹ́ bí àṣà iléèbó ó máa ní ọwọ́ má ṣe má dánwò nínú. Èèwọ̀ oríṣiríṣi gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti lè pa àwọn òfin yẹn mọ́ wọ́n á fi ọ́ hàn tí wọ́n bá dẹ̀ ti wá fi ọ́ hàn àfàìmọ̀ kó má jẹ́ àfihàn láhàn pa ni. Irú wọn ni ẹ máa gbọ́ pé ṣé arákùnrin yẹn ṣe ẹ rí ohun kan àgbáyé kan ni tẹ́lẹ̀ ẹni tó ń lọ yẹn ohun kan àgbáyé kan ni tẹ́lẹ̀ o nígbà tó ń dún ṣé wúmà yẹn nígbà tó sì ń jórúkọ ẹ̀ tó bá ń bọ̀ ilẹ̀ máa ń rọ́ ni ẹ má sì mí gbọ́ o kì í ṣe gbogbo ènìyàn tó là tàbí tí ó lórúkọ tí kò wá lórúkọ mọ́ àbí tí nǹkan wá yí tí nǹkan wá burú tó wá di pé bóyá nǹkan wá yíwọ́ fún wọn ló gbọ̀nà ẹ̀ burú ẹ má sì mí gbọ́ o. Ó lè jẹ́ Ọlọ́run ló fi wọ́n hàn lóòótọ́ o kì í ṣe gbogbo ẹni tí ó já gbangba tí ó lókìkí àbí tó lówó lọ́wọ́ tí gbogbo ayé mọ̀ ló gbọ̀nà ẹ̀ burú ẹ má sì mí gbọ́ o. Ọlọ́run máa ń fìyàn hàn o ó lè jẹ́ ìfihàn wọn ó lè jẹ́ látọ̀wọ́ Ọlọ́run ni ṣùgbọ́n kó jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ ní ibì kankan tó fi mú kí wọn ò rí bó ṣe rí bíi títẹ́lẹ̀ mọ́ kí dẹ̀ ló sábà máa ń fà á àfọwọ́fà wà ń bẹ̀ Ọlọ́run ọba máa fìyàn hàn débi pé nígbà téèyàn bá já gbangba tán á gbàgbé ìyà tó ti jẹ kò ní rántí bó ṣe rìn tó yí ojú ọ̀nà yẹn bó ṣe rin ojú ọ̀nà yẹn tó fi já gbangba tó bá wá já gbangba tán àwọn ìwà kan tí ò máa wù tẹ́lẹ̀ ó lè jẹ́ látàrí àwọn ìṣọwọ́ àwọn tó bá pàdé ní tuntun àwọn èèyàn tuntun tó bá pàdé ló bárù wà àwọn yẹn lọ́wọ́ wọn táwọn yẹn máa jẹ́ kó yẹ wípé àwa ti wà nù ibi ìtipẹ́ ẹ̀ bá ṣe máa ń ṣe ni téèyàn bá ti dìlú mọ́ká téèyàn bá ti là tó lu bọ́n ṣe máa ń hùwà léléyìí o ò lè máa ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀ yẹn mọ́ á dẹ̀ gba ìwà tiwọn yẹn á gbà wọlé bẹ́ẹ̀ kò lọ kò bẹ́lẹ̀dá tiẹ̀ mu tó bá wá bẹ̀rẹ̀ sí ní wúrúwà yẹn pàápàá jùlọ ìwà ìjọnilójú àti ìgbéraga ohun tó kọ́kọ́ tó burú jù nínú ohun tó máa ń gbé èèyàn ṣubú nígbà tọ́lọ́run tó bá ti mú ọjà gbangba nìyẹn ìgbéraga àti ìwà àìjọyàn lójú pé kéèyàn má jọ lójú ẹlòmíì ò wá níranti bó ṣe bẹ̀rẹ̀ mọ́ kò níranti ìrìn àjò tó rìn tó fi dé àárín yẹn bó ṣe jìyà ìwọ̀sí tó rí ẹ̀gbin tó rí kó tó di pọ́lọ́run ọba fàyè gbà á tó fi wá já gbangba á kàn débẹ̀ yẹn á dẹ̀ gbàgbé ṣá tán bá wá ń sọ̀rọ̀ pé bóyá ẹnìkan wà tí ìyà ń jẹ òun náà máa ṣe bíi pé bóyá òun ò tiẹ̀ mọ tí wọ́n ń pè ní ìyà pé òun gan ò rí rí òun ò rí ìwọ̀sí tàbí ẹ̀gbin rí a máa bèrè wọ́n á rò pé bóyá ṣe ni wọ́n bi sínú owó ìwà tó máa wù gan wọ́n á rò pé ó ti lówó yẹn pé ó bá ń lé gan ni yes ṣùgbọ́n Ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ ni torí tó bá ti jẹ́ pé òun ló mú ọjà gbangba àwọn nǹkan kan tó ò gbọ́dọ̀ ṣe ni mò ń fẹnu báyìí òun ni àkọ́kọ́ ìgbéraga ìkejì àìjọyàn lójú bẹ́ẹ̀ni so o gbọ́dọ̀ fojú pààyàn rẹ àwọn nǹkan tó ń jáàyàn bọ́ lọ́gangan gbà tí Ọlọ́run bá lóun dé tó bá fi even kó má jọ Ọlọ́run gan kó jẹ́ pé o dọ́gbọ́n si o gbọ̀nà ẹ̀ burú láti fi já gbangba Ọlọ́run dẹ̀ gbà fún ẹ láti fi ọ́ hàn tó o bá ti lè láwọn nǹkan tí mo sọ yìí o kò ní pẹ́ torí ẹni gan tó fi ọ́ mọ̀nà tó mú ọ mọ̀nà tó mú ọ rìn láti lè jẹ́ kó o já gbangba yẹn gan lọ́nà bí tó o gbà yẹn
wa pada si wawu si be ni wa yan gbe owo wa pada si wawu so ni tohun a wa di wahala so ohun le fi ma ri opolopo ti wa ni ah nigba ti o ndun nigba to rain ki lo wa de ti o rain mo ki lo de ti o fi dun mo looto lawon sa la ma nlo gege bi eyan elomi sa ti e o ti pari ngba ti won o gbo mo sa ti e o ti pari ko ti e ti to ko to tan nigba ti awon eyan o ri mo lori itage elomi awon eyan o ri mo lode lori sirisi be ni awon to ma nfi eda han gan ise owo eni a ma fi ni han sugbon le koko fi ya je koko jiya gan a ma koko fi ya je afoju eri wa de ma so a ni awon de so fun mi ngba ti mo fe bere ise yi o pe ise mi ni pe ona mi ni sugbon bawo lo se wa ri bayi na basa duro ti ni won gba to ti wo gan lara ti mo pe ise ti e gangan ni o ti wadi won ti je ko ye o wi pe ise to mu wa latorun niyan mama sa ni suru duro ti tori won ma to mure wa ba o nibe to ba ti yese ebun ti olohun oba fun ni orisirisi ebun na lo po lo jara a ma fi eda han oruko lati ara awon obi to bi wa irufe oruko ti obi ba fi le a ma fi eda han o yes iba je buburu iba je daradara to ba ti tan ba ti daruko tan ni lagbaja eh omo lagbaja niyan ah okay ah eh oruko nla ni yes oruko nla ni fun oya eje ka fun fi mi han

0: Hello. Ní pàápàá o, bàbá Fẹ́mi Aláṣọ láti Ọkà Àkókò. Ami.
1: Ẹrí ẹ̀rọ tí mo wá nírọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ ọlọgbọ́n ni.
0: Yes, sir.
1: Ẹ ti Joseph, ẹ ti ṣe àpẹẹrẹ nínú Bíbélì. Àwọn ẹ̀dá náà wà tí wàá lè fi ṣàpẹẹrẹ, nígbà mo lè fi ara mi ṣàpẹẹrẹ.
0: Good.
1: Nígbà tí a wà ní stage kan.

0: sori eni to ku yo
1: hmm
0: a gbe mo fi pamọ ki se o lo fi pamọ o ṣugbọn won ni ti e mo se kini
1: mo fi o pamọ hmm
0: so ise ma je oro gidi ni
1: be ni
0: a ni pe mo ti kaju mo se kiru to ti mo wa le ni ki ti koja lo
1: hmm
0: dagbara olohun a mi kaju ku o
1: ami o
0: akoko olohun lo se kini
1: lo ese yes sir akule yo mo bada ye ori ori mi no yan ye o hello ta lo wa nbe o
2: eku eto lotu
1: yes sir uruko yin ni papa papa
2: baba mi olowo kan de ogbeni olofilade lima lo pe lati kitekiti
1: yes sir mo n gbo yin sir
2: sherin olohun ni pa ogba ti yin mo yin lori sir
1: ami o
2: e ti je olusagun to won asale yin won ninu nbele won eni to ba le ti ko gbo ohun ti emi so fun
1: ijo
2: lagba olohun olohun fun wa leti igba to wa gba se o
1: e si sir
2: e ku eto olofilade lo lati kitekiti
1: ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí a jọ mú ti talẹ́ ìwá sí ti ìgbọ́ yín mo mọ rírì yín ẹ ṣe púpọ̀ púpọ̀ bí mo bá kúrò lórí ètò 08138550388 nọ́mbà mi nìyẹn 08138550388 àbí lórí àwọn ìtàkùn ayélujára dayo olówó kan dé àsìkò mi lórí facebook àti ní gbogbo àwọn ìtàkùn ayélujára wọ̀nyẹn pátá orúkọ yẹn tẹ bá ti tẹ̀ ó máa gbé wá o 08138550388 iwájú lọlọ́kọ tèmi ń gbé mi lọ ẹ̀yìn kọ́ o di ọjọ́ mẹ́jọ dayo.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.

0: oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
2: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
3: Oh, number one radio. Adaba FM. 88.9 Akure.

0: both of you again.
1: Kì í ṣe tọkọ da number
0: two. Enemy after those children.
1: Àwọn ọmọ yẹn ni wọ́n lé pa.
0: Because they know.
1: Tọ́jọ́ ta mọ̀.
0: He take corporates. Or corporation.
1: Ó gba ìfọsọ́pọ̀.
0: To train a glorious
1: children. Ká tó lè tọ́ ọmọ ológun dàgbà.
0: So tán bá tilẹ̀ wọlé.
1: So what they can call me.
0: Wọ́n lọ gbé ìtàn wá.
1: They will not bring old stories.
0: Pé kó wá tún rẹ̀ sọ.
1: To repeat themselves.
0: Wọ́n á jálu máre.
1: They will fight the man.
0: Wọ́n á méjì gidi.
1: They will shake it.
0: Àmọ́ yẹn máa wà á ti broken.
1: And the two of you had broken.
0: They will go through trauma.
1: Wọ́n máa la ìṣòro
0: pẹ́jọ́. Go through a lot of mess, a lot of things.
1: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ de rèé, Jọ́wọ́ àṣẹ nàṣí wọn.
0: Láti gbà yẹn.
1: From there.
0: Àwọn nǹkan kọ́ ti wà lọ́pọ̀lọ́.
1: Some things we give to their
0: mind. Ọjọ́ láti mí díẹ̀
1: díẹ̀. Jesus already shaking.
0: Mo ń gbàdúrà.
1: I pray for you.
0: Àwọn ìgbéyàwó tí ọ̀tá ò tí ì rí dàrú.
1: Marriage the enemy has not touched yet.
0: Kò ní ṣàṣeyọrí lórí.
1: Enemy will not overcome.
0: Lórí ìgbéyàwó ẹ.
1: Over your marriage.
0: Ọ̀tá ò ní
1: ṣàṣeyọrí.
2: Praise the Lord. Hallelujah. Dádì ẹ ká sọ, èmi mo yí olúwa tóyìn láti Ìbàfò. Ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni mí. Ó ṣẹlẹ̀ pé ní last edition of crossover tá ṣe ní April ni mo ti fẹ́ sọ ẹ̀rí mi. Àmọ́ àwọn èrò ti pọ̀ jù tí wọ́n fẹ́ gba ẹ̀rí wọn sí owó ní láti sọ fún wa pé a máa ṣe later like a máa sọ testimony wa later. So ó wá fún pé ní March. Mọ́mí mi sọ fún mi nípa prógráàmù orí òkè ògo tí wọ́n fẹ́ ṣe ní ending of March. So, and she also even asked me to listen to the program before even going to the mountain. So, mo dáhùn lóhùn. Èmi náà wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ prógráàmù yẹn. So, mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́ prógráàmù yẹn. Mo follow àwọn prógráàmù kó tó di pé àwọn wá sí orí òkè ní ending of down march a crossover títí wọ April. So mo dẹ̀ bèrè nǹkan méjì lọ́wọ́ ọlọ́run. Mo sọ fún ọlọ́run mo ní iṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ rí pé kọ́ ọlọ́run kó jọ ó ràn mí lọ́wọ́ pé owó tí mò ń gbà pé kò tẹ́ mi lọ́rùn pé kọ́ ọlọ́run kó bá mi dọ́bù owó yẹn. Ọlọ́run dẹ̀ ṣe ó ṣe fún mi even kan ṣe dọ́bù lọ́lọ́run ṣe fún mi. Triple ọlọ́run ṣe fún mi wá tí mo máa gba mi salary like it was triple of the salary tí mo máa tí mo gbà tẹ́lẹ̀. So nǹkan tọ́lọ́run ṣe fún mi ni ẹ̀mdẹ̀ sọ fún ọlọ́run nípa poor performance training. Poor performance training ó wà fún àwọn tí wọn ò bá kí ń ṣe dáadáa. And téèyàn bá dẹ̀ ti lọ sí poor performance training yẹn ó likely kí orúkọ yẹn ó lọ appear ní termination list. So mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run bá mi ṣe oògùn ìyẹn náà. Ẹ̀rí mi lélẹ̀ tàbí ẹ bá mi gbé testimony mi o. Ọlọ́run a máa ṣàgbára yín dọ̀tun sá. Àmì rọ́yàn yín ò ní gbẹ. Orúkọ Jésù ilé ológo tí gbogbo wa jọ ń dé. Má débẹ̀ orúkọ Jésù.
0: Ohun tó sọ mí tí ojú lásán ò lè rí.
1: Wọ́n bá ní ìdàmí ẹ̀ka náà
0: sí. Iná jalara.
1: Iná jalara yìí.
0: Àdúrà yìí wà fún àwọn tí wọ́n sáré.
1: Títúbọ̀ tó tàtà rọ́ ní.
0: Bọ̀ tí wọ́n kú olójú
1: kan. Bọ̀ tó lè bẹ̀sùn.
0: Wọ́n ní ìmọ̀.
1: They have knowledge.
0: Wọ́n ní ọgbọ́n.
1: They have understanding.
0: Ayé ni kàdábìrì àwọn. Nú àdúrà ló ti bọ̀.
1: It is a
0: prayer
1: you be free.
0: Ayé
1: kẹ̀dẹ́
0: gbàdúà
1: pray
0: olórí ogun ayé mi
1: my enemy
0: subuleni ọgá sẹ
1: my enemy God and die
0: ayé na masa
1: fall and die
0: subugo
1: kudanu
0: ma dúró lójú kan
1: don't pray to the spot
0: ó lọ tún lọ
1: sí
0: ó ní rísí o
1: sorí
0: ro àdúà yìí
1: this kind of prayer
0: wọn kì í bẹ̀yàn gba
1: you don't beg people to pray
0: it tó bá gba
1: but if you don't pray it
0: ó máa tún gba
1: you will later pray you will later pray
0: ìwọ olórí ogun ayé mi
1: ìwọ olórí ogun ayé mi
0: jáde láyé olórí ogun ayé
1: mi
0: jáde láyé
1: jáde láyé
0: oyè
1: jáde
0: láyé máa yé
1: jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé jáde láyé
0: jáde láyé jáde
1: láyé jáde láyé jáde láyé jáde láyé
0: jáde láyé jáde láyé
1: jáde
0: láyé jáde láyé
1: I pray.
0: Ẹyin tẹ ní ìran ọ̀la.
1: Put a high vision of tomorrow.
0: Ẹyin tẹ fẹ́ dàn.
1: You want to become something.
0: Ẹni sí olórí ogun.
1: That's your agenda.
0: Ayé rẹ̀.
1: Love your life.
0: Kó wọ ibojú.
1: Amen.
0: Mekali na
1: sábà.

0: Mo gbàdúrà.
1: I pray.
0: Nigeria máa dẹ̀rọ.
1: Amen.
0: Yóò padà dìde.
1: Amen.
0: Nigeria.
1: Nigeria.
0: Yóò padà gbọ́.
1: Amen.
0: Nigeria.
1: Nigeria.
0: Àánú padà
1: bọ̀. Amen.
0: Mercy is coming.
1: Amen.
0: Mercy is coming.
1: Amen.
0: Mercy is coming.
1: Amen.
0: Mercy is coming.
1: Amen.
0: Nigeria.
1: Nigeria.
0: You will be greater.
1: Amen.
0: Malik in the state you are in.
1: This our state.
0: Yóò padà dìde.
1: Amen.
0: Governor wa.
1: Our governor.
0: Of our neighbor.
1: Amen.
0: In the name of Jesus. Ore oke ogo.
1: Mountain of glory.
0: Ma jise to po.
1: I will give a lot of blessings.
0: Nipa Nigeria.
1: About Nigeria.
0: Hey. Kose le ita sori ti o se.
1: They don't know we say that no come to pass.
0: Won le buwa.
1: They may insult us.
0: Oba lo ori awon newspaper.
1: If you check on newspaper.
0: Tawa si n drop en internet. Awon emergency. Ti won do lom.
1: Those that don't know.
0: Won ma connect.
1: Won ma connect. Won ma connect.
0: Ora data 200.
1: God get the guy.
0: Awa oke ni comment.
1: We don't see.
0: Kanya gbe camera wa ju ko bu mi mi ori.
1: He insult me on camera. I just
0: see. Ori mi o gbo ta. Àwọn tó ń bá mi sọ̀rọ̀ lọ́rùn mi sí ìgbọ́ tán. Ìwọ tó ń gbọ́ ni kò mọ
1: yanjú ẹ̀.
0: Mo gbàdúrà. Ogun rẹ bẹ̀rẹ̀. Ọkàn rẹ balẹ̀.
1: Ẹnjiníà
0: kí ló wà nulẹ̀?
1: Mo
0: fẹ́ wọnú iṣẹ́
1: yẹn.
0: Àwọn ogun àìrí ti mọ ń dáyàn dúró.
1: Ìbìtẹ̀
0: yẹn lọ.
2: Aleluya o bàbá mi dáadáa. Èmi ni ọmọ yín lórí afẹ́fẹ́. Kéjì kọ́ńfọ́ọ̀tì, mo dúpẹ́ ooo, mo ń gbọ́ prayer. Mo wá sórí òkè ògo ní 2025 January. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Láti ìgbà tí mo ti wá sọ́dọ̀ yín ní láti 2025 yẹn, Ọlọ́run ò jẹ́ ṣe aláìní mọ́. Gbàrà tí mo kúrò lọ́dọ̀ yín tí mo dé báyìí, mo kọ́kọ́ ra kọ̀tínà 200,000. Ó tún di 2026 yìí February. Mo tún gbẹ́kùn ga, mo tún fà wọnú ilé mi. Ìyàtọ̀ sáà wọnú ayé mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látìgbà tí mo ti mọ̀ yín. Látìgbà tí mo ti wá sí orí òkè ògo yẹn, mo yípo. January 2025 ni mo kọ́kọ́ gun orí òkè ògo. Látìgbà yẹn ni ìyàtọ̀ ti bá ayé mi. Àwọn èèyàn sì mọ̀ pé àṣóbìnrin yìí ń sin Ọlọ́run. Mo gbé Ọlọ́run àlàyé ga o. Mo dúpẹ́ o. Ẹ mọ̀ tẹ̀síwájú, ẹ mọ̀ ga sí i ní gbogbo ọ̀nà. Gbogbo tẹ bá dé yóò mọ̀ dé, gbogbo tẹ bá tún yóò mọ̀ tún ni ní gbogbo ọ̀nà. Gbára Ọlọ́run bẹ́ẹ̀ sì ti ń kó wa jẹ́ àmípadà. Gbogbo wa là á sì fi ìjọba ọ̀run ṣeré jẹ Jésù Olúwa.
0: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ká eyín ọkàn mi.
1: Ẹnu ọ̀dà ó tóyún jẹ́pá tó devastating.
0: Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
1: Nàìjíríà ti pẹ́ ní mọ́sàbí kẹ́pítọ́pì.
0: Kó tó mú ìran rẹ̀ ṣe.

0: ọjà lọgùn yọrí yípo lẹẹkan wà fọ sókè wà ní olúwa lọ gbà wá ohun tí ènìyàn jí mọ mi lọwọ àti mò ń fomi jẹ wá
1: ohun
0: tí ènìyàn jí tí mò ń fomi jẹ wá ẹ lọ bá ń gbà
1: oyoyoyo.

0: Congratulations.
1: Thank you, Jesus.
2: Orúkọ tèmi ni Gabriel láti ìlú Ìjẹ́bú-Òde. Mo ti máa ń gbọ́ nípa bàbá nígbà tó kọ́kọ́ ṣe program kan ní Ìjẹ́bú-Òde. But mi ò ń fọkàn sí. But what happened last year, wọ́n lé mi kúrò nílé tí mò ń gbé. Ilé yẹn dẹ̀ ti débi kárúfẹ́, but kò sówó. So mo ní láti wá nylon àti àjákù pan, mo fi cover ẹ̀. Mo wá ń sunkún fọlọ́run pé ìyàyí pọ̀. Mo wá pinnu láti gbàwẹ̀ ní January 2025 yìí. On the second, mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. Ní alẹ́ on the first, mo wá rí bàbá lójú ìran. Wọ́n gbé Sienna, mo kàn rí pé wọ́n gbé mi sínú mọ́tò Sienna. Wọ́n fi mọ́tò Sienna yẹn gbé mi sí, wọ́n ṣáà gbé mi débi tí mo lọ. Wọ́n ṣílẹ̀kùn fún mi, mo wá bọ́lẹ̀. Láti ọjọ́ yẹn, mo tún wá gbọ́ lẹ́nu wọn pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ program ní on the second yẹn, which is fasting and prayer. Mo wá ní interest. Mo wá bẹ̀rẹ̀ sí ní báwọn gbà wẹ̀ ní on the second yẹn títí tí oṣù yẹn fi parí. Mo wá sí Crossover 29/30/31 January. To my own surprise, tí mo fi padà after that January end, ìgbà tó máa di February, March 1st, iṣẹ́ tí mo ti kọ application fún láti last year, wọ́n kàn pè mí ní òru around 12 AM. Wọ́n pè mí pé iṣẹ́ yẹn kọ́ o ti bọ́ sí o. To cut the long story short, ilé tí mo fi àjákò pààrọ̀ àti lálọ́mbò tẹ́lẹ̀, mo fi Gerard cover ẹ̀, mo dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́.
1: Gerard, ẹ ti parí ẹ̀ báyìí. Congratulations. Pe orúkọ Jésù.
3: Call the name of Jesus.
1: Olúwa sọ ẹrù orí mi kalẹ̀.
3: Ọlá rẹ̀ move the heavy burden on me.
1: Mi ò ní ru ẹrù ogun.
3: I will not get into the battle to the new man.
1: Ru ẹrù ogun.
3: You land the battle.
1: Jabọ ọlẹ.
3: Ọlẹ.
1: Baba. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun. Ẹ̀rù ogun.